ọmọ rẹ bí mọ o jésù olúwa wa fi ọwọ́ tó rẹ gbalẹ̀ sọ pé ilẹ̀ fi gbalẹ̀ sọ pé ilẹ̀ tó fi gba sọ pé ilẹ̀ sọ pé láti òní lọ ibikíbi tí n bá dé lórí rẹ jẹ́ kí n máa kan àánú ibi tí ọmọ mi bá dé jẹ́ kí n máa kan àánú.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: ìyìn àti ọpẹ́ fún ọlọ́run comfort life tó ń ṣe ìyanu nínú ayé wa ìyanu tó dẹ̀ bẹ̀rẹ̀ nínú ayé ọkọ nínú ayé aya nínú ayé wa gbogbo ìyanu náà yóò parí ẹ̀ àní fojú sunkún ẹnikẹ́ni ààbò ọlọ́run yóò sì dájú ẹ ṣe o mo dúpẹ́ o pé yín pé wa o ìwà máa fún yín ṣe o mo dúpẹ́ o bàmí kí mámá o ẹ ṣe o ẹ kú tọ́jú wa o jésù.
1: Wọ́n mọ̀ mọ́ kan yóò sí ẹ wà sírí wọn wọ́n ru ẹ̀bọ kan yóò sí ibi ìwọ́ ti ń complain ẹlòmí ọ̀mọ̀dí tí nǹkan kan fi ń ṣiṣẹ́ fún àwọn kan á ṣírí ló ń gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin kan o lè rúbọ 2000 ẹ̀yin kan ẹ̀rú 1000 àwọn kan kí wọ́n rú 500 ẹnìkan ni ẹ ti pín báhun tó ọba lè gbọ́ mo sá mọ̀ fáwọn mẹ́wàá kò rúbọ 2000 mo mọ̀ fáwọn kan wọ́n rúbọ 1000 ọlọ́run jọ fún mi ní ìyanu tó special fún mi ní ìyanu tó unique mo fi ìrúgbìn ilẹ̀ èyí pè lọ́rẹ̀ ìrúgbìn ni and gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó bá ṣe wípé bó ṣe ń gbọ́ mi ọ̀fẹ́ sàn ìdá mẹ́wàá tàbí ọ̀rẹ́ májẹ̀mú sánmọ bẹ́ẹ̀ account number church oni 2017 4290 47 2017 4290 47 comfort life mission international ni ó gbé jáde first bank nìyẹn bí ìyẹn ọba wọlé olè lélẹ́yìn 1966 36 38 73 1966 36 38 73 access bank nìyẹn comfort life mission náà ló náà gbé jáde gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yẹn kúnlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ máàkì birthday yẹn kúnlẹ̀ máa fi irúgbìn kan tì í ìmọ̀ ajá yọ dáa sí nínú ẹ̀ mọ̀mọ́ ti kọ́lé àwọn ọmọ wọn ń ṣe dáadáa kan yóò sí ó yé wọn ni pé jẹ́ ń fẹ́lẹ́ ìrúbọ̀ ṣiṣẹ́ olúwa mọ̀ pàṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín lónìí àtẹ̀yìn tẹ́ ẹ̀ ń ṣe birthday yín lónìí báwọn kan ṣe máa ń ṣe gbogbo birthday wọn nìyẹn iwájú iwájú ni ọ̀pẹ́ ẹ̀bì ti máa ré sí iwájú iwájú lẹ́ ó máa lọ may your life progress may your marriage progress it shall be well with you yóò dára fún yín iṣẹ́ yín ilé yín ìgbéyàwó yín birthday rẹ ayé rẹ yóò máa lọ wájú sí ni lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ in Jesus name ọwọ́ ọlọ́run kò di president wa mú kò di àwọn gọ́vnọ̀ wa mú kí ìmísí kò wọnú yín kò dára fún yín ẹnìkan ni mo fẹ́ ṣe àtẹ̀stímọ́nì tó ní agbára ẹ lo nọ́mbà yẹn jọ loud kò ní ti kò sì clear 08088716566 08088716566 ẹ send the message ire àtànú kò bá yín you are blessed it is well with you.
2: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn ketekete. Ìkànnì 32FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọ́mọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá. Ayé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ ìkànnì 32FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: You pray hard prayers. They need hard prayers.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí. Ní 2024 ni mo join. So mo wá sí VG. So later mo tún wá lọ sí orí òkè, mo wá pray for Ọlọ́run pé Olúwa ó wù mí kí n gun mọ́tò. So Ọlọ́run wá ra Toyota Matrix fún mi. So ìgbà tó di 2025 mo wá ní Lexus ló tún wù mí gùn. Mo bá tún ra Lexus. So nínú àwọn tá a jọ ń ta ọjà, woman yẹn wá bá mi pé wọ́n ní mọ́mí mà wọ́n wà ní ojoojúmọ́ lòun change mọ́tò pé wọ́n ní kí ló wà ń bẹ̀ pé ṣé ó ní ṣe bí ọjà náà lájọ ń tà. Mo ní mo níṣẹ́ máa ká lọ orí òkè ògo tẹ́yìn náà bá fẹ́ ra mọ́tò. So wá ní pé òkè òun máa tẹ̀lé mi. So ìgbà tó tún di yẹ́ mo wá ní Olúwa ṣé wọ́n tiẹ̀ tún ní máa sọ̀rọ̀ báyìí, ó máa wù mí kí n tún gun Venza. So mo wá deposit Venza 2010 sí Kotonu, but mo ní ó yẹ kí n gun 2014. Mo wá tún change ẹ̀ sí 2014. So ìgbà tó wá ku last month ni mọ́tò yẹn dé, ó wá ku 3 days tí mọ́tò yẹn fẹ́ dé. Mi wá lè sùn fún mi lè sùn mi wá mọ nǹkan tó fà á. Máa ń la ojú sílẹ̀ báyìí títí tílẹ̀ máa fi mọ́. Mo ní Olúwa kí ló ṣẹlẹ̀, gbogbo ara mi àṣà máa ṣe báko, Olúwa má máa jẹun kù. So later a wá lọ ṣe nǹkan ní ọjọ́ tí mọ́tò yẹn dé, agbe travel mi délé because tòkun bọ́ mọ́tò ni agbe travel àti ẹ̀fọ́ tá a fi gbé lọ sí bẹ́rí àtà lọ. Bọ́ bá ṣe ń bọ̀ mo ní Olúwa mi máa lè sùn, má máa jẹ́ ń kú kó ògo dé ẹ̀mí pin, má máa jẹ́ ó jẹ́ tèmi. Mo wá yà sórí òkè mi àtẹ́ntàjọlọ ẹni yẹn náà máa ń wá sórí òkè mi báyìí. A wá yà síbẹ̀, mo kàn lọ síbi iwájú ọ́tà ni, mo gbàdúrà Olúwa jọ jẹ́ ń rórun sùn. Ìgbà tí mo délé lálẹ́ mo dẹ̀ sùn, láti ìgbà yẹn mo wá ń sùn. In fact mo ní láti ìgbà yẹn mo ń sùn ni. So ìdí ọpẹ́ mi ni.
2: Somebody shout
0: hallelujah.
2: Gbogbo ọwọ́ tí òkùnkùn bá rí kànnà lórí ògo rẹ ò lè ṣiṣẹ́. Májẹ̀mú tí Ọlọ́run lò lọ́wọ́ ní àkókò yìí lórí iṣẹ́ ògo jinlẹ̀ púpọ̀. Sẹ́rí gbogbo ẹ̀yìn ìṣẹ̀dá tí ẹ gbàgbọ́ nú agbára Ọlọ́run tí ẹ sì wà ní gbogbo agbègbè Abuja títí wọ́n súlẹ̀já lọ ṣùbà gbogbo ẹ̀ mọ́ra wọn tí ẹ ò tí ì jọ́yìn ìpàdé tó ń lọ lọ́wọ́ yìí ẹ ní láti gbéra lẹ̀. Alẹ́ yìí kì í ṣe alẹ́ eré. Ẹni tó láyé àtọ̀run ti wípé òun máa ṣe ohun tó tóbi lónìí ní agogo mẹ́wàá alẹ́ rípò wà ń bẹ̀ ojú òní tí ọ yóò sì dára fún ọ lórúkọ Jésù. A pàdé ń bẹ̀ lálẹ́ yìí o torí ọjọ́ agbára.

0: on your Wednesday 7th, the Saturday 10th October, Agome Wale, Lautimagba, Bua, Bubweni, Suleja Tanshi, Stadium, Suleja, ni Niger State, Suleja, the Night of Miracle, Belu Woli Sam, the Bayojo Authority, Iwogo Goloma, so testimony, Ejajo Madua.
1: Praise the Lord, Orukomini, Epsiba, Mowalati, Ilu, Agege. Mo dupe fun ore t'Olorun se nu aye mi akoko lori awon anointing ho yen mo yin Olorun logo lori awon isori eyan meta kan aburo mi kan je Cabrin Q to sise ninu LOSS mo dupe lowo Olorun pe mo o wa sodo mi lati ilu Jos mo de fun ni anointing yen bi an kan se pe ko lo ba manager Value Jet ni mo de dupe pe Olorun de o de si le be mo dupe fun ore t'Olorun se nu aye any keji àwọn mẹ́ta ni wọ́n wá sọ́dọ̀ mi ó ní à ìyáyá àdá nídìí iṣẹ́ ẹnì kan ní wọ́n ti já òun kulẹ̀ níbi iṣẹ́ ẹnì kejì ó ní wọn ò gbà òun mo wá ní à ṣó o gbàgbọ́ ó wá bá mi ó náà ó gbàgbọ́ mo wá fún wọn ní òróró mo ní òróró yìí òróró agbára ni o òróró ìyanu ni o tó tètè lo so mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àti ẹnì kínní ó gba contract worth 10 million ẹnì kejì òun náà rí iṣẹ́ níbi kẹta ẹnì kẹta òun gbà òun náà ní insurance company mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore tí ọlọ́run ṣe lórí ọ̀rọ̀ òróró yẹn ẹlẹ́ẹ̀kẹta mo dúpẹ́ nítorí pé last week a lọ sí orí òkè ògo èmi àtọkọ mi ọlọ́run dẹ̀ jẹ́ kí ohun tí a ò ti ẹ̀ tọ́ sí wọ́n dẹ̀ fi ta lọ lẹ́yìn ìpadàbọ̀ orí òkè london first wọ́n dẹ̀ fi ta wa lọ rẹ̀ wọ́n dẹ̀ fi ká wa mọ́lé mo wá tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún áàpù tí bàbá fún wa ní march february march ọlọ́run lo áàpù yẹn láti ṣẹ́gun láti lànà láti ṣe ohun gbogbo fún mi bá mi yan ọlọ́run lógo.
2: Hallelujah.
3: Àdúrà yín gbà àwọn ẹ̀rí tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí.
4: Just testimony to your hearing.
3: Tí ọwọ́ Ọlọ́run lè ṣe ni.
4: They are what God can do.
3: Àwọn eléèkéré nu tó ti
4: ṣe. If I just small compared to what you have done.
3: Sometimes I can mú wọn wá.
4: We just bring them
3: aside. Kò lè mọ̀ pé kò tí tán fún
4: ọ. But you know that it's not over.
3: Ojú ọ̀nà sókè la wà.
4: We are where to talk.
3: Gbé òróró ẹ sílẹ̀.
4: Bring out your oil.
3: Gbé omi sílẹ̀.
4: Get your water ready.
3: Lánàá.
4: Yesterday.
3: Mo ń sọ bí àánú ṣe gbẹ̀yàn dìde.
4: I was telling you how mercy elevates.
3: Lónìí.
4: Today.
3: A máa sọ bí anointing ṣe
4: gbẹ̀yàn dìde.
3: The anointing
4: of Lord and Elizabeth.
3: Psalm 23.
4: Verse 5. In verse 5.
3: David dupe loju awon ota mi.
4: In the presence of my enemies.
3: Thou anointed
4: my head with oil. My cup runneth over.
3: Ijo ti ororo Oluwa ba dori
4: e. The anointing of God come upon you.
3: Ni tòótọ́ ni tòótọ́.
4: Truly o.
3: Aye rẹ ma yipa.
4: Your life be transformed.
3: Mo gbàdúrà.
4: I pray.
3: Lónìí.
4: Today.
3: Àwọn material tẹ kólẹ̀ yìí.
4: Those materials you are putting on ground.
3: Bí mo ṣe ń forúkọ Jésù gbàdúrà.
4: As I pray on them in the name of Jesus.
3: Agbára kó máa wọnú.
4: We do anoint people to separate them. That's why I always tell us.
3: The reason
4: why we do it ourselves.
3: That
4: we already prayed on it. With some psalms. And we give it to people.
3: And
4: we give it to people. So I can be different.
3: All of
4: that I receive our
3: oil.
4: And it's with you. Please and please.
3: Take care.
4: Take very good care of me.
3: Ni 20
4: so I'm up to 20 at all. That I have given them free of charge. Of any.
3: Sorí òróró yẹn.
4: That oyster.
3: A máa lò lẹ́nìí.
4: We are doing it today.
3: A máa lò lọ́la.
4: We do it tomorrow.
3: A máa lò lọ́tùlà.
4: We do it after.
3: Nígbà tó òróró bá dórí ẹ̀yìn.
4: When the anointing comes on your head.
3: Kí ni nǹkan àkọ́kọ́?
4: What is the first thing that will happen?
3: Tí yóò bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀.
4: What will begin to happen?
3: Ni pé.
4: Number one.
3: Ọ̀nà bẹ̀rẹ̀ sí ṣe.
4: Your ways begin to open. Ẹsẹ̀kẹtàlá.
3: A ti rí bí òróró ṣe ya dáfídì
4: sọ́tọ̀. Ìyá ti ọ̀ṣẹ̀ pẹ́tẹ́tì.
3: Láàrin gbogbo ọmọ ìyá. Oh my God.
4: Ẹ̀mí mọ́.
3: Mo sọ fún ẹ lánàá.
4: A tóbi ẹsìn
3: dẹ̀ náà. Bẹ́tẹ̀ ni mẹ́rin bá rìn lọ.
4: Ìfọ́ pípa àgọ́yìn.
3: Tí wọn bá ti rí ṣe.
4: Ìjẹ̀kàlẹ́
3: àti ọ̀tọ̀. Ó yẹ kẹ́rin
4: lọ́tọ̀ọ̀tọ̀.
3: O tó lè single out.
4: One can single you out.
3: Láàrin
4: cloud.

0: ibi hawula won to je omo ilu adari ilu nibe yen ilu won ko ye hawula wa nko se ri ati eni kokan ba nko ni agujo kokan ni o so ruve bagujo won se ri ta ba lagujo kan o da agujo ko ni o da o
1: awoye nu
0: e eyan tin benu re ni eyewo yo ba ti pare won ni eyan ni ebe ona o ki nbinu so awa lagura wa bi pe se bo se kari leleyi a ri bi won tin se nle bomi awa nlo do won kire ta won mo wa so do ti wa e wo orilede Ghana igba kan ni mo ya kuro nlu won sugbon tori pe won lo foju sun bi pe ibi ta won wa wa e ko le ka won wa won la kaka lati bi pe oju ilu won orilede won o pada soju ona emi ro pe n to ye ko je ero to le ko le waju lokan gbogbo wa na ni lati pe ibi lu iseri ibi to ye ko wa ko kin lo ye ka se bi ti wo kere to temi ba soju tete mi te ka luku na se ti e tere tere yo dubu
2: eja ti oro bi tan lo ka gba be wo isamulo imo ero ka wonu oro oselu gege bi iroyin ti gbe ninu iwe iroyin ti Daily Sun lo wuro oni ni oju iwe kefa won pe awon ikan ikan kan leka oselu won da oko obi ti ohun je oludije sipo are labe ase egbe oselu ti NDC be no eni tin se alaga fun egbe oselu ti African Democratic Congress ADC Senator David Mark won so awon oro kan lori wipe INEC ajoleto edibo won gbianju lati gbe awon igbese lati samulo imo igbalode tin ronu bi eyan AI ninu awon igbese ti won gbe ninu eto edibo odun 2027 awon ekan yi wa ni sese wipe ogbon ati feran senu ka wa ati in igbese yi bayi te fe pe e fe lo AI fun eto idibo amo gbugbo wa na la nso pe eja mo samulo imo ero eja mo samulo imo ero kilo wa ye ko fa ka tun mo ni e awo ni gba o e fe fi ri igini o nkan kan asi ni ko le de Nigeria ka ni mo ero si kilo ye ko tu fa pinpin eja doju oja ka da toju oja de e ba wa fi down si ibere o wa mo 32 fm 94.9 fe yin e
3: awo mi bi mo se fe yin
4: mo n gbo 32 fm
5: 32 fm 94.9 Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No, and now she's live on TikTok.
6: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
7: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
8: Ẹni àwọn àlọ́ ọ̀nà làákòó ibo lọ sí bọ̀tọ̀ fòrà dání.
9: Pàdé olóṣèlú la fi ń bọ̀ o. Bakúṣe máa lọ náà nu wọn fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
8: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Ajápọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfin Kadégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution o yàtọ̀ jẹ́ǹjá o sí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú rin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ìdí wọn mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yìn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà kábú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfin Adégòkè FCA Gboyè Àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ mọ̀ pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.
10: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na wait to unlock your phone dey bother you. Don soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nkan. Number 31C. Post Shopping Complex ní Dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpín.

0: Nibadan ile Oluyole ojojumo ni gbogbo ayeye npo si amo bo ti wa wu ko po to baba ni baba nje lojo kojo ni gbogbo aye se ngbo subamba fun gbogbo ayeye Lafia Event Center like date openu eni to ba de Lafia Event Center lo le royin be se fe si lo se wa nle ni lafregede to gba eyan bi 1500 le kan na fun eyike ayeye bi finijoye igbeyawo igbeyan arugo eni ojo bi ati be lo to fi mo eyi to je mini size to gba eyan 300 tele lo fun AGM conference meetings to fi mo eyike ye to te fe se okan si tun wa ni Lafia apartment so wa nle fun eyike yi simi oju odun fun molebi ati ile ise to fi mo lajo lajo 24/7 ni notorokoso aye gboko si to ferepete to fi mo eto abo to gbopon abe ebo ayika ye ti lo waju e wo mi yin iroyin oto amojuba e kan si Lafia event hall and apartment loni ninu ogba Lafia hotel apata Ibadan e si le pe won lori ero ibanisoro 0708 759 5867 Lafia event hall and apartment we are waiting to host your event
1: ise agbe ise ilewa
2: nje ti gbo ìwọ náà lè kúrò lẹ́gbẹ̀ẹ́ àwọn oníbàárà àgbàlódé tó máa ń tọrọ urgent 2k tí ìwọ náà ò sì máa gbogbo gọbọ ìtótó irinwó náírà ìyẹn 400,000 pẹ̀lú ẹ̀bùn gbàmábìínú bíi fan tv tàbí kó tó rìnrìn àjò afẹ́ lọ sí orílẹ̀-èdè mìíràn gbogbo àwọn àǹfààní yìí ń dúró sẹpẹ́dì ọ̀ nílé iṣẹ́ ọba làgbẹ̀ globally bó o bá wà láàrin ọmọ ọdún 18 sí ọmọ 40 ọdún 18 to 40 years old dídé fúyà kó o lo àǹfààní iṣẹ́ tó sí sílẹ̀ gẹ́gẹ́ bíi marketer agric officer tàbí kó o sọ fẹ́nìkan nípa àwọn organic tó ń ti lé iṣẹ́ Funtos Modern Farmer jáde kó o sì máa gba commission rẹ lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé nọ́mbà yìí 0705451 4477 lẹ́ẹ̀kan sí 0705451 4477 tàbí kó o yọjú sí ilé iṣẹ́ wọn tó wà ní ọba làgbẹ̀ office opposite olúọmọ hotel ẹgbẹ́dá market ẹgbẹ́dá ife road ìbàdàn ọba làgbẹ̀ globally lónìí darapọ̀ mọ́ wa lónìí kó dágbére.

0: àmọ́ tó ọba fẹ́ ṣẹgbẹ́ wo ẹgbẹ́ tó ṣe.
1: Màmá ẹni kì í ṣẹ̀ṣẹ̀ ọmọ.
0: Ẹgbẹ́ kí lọ kó ṣe kì í ṣẹgbẹ́ gidi.
1: Ẹ̀tàn.
0: Ẹgbẹ́ tẹ̀yìn kó jọ. Ó jẹ́ pé àbòsí nìkan lẹ̀ ń ṣe ń bẹ̀.
2: Alájà òun ni ato àtọkọ òun.
0: Ẹni tí ò rówó raṣọ́nú ẹgbẹ́ yín lẹ́ ń tébù mátà rẹ̀ tó bá dìde tán.

0: dìbò fún Alhaji Abdulrazak Abdulganiyo, Mr. GRA, gẹ́gẹ́ bí honorable Ibadan North Constituency 1 nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ APC
1: Progress.
2: Oòrùn dídùn tó peléke, kí ló ń sí ọ̀rẹ́ mi? Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yọrantí. Kí ló wà nú ẹ̀? Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn ti wa. Èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní rí àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
3: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? The hopes

0: ọpọlọpọ ẹni tí ń gbé ilé tí ń ilé tó kọ tó ń gbé lọ lónìí ẹgbẹ lẹlòmíì owó ẹgbẹ tí ń dá
1: ni
0: lo fi achieve
1: ati ta mo ti je

0: Àwa tá a ṣe gbẹ́ dà lọ́kùn àti lóbin ọdún wo la jọ yẹn gbẹ́?
1: Mama ni Baba to
0: 070 55,949 070 5 2 3 9 4 9.
1: Ẹyin oníyàwó kí pọ̀ kẹfẹ́ sọ ṣe.
0: 08097 Odometa 949 08097 Odometa 949 090 62 Odometa 949. Hello. Eka aro sa.
2: Eka aro.
0: Eshun daddy mi. Yes sir.
2: Kadudu FM ni ma je.
0: Ami Olorun sir. Seyin na se gbe.
2: Awon na se gbe o.
0: Very good. Kilo ko egbe yin sir.
2: From first program. Only our challenge.
0: Wow. O ti todu melo?
2: Ah. O ti le 25 years o.
0: Egbe yin ti le 25 years.
2: Bẹ́ẹ̀ni.
0: Àwọn ẹgbẹ́ ti máa like nìyẹn.
2: Lábẹ́ aláfẹ́ Alhaji Morun fún àròsọ.
0: Báwo, àròsọ lolórí.
2: Bẹ́ẹ̀ni, olórí ẹgbẹ́ o.
0: Ẹgbẹ́ òní.
2: Ọlọ́run tí ó bá jẹ.
0: Kò ní túmọ̀ wọn lórí lágbára Ọlọ́run.
2: Àmì ẹgbẹ́.
0: Ẹ ṣe ń sà, ẹ ṣe ń sà. Ẹ mọ̀ bóyá kí n lọ jọ ẹgbẹ́ tí wọ́n.
1: Kí n kọ́lé sí.
0: Àwọn ẹgbẹ́ kan tí mo lè join. Bọ̀ ẹ jọ tí n bá ti jọ yín one lẹ́mọ fún mi o. Nọmba one ni o. Tí n bá ti gbàjọ nọmba one ìṣẹ́gbẹ́ o.
1: Àjàbá bàbá báúsàkì náà ni.
0: Mi ò kí ń láì kí n máa kájọ bí nọmba seven yín.
2: Hello.
0: Hello, ẹ kú ojúmọ́ sà.
2: Ẹ kú ojúmọ́ o.
0: Yes, sir.
2: Ẹ kú ètò.
0: Ẹ ṣe ń bá mi.
2: Ọláwọlé ló pa Ọlọ́lẹ́kan lórúkọ mi.
0: Láti.
2: Àwọn náà ń fẹ́ bẹ́ẹ̀.
0: Kí ló kọ ẹgbẹ́ yín sà?
2: Ẹgbẹ́ wa ni Jesus Christ Club.
0: Wow.
2: A wà nínú Fẹ́lẹ̀lẹ̀.
0: Fẹ́lẹ̀lẹ̀.
2: Nínú Fẹ́lẹ̀lẹ̀ la wà.
0: Wow. O ti tọ́dún mélòó?
2: Láti 2006 láti dá síbẹ̀.
0: 2006.
2: Alága wa ni Tunu James and George tó kò pa.
0: Kò ní bàjẹ́ lágbára Ọlọ́run.
2: Àmì Ọlọ́run.
0: Ẹ mọ wọ́n mọ ẹgbẹ́.
2: Àwọn ọmọ ẹgbẹ́ o, ọlọ́run àti ìwà ọkùnrin ni wá, àwọn ayé sì là ń ṣe.
0: Ṣé mo lè join?
2: Ẹ lè join kí ló dé?
0: Ṣé mo fún mi nọmba wọ́n?
2: Ẹ lè join wa.
0: Nọmba wọ́n máa gbá o.
2: Láwọn ìdàpọ̀ náà ni.
0: Nọmba wọ́n máa gbá o.
2: Àyọ̀ fún àwọn àjọ ìyẹn dáadáa ló sì ṣe dáadáa pẹ̀lú wa.
0: Wọ́n láwọn ò lè fún mi nọmba wọ́n. Ẹgbẹ́ nọmba àmú wa ẹjẹ tó ẹjẹ ń pòkè ìrajà. Hello.
2: Hello.
0: Ẹ kú ojúmọ́ sà.
2: Ẹ kú ojúmọ́ sà o.
0: Ẹ ṣeun dádì mi.
2: Dádì 12 mo ní bàjẹ́ o.
0: Àmì Ọlọ́run sà.
2: Ẹbí náà ṣe ẹgbẹ́ o.
0: Kí ló kọ ẹgbẹ́ yín sà?
2: Ẹgbẹ́ méjì mò ń ṣe o.
0: Ọya ẹgbẹ́ àkọ́kọ́.
2: Edo People's Club.
0: Wow. Ìkejì ńkọ́.
2: Ìrẹ́pọ̀dùn.
0: Ẹgbẹ́ àkọ́kọ́ yẹn yóò ti tọ́dún mélòó tẹ́ ti join wọn?
2: Ẹgbẹ́ àkọ́kọ́ yẹn ti tó 15 years.
0: Ìkejì ńkọ́.
2: Ìkejì 13 years.
0: Ẹ ti try o dádì.
2: Ẹ
0: ẹ wà á mọ ọwọ́ ọmọ ẹgbẹ́.
2: Àwọn ọmọ ẹgbẹ́.
0: Ṣé ẹ mọ fún mi nọmba wọ́n?
2: À yàn dá rẹ̀ fún yín.
0: Ó tán, mo ti rẹ́gbẹ́ ti ń join. Kò sí wàhálà èmi àti yóò sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ̀jẹ̀ wọn àjọ ẹgbẹ́ ti.
2: Kò sí wàhálà sà ó dàtà.
0: Ẹ ṣe sà.
1: Ìṣọ̀rùn ọ̀rẹ́ wa ni ògógó máa kú lódò mo gbé rí.
3: Kúlódò
1: máa tó kú jẹ́ wọn máa tàyè sọ̀rọ̀.
0: Àyíṣà ṣeun Ọládi púpọ̀ ẹ ṣeun bá mi o.
1: Kúlódò ti gbé rí kúlódò ti gbé rí kúlódò.
0: Mr. Yomide Olúmayọ̀wá Oyèbọ̀dé don't mind the color. Don't mind the color. 0090 correct 090 correct 090 correct 090 correct apoju we wahala enu e ku eju mo.
4: Hello.
0: E ta ro sa. Hello e ku eju mo. E ti wa nbe o ko yin e ba yin radio yi le tori Ọlọ́run. Hello.
4: Hello.

0: lọ́sẹ̀ mẹ́ta sẹ́yìn nígbà táwọn ọmọ iléèwé wọlé ilé abala ẹ̀kọ́ tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Ìwọ́n ló ṣe agbe nígbó tó bí ìyá ẹ̀ka ló.
0: Ṣé rántí pé apẹnulọ ọ̀rọ̀ kan tá a sọ pé arákùnrin kan wá bí ó wá sọ̀rọ̀ nípa àwọn iléèwé ìjọba ipe wọn tún ti ń gba owó ìgbà tí wọ́n ṣí owó tí wọ́n máa gbà owó yẹn gara tí wọ́n tún sọ pé wọ́n ní late kinní kan àbí admission is close àbí nǹkan lẹ́yìn tán mọ́mọ́ síléèwé ẹ ti ṣe. Ṣé ìgbàgbé gbogbo ọmọ Nàìjíríà pa bọ́rọ̀ débẹ̀?
1: Ìwọ́n ló ṣe àgbẹ̀ ní.
0: Lọ́jọ́ yẹn la wá ṣèlérí fún gbogbo ẹ̀yìn aráalé ipe a wà bọ́ síta a wà máa wà a kojú bọ́lé a kojú bọ́ dẹ̀ a wà wọn káàkiri báwo wọn ṣe ń ṣe.

0: lẹ́yìn tí a jáde káàkiri lórí tàwọn níléèwé dé arìn o a káàkiri tó pọ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ léèwé tá a dẹ̀ rí ẹ̀rí máa jẹ́mi nìṣó gbámú a dé àwọn skul kan tó ṣe pé lóòótọ́ ni wọ́n ń gba owó tá a sọ yìí o. eléyìí tó wá jọ mí lójú ni pé adéléèwé kan nínú ìkọlábà nítòsí ilé ìjọba.
1: nínú owó ẹ̀dá ṣé ò bá dára.
0: wọ́n ń gbowó ńbẹ̀ náà o wọ́n ń gba owó tó dájú wọ́n ń gba owó. méjìdínléèwé tí mo yà lókè bọ́là. iléèwé tèmi ti ka ìwé mo ya bẹ o mo sì rí wọn ń gba owó o. mi ò ṣarí pé mi ò tí ì dàrú kọ ṣùgbọ́n ẹ̀rí tó dájú wà nílẹ̀ pé wọ́n ń gba owó. àtútọ̀ kúṣẹ́ iléèwé tí mo sápẹ̀ mi ti jáde mi ò ní dárúkọ bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ mí ẹ ti mọ iléèwé sí mo lọ tí mi ò bá wá dárúkọ gan iléèwé yìí ṣe ló wà níbi iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe kinní fífífífì ní ọ̀nà lífrodù lókè bọ́là tá a fẹ́ lọ jásánná yàgàn kú ibẹ̀ ni iléèwé ń wà. èmi ò máa dárúkọ o ṣùgbọ́n náà ibi tó wà nu. ilé ìwé kejì lókè bọ́là. ilé ìwé ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá awólọ́wọ̀. àwọn gba owó débi tó ṣe pé báskẹ́ẹ̀tì oníkewu ní rọ́bà ta mọ́ fi ń kaṣọ tó dọ̀tí inú ilé tá n kaṣọ tó dọ̀tí sí báskẹ́ẹ̀tì yẹn ńláńlá òun ni wọ́n gbà mo tún fọ́ra mi gbé lọ́mọ lọ́wọ́ gbè lọ́wọ́ lọ́ọ́ gbè fún wọn wọ́n sì mọ̀ tó ṣe jẹ́. nǹkan tó wá ń jọ mí lójú ni pé ṣé nígbà tí ìjọba wà yìí tó ṣe tọ́ àbí nígbà tá a fẹ́ parí bóyá ìjọba ló fún wọn lórí ọ̀fẹ́ àti máa gba gbogbo ìyẹn ni òye mi tẹ̀yìn ara ilé yóò bá wa dá sí tó bá tásìkò.

àbí àwọn ọmọ tó ṣe pé wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ó wù wọ́n kọ́ kẹ́kọ̀ọ́ yìí tó ṣe pé wọ́n wá ń wá ẹ wá mú ayé ẹ fi ní wọn lára ṣé rẹ pé bákan náà ni gbogbo èèyàn rí ó ṣe é ṣe fún ẹ̀yin láti kó owó ribiribi lápò láti ná ìka ò dọ́gba òyẹn ló yẹ ká rò káàkiri orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ ọ̀yọ́ wa tá a wà ní àyín

0: Hello. Hello, Carol. Hello.
1: Hello, ma. How are you? I'm boy.
0: Hello,
1: ma.
0: Hello, ma.
1: Yes, ma.
0: Emma, that's why you love me, Jesus.
1: Ami.
0: That is why I'm on your journal.
1: Ami, Jesus.
0: Yeah, Elizabeth, in that order.
1: Ah, mommy.
0: I got one call.
1: Alafia.
0: Hello, Michelle.
1: Yes.
0: Tell you that I'm not Jebu, that's so why I'm the first person.
1: Yes, ma.
0: Ojo na jabu yen ti pe tan tin dan yan lo na be tan tin jiyan gbe. Ki se odun meje o.
1: Eh, o na
0: mi o ma ti joba n wo tun won. Mi ma tan le se si. Ojo be ti pe tan tin jiyan gbe tan ti se nkan to wu won lo na jabu yen.
1: Ojo mi loju lele ti mo ri njeta yen.
0: O ti pe o, ojo be ti pe o.
1: Hmm.
0: Lo na jabu yen o. Oda, bi mo ba le yan jabu Olorun mo je ngba be yen. Tori be yen ma ba mi leru.
1: Hmm.
0: Bẹ́ẹ̀ máa ń bà mí lẹ́rù ọjọ́ ọbẹ̀ sì ti pẹ́ tán ti ń jìyàn gbé ṣe ń bá náà mọ̀nà dáàyàn lọ́nà ṣèyàn dáadáradá ń bẹ̀ yín àti láwà lábẹ́ ìjọba. Ìyẹn níṣẹ́ wárí tí wọ́n gbowó ní ọ́fíìsì ní ọ̀rin àwọn iléèwé.
1: Bẹ́ẹ̀ ni mà.
0: Ó lẹ ọgá náà lè máa mọ̀
1: ọ́n.
0: Ṣé láwọn ọ̀gá tán tún jọ̀gà fún wọn léèwé yẹn wọ́n jọ mọ́ ni.
1: Àjọmọ wọn ni.
0: Àjọmọ wọn ni o.
1: Àjọmọ wọn ni.
0: Wọ́n jọ mọ ni ọ̀gá tó tún jọ̀gà fún wọn níléèwé ní bọ́ọ̀dù gan wọ́n jọ mọ ni. Ó ní iye return tán máa ń fún wọn bẹ̀. Àwa ara wa là ń ṣera wa o. Là ń gbógun tira wa. Nǹkan tó dẹ̀ fa ni pé kò sófin. Nígbà tí ò sẹ́ni tí ó mú wọn. Olúkúlùkù bẹ̀rẹ̀ sí ní ja iye fàmí léṣe ìtúsọ tó wo olúkálùkù lolúkálùkù ń ṣe lórílẹ̀-èdè. Nígbà tí ò sófin tí ó mú wọn.
1: Ah, ẹ ṣe máa mi.
0: Àwa là ń ṣera wa o.
1: Ọ̀lẹ́gbọ̀n
0: máa
1: bẹ́ẹ̀ tó bọ̀. Máa mi jẹ́ kó yé wa pé àwa là ń ṣera wa lórílẹ̀-èdè kì í ṣèyàn ló ń ṣèyàn. Àwa là ń ṣera wa. Ẹ tún lè pè sórí 07055-09-49. Ẹ dẹ̀ tún lè pè sí 08097-09-49. Hello.
2: Hello, sir. Èmi ni mo pè padà.
1: Yes, ma.
2: Liberty Academy ni school is yes, sir. Èmi ń pè ní àti Liberty Academy.
1: Okay.
2: Ṣé ń gbọ́ mi sà?
1: Ok ma. Mo ń gbọ́ yín ma, mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín. Ẹ máa sọ̀rọ̀ yín lọ, mo ń gbọ́ yín clearly. Ṣé ń gbọ́ ma?
2: Hello sà.
1: Hello, mo ń gbọ́ yín.
2: Mo ń gbọ́ yín bà mí. Liberty Academy mi ní school yẹn. Ìgbà tó mọ ohun bẹ́ẹ̀ bọ́ sí ó ṣe GS3 WAEC. Ìgbà tó wá fẹ́ bọ́ SS1. Wọ́n ní pé kí wọ́n kọ́kọ́ fi 2005 wọ́n kọ́kọ́ fi gba result nígbà tó kúrò nígbà tá a bọ̀ gba result tán. Ìgbà tá a máa lọ bá àwọn tó máa lọ wọ́n tún wá la máa fura àdá ara àdá wọ́n tún wá ṣe gba 5,005 lọ́wọ́ wa. Gbogbo ọmọ tí ò rí ṣe ọ̀pọ̀lọpọ̀ mo ti bẹ̀rẹ̀ school báyìí nítorí owó tí wọ́n ń béèrè fún.
1: Ipò ọmọ ó kúrò ní JS3 ó bọ́ SS1 nínú school tó ti lọ tẹ́lẹ̀.
2: Ẹ wọn ní pé kò papọ̀ pé secondary school ọ̀tọ̀ pé junior class ọ̀tọ̀ secondary senior class ọ̀tọ̀ ṣe báwa náà lọ sí secondary school rí wọn gbá àdá lọ́wọ́ wa lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tá a fẹ́ wọlé GS1 bọ́ ṣe gbà lọ́wọ́ everybody ni gbogbo school tó fi dé Abbey Technical College bọ́ ṣe gbà bẹ́ gbogbo school tó wá sọ́ra dé wa gbogbo àwọn ọmọ yẹn bọ́ ṣe gbà lọ́wọ́ wọn yẹn òbí
1: Abbey Technical tó wà ní ọ̀nà Akala Express tá a bá gba ọ̀nà kíní àbí.
2: Bẹ́ẹ̀ni àwọn ọmọ tó lọ ọbẹ̀ náà wọ́n sọ bẹ́ẹ̀ tí Liberty Academy tọmọ tèmi lèmi tún sọ yìí bọ́n ṣe gbà lọ́wọ́ wa nìyí.
1: Ìyìn
2: báyìí náà tún kàn fọ́ pé dandan o a ti ẹ̀gbọ́ yẹn pé àwọn ọmọ ara textbook agbọ́ yẹn. Ó ti wá ní dandan kára nínú school náà yìí pé tá a bá ra ní school ẹ̀yìn òní gbà mọ́ níṣẹ́ bí ká ti ra textbook ni kí ni ti yín pẹ̀lú pé ara ní school. Wọ́n fàyè ni àwọn òbí lára gan-an jẹ́ ká mọ̀ pa.
1: Àwọn náà ti di private school ni.
2: Ó jọ mí lójú o wọ́n ní dandan ní pé inú school nìkan ti ra textbook o. Ó jọ mí lójú wọ́n fara ní ìjọba wọ́n fara ní wá torí pé ìjọba ò bá wọn dá sí mọ́. Àwọn principal gbogbo wọn náà jọ ń pin àdá yẹn wọ́n máa wá lọ tà ni.
1: Wọ́n
2: lọ
1: ń tà ní àdá gidi.
2: Wọ́n lọ ń tà ni. Àdá gidi náà dẹ̀ gbà. Ọ̀gbọ̀njẹ́ àgbà
1: o. Èmi tiẹ̀ rí èmi rí mo dìdí kò wó fọmọ kó lọ rà.
2: Bọ́n ṣe gbà lọ́wọ́ everybody wa nìyẹn.
1: Mo dìdí kò wó lẹ̀ pẹ́ lọ rà ká lè rí wọn mú lọ́wọ́ dání dáadáa ni. Ẹ ṣe máa mi.
2: Wọ́n ló lákọọ́lẹ̀ wọ́n ní ìjọba ló ní káwọn gbà bó ṣe sọ fún wa nìyẹn.
1: Ó ti da ìjọba tó ní kọ́ gbà náà á gbọ́. Ṣé ń gbọ́ gbogbo ọmọ Nàìjíríà wọ́n ní ìjọba ló ní káwọn máa gbà á. À ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ iléèwòsàn tí iléèwé la ṣì mú mẹ́nu lọ́wọ́ o. À ń sọ tí iléèwé la ṣì mú lẹ́nu lọ́wọ́. Ẹ jẹ́ kí n sáré lójú ọjà tí n bá tọjà dé á wà sáré máa tún sọ ẹyọkan méjì ìgbà tá à ń sọ tí iléèwòsàn à ń sọ tí iléèwé lọ́wọ́ ní iléèwòsàn won se debi to se pe won tun debi ko mo dele iwosan ko ile iwosan la ni eh mi o ni dragu ko lona ring road mo a mo birin eh ninu church wa mo mu lo oloyu eh ikani mi lo ba mi na se ko iyawo lo igba to ma so won pe owo igba to si owo won pe owo e won no wo se yi se se yi makide lo ran wo lo e je ma lo soju oja kinde ni le iwosan la
3: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with Lactogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is not for me.
3: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain with tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician.
7: The Financial Services Regulation and Coordinating Committee, FSRCC, and the National Broadcasting Commission, NBC, don't join body to warn everybody of the plenty wahala where the illegal financial operators, IFOs, they cause every day, where they spoil and scatter balance the trust where public people get on top anything where concern money for Obodo Nigeria. Then they advise us to stop to they follow and do business with financial money operators. When no get license, I beg, confirm the license of those kind company or top these websites then www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any fake financial people or money scam where you suspect, call CBN 0707-338-4828. SEC 0209-462-1168 0916-772-3240. Announcer FSRC.

0: Thank you, sir. Hello? Egbaro ti baba so le bi ni isinsin. Won ni ni ipile ogun ipo wa be na o. Hello?
1: Hello.
0: Hello, sir.
1: Ekweto.
0: Yes, sir.
1: Ekweto.
0: Yes, sir.
1: Oruko mi Mr. Shijola. Oruko mi ni Mr. Shijola lati Palupo. Ibadan bi.
0: Okay, sir.
1: Se ti wa ri pe oro Nigeria ati sale lo ti wo wa. Ise gbogbo wahala ta nku ki se pe lati ngba ta won olori debe na bere lati kisale lo ti wo wa bayen se ti gbogbo institution wa se ti ko ti gbogbo nkan ti o ti wo wa lati
0: o wo ga ni ho e ma binu o da pe wonu pe ni e ba wa tun pe won ni ati sale lo ti wo pe o ti ja wonu ra wo gbogbo e ti foju eleyi ta nso dun nipa ta won lewo so na ta lo won buowo lo didi bayi ni lewo so ni won buowo lo didi ti lewo la nso ti lewo so wa nko toni ogun ofe gbogbo ofe ni ijoba se le ti o si ri be ni lewo so abi won ma na tu ko hello
2: e ti wa mesa
0: e ka ko baba mi o
2: Prince lati challenge. Bẹ́ẹ̀ ni 32 FM ní Ìbàdàn.
0: Ami.
2: Ṣé rí bàbá kan kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan? Ó ní owó tó ń fún ní kò tó nǹkan. Báńkà ń fún wọn ní 1 million lọ́sọ̀ọ̀sẹ̀. Wọ́n á padà ṣe.
0: Dandan ni.
2: Wọ́n á àwọn kan ni o, àwọn kan padà ṣe. Bàbá kan tó wá sọ̀rọ̀ láàfin, bàbá tó sọ̀rọ̀ láàfin ti fún ìrìnàjò kọ́ọ̀kiri. Bàbá yẹn sọ̀rọ̀ kìkì. Ó ní àtìsàlẹ̀ ló ti ń kọ́ wá kan pariwo gọ́ọ̀mẹ̀ntì ní ṣe bísàlẹ̀ láti bẹ̀rẹ̀ ká tó lọ sókè lọ́hùn.
0: Àbí.
2: Ẹ jẹ́ ká máa sòótọ́ ọ̀rọ̀ fún wa ẹlẹ́jẹ̀ ká máa bí ìmú gọ́ọ̀mẹ̀ntì kí ló jẹ́ gọ́ọ̀mẹ̀ntì àwọn Ghana ló wà ń bẹ̀rẹ̀ ìṣẹ́ àti yẹn náà làdàgbà lálọ́bẹ̀.
0: Àbí.
2: Àti bẹ̀rẹ̀ báyìí ló ti bẹ̀rẹ̀ ẹ máa bẹ̀ tó.
0: Ẹ ṣe bàbá mi o, a dúpẹ́. Wọ́n ní àtìsàlẹ̀ ló ti bẹ̀rẹ̀. Eléyìí tí wọ́n tà ń sọ dùn, mo délé ilé ìwòsàn ìjọba lọ́sẹ̀ tó kọjá. Ṣẹ́wọ̀n ọmọ bẹ́ẹ̀ mi ṣe jẹ́ mo wá mọ́bìnrin olóyún kan nù jọ̀wà mo mú sẹ́yìn lọ èmi lọkọ olóyún. Hello.
3: Hello.
0: Hello. Yes, sir.
3: Ẹ̀rí orúkọ tèmi àtúbà ṣẹlẹ̀ láti Bọ́lá Ìbàdàn.
0: Látòkè Bọ́lá.
3: Ẹ̀rí ọ̀rọ̀ bàjẹ́ káàkiri ó ti wọ everybody tẹ́wù ní Nàìjíríà. Mo táwọn ẹni tó tẹ̀ wá lẹ́mìí tọ́gbú báyìí. Ẹ lọ gbogbo iléeṣẹ́ ìjọba. Gbogbo ilé aládàáni gan-an ẹ lọ sí Secretariat mẹ́rin láṣọ tẹ́lẹ̀ fẹ́ gbà mí tán. Ẹ̀yin ọ̀sán àtẹ̀kùnjú ẹ̀ máa rí pẹ̀lú owó tó máa sọ nígbà tí ó fẹ́ràn àjà lágbèyìn ni. Àbájẹ́ yẹn ti wọ everybody lẹ́wù àmọ́ ṣe mọ nǹkan tá a máa ṣe sí báyìí àmọ́ tá a ṣe máa pọ̀ bẹ̀. Ọlọ́run ṣàánú fún wa.
0: Ẹ ṣe bàbá. Bóyá àwọn tó wà lágbo ìjọba tí wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀ yìí tẹ bá ń gbóhùn àbẹ́yìn tẹ máa ń jíṣẹ́ fún wọn tẹ ń gbọ́ rédíò tó bó ṣe pa sọ̀kan tá a bú wọn ní ìsìn a lè parí ètò tí wọ́n ti nà wọ́n gan wa. Ẹ jọ torí ọlọ́run ẹ bá wa fọ́ rere ẹ jẹ́ kó dé tí wọn. Mo ń sọ̀rọ̀ pé mo lọ sí ilé ìwòsàn ìjọba ní ọjọ́ Àlàmísì tó kọjá. Hello. Ẹ ti wà bẹ́ẹ̀ kúrò di rédíò yín. Hello. Hello, sir.

0: bí ọpẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kòkòkè ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: 32 FM 94.9.
1: Owo iye bi ye lo pe yan fi tun phone se sibe o gbadun e. New phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. Antu phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri. Tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ń ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use. Tó fi ni lọ́kàn balẹ̀. Real phones for your phone repair, phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúkọ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House. Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.
2: Nibadan nile Oluyole ojojumo ni gbogun ayeye n po si amo bo ti wa wu ko po to baba ni baba nje lojo kojo ni gbogbo aye se n gboshu bamba fun gbogun ayeye Lafia Event Center lai de to penu eni to ba de Lafia Event Center lo le royin be se fe si lo se wa nle ni lafegede to gba eyan bi 1500 le kan na fun eyike ayeye bi finijoye igbeyawo igbeyan rugu eni ojo bi ati be be lo to fi mo eyi to je mini size to gba eyan 300 tele lo fun AGM conference meetings to fi mo eyike ye to te fe Or cause it one in Lafia apartment. So one left way you can ye see me Jordan for Malebi at Leche Tofimo Lajo Lajo 24/7 in Otoruko show. Aye Boko Sito Ferrepete Tofimo to Abuto Boko Abebo Ayika Yetilo Waju. Ewumi Iruinyo Twa Mujuba. Eko si Lafia Event Hall and Apartment Loni Nino Ogba Lafia Hotel a Pata Ibadan. Esilipu Waluri Aroy Banisoro 0708-759-5867. Lafia Event Hall and Apartments. We are waiting to host your event.
3: Tun ba lo rayo wa nitori po lowo lowo tun ba tan po rayo wa nitori dukia to po to ni okan o ti balẹ po rayo wa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun din se da laye na ko laye fin se ni bidọ ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to kose mafoya to ba se bi eni rara tara re o se dede pinu loka yara re o veniton clean sani ko semu agbanu gbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe veniton clean sa tegeshe maradan bi korosin veniton cleanser kikide gbogi ti o lo tinu la fi se o ti wa kaakiri le taja ogun jake jado le nigeria a si n wa alagbata fun veniton cleanser pe number code demand 0034051533 0034051533 ileise emi one natural care lo se veniton cleanser ohun laye tun lo
4: Koko bayi la ron fa aditi aja ti o sonu ni ki gbo fere olode adia fun koloro si eleyi ti o lo re pate oja soju titi ohun juru won ba ti ri dodon ni kiru won farama eni ti pate soju titi iru won ni pagidina yi ka to dun wo bojuri ohun nilo ati bi bo giri oko ni rona ina lo fin ku meni oda ida lo fin ku meni oro ajo ti ri si ibowo fun ofin ohun igbo firo ni pele oyo oyo state rule of law and enforcement authority nke toto e mo pate soju titi Titi ma, emi o laro, ipinle Oyo ni baje o.
5: Aseju ni ka gbe si radio mi, 32 FM ti wa oke.
6: E ka mo pada latoju de oja. Lowe lowe ni eto tin lo lowo ikoni 32 FM le ngo 94.9 fe yin e. Lori eyi ta n ba bo pe obelomu ta wa so di obelomu. Àwọn baba ńlá wa wọn ti ń sọ tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé àrà tẹ́ ìbò filẹ̀ la kòwé ń dá. Bàbá mo wá bèrè wípé tí wọ́n bá ní pé àjànù kókọ jẹ́ erin à ń tobé kí là ń san pẹ̀ àti pé bó lè sọ̀rọ̀ pé wọ́n lè tobé àjànàkú.
7: Wọ́n lè tọ́ obé àjànàkú. Nígbà tí a bá rí àgbọ̀nrín igbó tá a bá ká àgbọ̀nrín mọ́ pápápá. Àwọ̀ dẹ́lì mọ ìyìnbọn sí. Igbó tá a bá ká ẹ tu òbèjẹ́ ẹlẹ́sẹ̀ oṣù mọ́ a lè mọ ìyìnbọn sí. Àjànàkú pilẹ̀ ní ojú ìbọn tí wọ́n máa ń dojú ẹ̀ kọ́. Ó de ní.
6: Ó lójú ìbọn tí wọ́n máa.
7: Ó lójú ìbọn tí wọ́n fi pa. Ó sì lójú àwọn àhàyà là ń pè.
6: Àhàyà.
7: Tó ń pè ní ọ̀tá. Tí máa ń pa àjànàkú. Tí èèyàn bá wá kora won lera won bi awa ode abi bi awon kan tan wa gbe ban sakabula lowo
6: bi awa ode bayi
7: ta e tan wa ni won to pase ajanaku lo e ti ri e ri pana ai mo ye eyan gan le mi e o sofo tori wi pe o ni owo ja to je wi pe won yi to be e ko se to
6: pe awon le to pase
7: won le to pase sugbon nigba ta ye tun ti wa da yi olaju tori awon omo ode ewo yi ko le ye won daada won tun ti wa nto obi e nisin
6: eh
7: be ni won tun ti nto obi e idi ta fi nto obi e ni pe irin se ti o si ngba kan o ti wa nle toni to mo yin se pa won owe kan wa to ti yi pada ta ba ni o yi pada iro la pa
6: awon bi awon owe won
7: eh awon owe to yi pada ti awon oluwo ba to won ni agba ki wa loja kori omo tuntun owo se bi tun me ni wi pe ibi agba ba wa nkan o godo baje ni tan toka si melo melo agba to ti ba nkan je saju omo abi iya omo te ni o ko omo leko le nisin pe mo jeje ku je mo je kini won ifowora iya tin bo mo wi to gangan si nje chin gum lowo tenu en dun ta ito ita ito oro wo lo fe bo mo so so pa gba ti wa lojo ori omo tuntun ti
6: o ti wo esun esun esun eh agboni tan lori le eh kale ba ma ro mi ogbon bu mu ma ni pe awon owe kan be to e ka se atunse re o tun mo pe bi aye ba tin yi ba e ka ma ba yi bi gba ba tin yi ka ma ba gba yi eni ti o ba gba ba gba yo se se ko ba gba lo
7: be
6: eh ji ka wa lo bayi ikan na nbe han yin o eh won ti e kokko mo pa pe oro ti o ba se bi akan bi eja lo kokko mo ri ya to si yin won tun wa ba de pe se ja ni abi akan se ja ni abi akan gege bi o eji ka wo itan wo lo ro mo ele pe se ja ni abi akan
7: se eja mba kan
6: eja mba kan eh se mo nigba ti iparo je ti a ba nsoro afogere a ma nyara so iparo je atasun ki o waye eja mba kan lo wa se eja ni abi akan lo wa bi pe eja mba kan itan wo lo ro mo bi hun
7: ah itan to ro mo itan to lagba die ni o sele wi pe ti eyan ba eja so bayi nigba iwase bawa na se balenu awon baba wa nigba ta nbere o fi han wi pe ni igba iwase ni igba iwase awon isele kan sele ti owon omi ni odogbe ojoro ko si nkan kan to je nkan atura bi ojo gbogbo nkan baje won wa pe awon awo won pe awon awo pe won o dafa won dafa ifani won o rubo won wa ni awon kini ebo yi ibo la gbe si won ni ki won o be akan ati eja pe awon ni won o gbe ebo yi lo si isalu orun won wa pe akan won pe eja won wa ru ebo yi kale won wa gbe fun akan ateja pe nuna mejeji ikan sa don se si mo wi pe eja bi eja ba bere si ni we odo lati orilede Nigeria ni se mo ko le we doke okun
6: ben
7: nitori pe omi jara won
6: aromi yo
7: bi eja na ba si bo ba si je akan abeja ina ni an mejeji sa ko se ti o ba omi ni ore nitori pe won ni se pelu omi ni an fi fi ise atura ki ojo le ro yi pe eja se won wa gbe won gbe won lanu odo won lo nigba won o lo ti won de isanlu orun eja igba to debe o debe saaju akan sugbon akan ni won fun laaye to wole o n fi owo ha ilekun nile awo ni salu orun lon kara kara kara kara se mo pe ifa ti ifa ba n toka oro ta ba yo owo yawu ifa kuo ta ba ni ka soro ifa gangan ife ya sibomi eh nitori pe ifa kan lo so iru awon oro ta nso yi ta ba nso re ri pe ngba ta ba nka bibeli won ni ngba ti olorun so wipe oluwa ni ile ati ekun re aye ati awon to tedo sinu re ese ifa kan ti so ru e saaju mo n toka si nti ifa nso pe ifa ti nsoro bo lati ipile ifa si ti kopa lori le ipe aye pupo pupo oni asin eku eku wo waju eku kilode to fin wo waju iku ni eku ni kwa iwo waju lo pa baba ohun asin eja eniyin ni tun pada wo won ni wo eja yesi oto tun pada wo eyin wo eja ni kwa iwo eyin wo lo pa baba ohun o di fa fun orun mi la o saju gbogbo orun mo le wale wale ayo lohun mo se kan yin won lo won ni wo orun mi la kin lo ri nle aye se nti o mo sele laye se pa re o mo ka orun mira ni bi kini won to ba di gbeyin gbeyin aye baba oni gbo tomo asikanu bibeli be on to ba di gbeyin gbeyin aye omo oni gbo ti baba omo odun mewa o mo loyun o mo bimo orun mira tun ba daye igba ni mi a si di eku ibe ngan ko wa la nlo oro si nbo nbe ran mi leti ni jo olodun ba tun so pe ba gba wa lalejo ni se wa ri nipa ti eja nba kan yi nigbati eja alakan lori ise je ni sanlu orun oun na lo si kokko de
6: pada
7: won wa n reti eja eja ode won wa n bi akan lere akan wa ni oun wole oun si gbe ebo de isalu orun ni bi to eran si ah ni wa ki akan ka bo ni wa se lati gba na ni ti wa gbagbo pe akan lo se n to da akan lo mu yes bi eyan mo wo itali o mu yes akan lo mu abo re wale te ba wa jo ran yan bi kan teni n ba ba abo rere bo won ni eja ni abakan baba ni eja ni itumo e ni pe ko da to eja ora bo gidi mu wa sugbon ta ba wo ti fifa yin eja pe ah eja lo da ju o leyin o ni sukusuku alakan kini n be lara re e le fo oju aye ode oni wo asamo owe igba iwase ejo un ni nigbati nkan le lorile epe awon tan ranse nigba na nu tori pe alakan lo wa mu abo rere de na fun mo so pe eja n ba kan ah eya akan la ri to ma bo rede abo mi da o akan ni o ile firi te olupede ba n pede won gbe oro wa o leja n ba kan nu ojojumo aye akan ni o si mo se e ni gbo kan nikan so pe ojojumo eja ni o si mo se iyun ni pe ko ni kam
6: esun ah ko se wo wa kan lodo to me eja lonira gbogbo oro wa kan ni o mo mu o
7: ami ase
6: oya gbe eyan ale kini won ti ko yin te ba ni bere te fe bere sugbon ka to tesi waju lori eta mo mu wa papa julo fun en te wa lori eta kan aye lo jara ibere yin leleyi o kini won pe ni ikoro ki won pe ni ko tun ba ri pe sin wo ikoro wo kini ikoro kini won pe ni ikoro eyin te wa lori eta kan aye lo jara kini won pe ni ikoro isin wo ikoro wo abi isin so de bi ko mi o mo gbe ikoro nso de bi kojo mafa abi kodo mafa kini ikoro kini yo ba npe ni ikoro en te wa ni lenu oje ti yin ba kini on kan yin ibere te ba fe bere seja ni abakan ati pe obi obi obi obi won ni ajana ko ko je ran to be tan ba ni a obe lo mu ni ke se pe obe lo mu ele ni se pelu akanlu ede to wonu owe to tun wa tun ni se pele atunse oro yoruba e tori pe awon oro yoruba mi ati fi mo gaji pe mo gara lopo lopo gba ke se bi o se nlo ni a se nso e tawon eyan ba ti ni anfani si awon eyan to po won kan ma gbogbo ejule na ni awon yo si ma gba won gbo obe ni o ke se obe lo mu o won ni obe lo mu e ka san o
8: hello
6: e ka san
8: e ka san e ka san
6: oruko yin ati ibi te tin pe
8: oruko mi doctor na fulani
6: won gbo
8: oruko mi doctor na fulani
6: fulani lati
8: oro jake ni
6: a n gbo yin o
8: eh mo ki ni gani mo de ki amoba ke mo ko o se folo
6: yesa
8: eri opolo pa igi to si da mu si e ben kwa ta tun se ninu itori awon mo ko si ni oruko ni won gbo igi lo
6: 7,000 and 49 0809 7,000 and 49
9: Ekason
6: oruko yin ati tin pe
9: aki o ma ke lati do
6: na gbo yan
9: e pe to mu ki baba wa o
7: esin sir
9: ori yin ni daro
7: ami ateyin na
9: ifa la mo ki o
6: esin
9: e jo n fe bere bere kan lo baba yin
7: ore
9: sir ni jin ni bere yen ti igba kan a mo n so pe boya ta ba fe soro abi nkan wa ni pe e je ka soro ni itun binu bi eni kan to ada won ni pe ke se be pe asipa owe ni ikeji na ni pe won ni ewure olohun o sa omo ya agutan agutan lo bi no ni ya won obi dudu won to lasipa owe na ni eda kun ejo to asona
7: eh se ri eyi te kokko win awon ede kan be to je ede adugbo ede adugbo o le je ilu kan soso lekan wo to kan mu ni bada to si bere si ni tan kaakiri kaakiri kaakiri kaakiri gege bi nta da lasa nigba ta bere to ite ba ranti mo ni ta ba wo gbogbo ilu e ri wi pe ti ijebu ba fo ede kan oyibo ni won fi pari e te ba ranti won ni we gboro mu fa niche se ijebu lo kokodo oyibo le ni se ko ti di ti adugbo tori pe ki se ijebu lo dominate gbogbo orilede sugbon gbogbo orilede la won na wa ta ba wa nsoro to bi nobi ede ayalo kan ta le so pe bi bayi lo ti wa ni eleyi te wa ni
6: ewure olohun o so mo ya
7: ewure olohun o so mo ya gan
6: lo ya won obi dudu
7: lohun ya won obi dudu ki se asipa owe won a mo pa owe yi nibi ti eyan ba tin ko eyan kan mara tabi eyan kan fa eyan kan mara lati se to wa ni rara ni ba won se ibe na ti paru owe be pe e wa o in pe nbalagbaja se o ohun lo ni ohun o mo mi ri o
6: e se pe ton wa so ni pe dudu pe se bi dudu wa ninu omo iya agutan
7: pe pe ewure na bi dudu agutan na bi dudu
6: pe awon kan wa ni pe kukuru ni pe ke se dudu pe oriwe olohun obo omo iya agutan se agutan lori yon bi kukuru tori pe omo ewure kuru omo agutan si ga
7: e ri so nitori wi pe ati mu awon ede ti o lo ati ya wonu awon ede to lo na nile toni to mo e wo iru ba se mo npe pe aki gbogbo mutumuwa mutumuwa ko
6: ke se mutumuwa
7: ke se mutumuwa
6: ke ni ki
7: wa ni mujumuwa ni
6: muju
7: mutu bi won se fi ye wa ati bon se ko wa lawon asiwaju wa baba wa latujo ni won pe ni mutu awon tujo ni mutu ti tu arin awujo mujumuwa belo mi o ba soro ani nile yoruba ko si tin je yoruba nile yoruba se mo pa ti ya lo sira iru ewure o pe ohun obi dudu ta ba ni ewure o lohun obi dudu yo ti yi awon tan so sugbon ewure o lohun o ewure o lohun obi kukuru
6: agutan
7: lohun lohun obi
6: kukuru
7: ewure o po ohun o so mo ya
6: agutan
7: lohun obi kukuru won correct ben
6: eshun sugbon ke se mutumuwa mujumuwa
7: ni o
6: eshun 0705549489 0809 7009 49 ile okere +23490602949 ibere itimo bere lori ta kan ija kini ikoro isin wo ikoro wo abi isin so de bi eko mi o ma gbe ikoro nso de bi kojo mo kodo mo fa e ka san
8: ele e ka san
6: e ka san ko yan te ti
8: pe do to fa ele ka san e da ko mo ni bere kan san inu gbogbo ile to wa nile yoruba mi ba to je ti le ide ago fa ko re ijebu ati dawa ilọtọwa ogun se ti wa ibana bẹyẹ sa ibana ewo gangan ni original fun yoruba ede yi o taba ti sọ yoruba pambele naso yẹn to yẹ e kama fi kọ yoruba tiba tiba gbọ yẹn o ti gbọ yin
7: lọba yẹn
6: wọn bi n bere pe ewo gangan ni ilu wo ni yin sa
8: Fulani ni o Kola State
6: Fulani lahun wọn ni pe ewo gangan lojulowo yoruba ninu gbogbo awọn ede ta n sọ to jẹ
8: yoruba
7: ta ba ni amu e to je ojulowo yoruba
6: to fe sumo
7: oyo gangan ni oyo ni oyo ni sugbon awon ede mi na nbe ninu ede oyo sugbon ede oyo la nsaba nloju
6: ta fi se dan
7: ta fi ebe ni ede oyo la nloju tori te ba wo lopolopo awon agbeleko ede yoruba gangan oyo la nloju oyo la nloju
6: e ka san
8: e fare
6: mo gentle lowo lohun
8: wa o ti wa bare lowo ele gbagbe mo
6: ami
8: lowo ko le fa o ko tele o ko ba ka so e ke ara re jidan ba wa e fa se le akoko
6: ibere akoko leleyi o ibere akoko isubu o si fe ni to wa ni bule
8: ilawo so to gode re
6: mo gba
8: ara to
6: ni subu o si fe en to wa ni bule okay agba to lomo leyin
10: iko ya kota
6: boni se ri
10: ola ori be
6: e pa ri
10: oro de
6: lomba lomba bala o difa
10: oro le
6: oro ni boni se ri ola le mo ri be lomo bala o difa ojojumo ni gege bi nkan ta nso nipa bi owe yoba se lo nanu ah odufa kan ni pe patapata la afoju kuna kuna la adete oju afofo ton ro ni nko ni ah ada fun se de omo won le ti yo kira re mebo ah abo eko o to lowo re lusin mo ti so itan dowe to ro omo fun wa ri to pe baba lawo yen ororun lo ma difa o wa difa orun lo ni tan bayi o ye ko duro de ojo marun tin bo ninu iwe oju supa ni itan odufa yen wa o wa duro di odun tin bo ojo marun tin bo ko ko won o difa ara re o bale mo se mo ti difa loni o ti difa lana so won to wa difa loni ni bo se gbe fa janle na o wa ri pon mo ohun wa ninu ewu tori pon mo re ti ni ko ya ise fun pon na fe lo sha o lo ni bi kan omo re se da won le o kira re mebo ni bi ti nkan tin sele ni agbegbe bi to wa ti won si fe lu lati fi rubo lojo na bo ni se ri ola le mo ri be lo mu baba lawo difa ojojumo ke se ororun ta pe boni se ri orun le ma ri be ni a le pe ni lo baba lawo difa ororun e ka san oru kan ya ti tin pe
11: baide o se a olo npe lati seyin
6: lati seyin e seun
11: e fa ifa nla to bi computer dafa e kujo meta
6: e wo o be dun aye
11: ni ibere te ni be bere ni pe je o se sese kari awon iwe ifara gege ba se ma ri awon iwe igbe to kura gege bi iwe awon ile awon esin to fun
6: Ẹsin wo le se? Se mi le n bi aba won.
11: Eh, eyin mejeji na ni.
6: Sheri, yo ba bo won ni pe nkan ti a fe la nda so bo. Irun ori po ju ti sale lo. Ki ma ni ti ke ma gbogbo enu soro. Eyin teyan ba fe lati mo, o wa daada.
7: Ben,
6: o wa daada. Se bi kan ni mo so pe oju osupa pe mo mu odufa kan jade nbe. Àwọn tí wọ́n jẹ ẹlẹ́sìn fa ó níwèé tí wọ́n ń lò tó dàbí bíbélì àbí quran tí wọ́n sì mọ kàyí pé ẹwu ẹsẹ̀ báyìí ẹwu ẹsẹ̀ báyìí nígbà tí ọ̀run mìlà nínú ẹsẹ̀ odufa ìwòrè òyẹ̀kú tabawo abala kan bẹ̀ tabawo odufa ìwòrè òyẹ̀kú ẹlọ́wọ́ ẹsẹ̀ kejì ntọ́sọ ní báyìí àtẹ́bá máa ń lọ sílé ẹ̀sìn ní gbogbo ọjọ́ ṣẹfa tẹ́bá débẹ̀ nígbà tá à ń ṣe ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn kristi làwa náà ti máa ń ṣẹ̀sìn tiwa ń bẹ̀ aláwọn ọ̀gá akọrin a máa ń lù la máa ṣe gbogbo ẹ lo èyí tó bá súnmọ yín ẹ káàsán. Ẹ káàsán.
12: Mo ní di látọ́pù yín dúró.
6: Àmì àtẹ̀yìn náà.
12: Mo kí bàbá mi ẹ̀kọ́ tó látàrọ̀.
13: Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀.
12: Awolowo ìdúró ògbẹ́ kẹta ọmọ yìí.
7: Ẹ ṣeun.
12: Ẹ kú iṣẹ́.
7: Yẹ́sà.
12: Ifá ẹ máa mú bi ẹ mú bi ọgọ́ bẹ́ẹ̀ bí n tó mú béèrè. To le díẹ̀. Mo fẹ́ bí ìrántí ọlọ́wọ́ bá mi ní pé nígbà tó bá kọ́ ₦1 tó rí lórí ₦1,000,000. Wọ́n ti wọ́n dákọ̀ pé ₦1, àwọn dákọ̀ pé ₦10,000, ₦10,000, ₦10,000. Kí ló dín ₦1,000,000? Tí kò ní Yorùbá ni àbí Yorùbá náà ni ₦1,000,000.
6: Ẹ wo ni o?
12: Kúlẹ̀ gbé.
6: Ṣẹ̀pẹ̀ ẹgbẹ̀rún kà á pé ₦1,000,000 àbí?
12: Ní ìgbà ẹgbẹ́ akáwó aka títí lórí náà ẹ̀yà ìgbà.
7: ₦1,000,000. Ibi tí ònkà owó wá dé lónìí orí àpò owó kan lowó tó tóbi jù nígbà níjọun àpò owó kan nígbà ó yá lònkà nínú ọ̀làjú ìwé ló tó fi hàn á wípé ₦1,000,000 tó ti wà ọdún wo lẹ mọ tírílíọ̀nù ṣé tírílíọ̀nù ti wà rí tẹ́lẹ̀ ni mobìnrin náà ni o torí ẹyin náà tún kàwé ṣé tírílíọ̀nù ti wà rí tẹ́lẹ̀.
12: Bẹ́ẹ̀ni
7: o ti ye ibà.
12: Làágá yóò ní dọ́bà làgbọ́ ọ lọ. Ìfàlà ìfàmúlò ìdọ́bà lè díẹ̀.
6: Ẹ bọ́ wàrà yín tún wàrà yín ṣe. ibere keta ojo ganjo pa eni re bi o ba pa kini kan yo pa kini kan
11: ojo ganjo pa eni re bi wa pa ole na ni
6: ah so le ma rin olu ni ore ti o ti sun
11: e ko wa
6: oni ojo ganjo pa eni re ti o ba pa dokodoko yo pa je abi ko pole nti won so nu keke ah baba e re ni ara baba lo mo ba ti bi nkan te ko wa na la nse abi se ni re kan sojo ganjo
7: amarin lo ganjo
6: e ka san wa nlo won ayin o da bi oju opo yin ko se dada kun ba je ofo nile adanu alejo 0705 5009 4908 097 4009 +23 4906 2009 4009 number ti pe si awon yan ti fi dance o sori ta kai luja mo ni kini ikoro won ni pe si nso de bi ko mi o ma gbe ikoro nso de bi kojo o ma fa wo ni abu ramadan ti wa nbe omo lara kainde ojo awo ola niyi redwan won nbe ade ara na won wa nbe lori eyi ti agbeyewo ni osan yi je ka wa wo o baba gege bi awon igbese ati awon enikan ti won be e ka san oruko yin ati tetin pe
9: akere makin ati do won bere ke wa
6: ibere kewa lo bayi won ni iku oni pa ile
9: iku oni pa ile
6: iku oni pa ile ni o te ile okinku e ka san kino e ka san
13: Hello.
6: Hello. Ekasan wa pelu yin.
13: Hello.
6: Bala. Se ngbo mi.
13: Mo ngbo yin.
6: Mo ngbo yin o ya.
13: Ekasan.
6: Ekasan sir.
13: Ba jo bi Olutayo loruko mi lati ya post room kangansi.
6: E sin baba mi.
13: Ele sir.
6: Mo ngbo yin. Ibere kejo ibere kejo lo bayi won ni pe ogbe nikan o to
13: imare nikan o joboro
6: haha olokun to fe je omi toru ejo
13: olokun ki
6: to fe je omi toru ejo
13: dabo sida Benny.
6: Kese da bo si da yo ba npe o. Da bo si da na o si da. Sugba kese ti o ba.
13: Da bo si da olokun o jo mi ejo.
6: Da bo. Da bo bo lo si ma je da bo si bo si da.
13: Olokun te entera yo ya ni jo olokun.
6: To
13: wa ni mejo lo wa je ki wo wa to le ra ko lo bo wo mejo wa.
6: Se da bi mo.
13: Mejo ba se onte. Mejo ba ti se onte ni awon onu ojo olokun nu won te meje ti olokun.
6: Oya ejin fun yin ba ejin fun yin ba gbongbo je ki elesi orin gbongbo je ki elesi orin
13: gbongbo je ki elesi orin kale rona gba lo
6: abi ka pele gbongbo je ki elesi orin gbogbo wa ko la rowo re sin Ese gba sa.
7: Ese.
6: Ese un sa. Nkan ti mo fe ran awon eyan ti mo wa de si to ni pe mo ti e wa nipa pe boya won o jebun. Sugbon eko ti mo ri comeback pe owe ya tun ti mo owe mara won pe ele tun ti wa ninu aka mi ba. Awon eyan ti wa lori ta pa ile jara to wa tu akoko ma pe ni ti oba jembe jade. E ka san.
14: Elu ta e ka.
6: Oruko yan ati bi te tin pe. Wọ́n gbọ́. Láti mọ̀. Ojú ọ̀pọ̀ yín ọ̀tọ̀ dáadáa o. Ẹ lọ ṣe ń gbọ́ mi. ah ko se dada ki ma fi owo yin sofo ah bi ohun se bakan leti ele pe 08097949 tabi +23490622949 ite ba gba wole nbe e ka san
14: hello
6: e ka san oruko yan ti tin pe
14: owo ale jo ba mi
6: e seun
14: ada re ba photo
6: ami
7: yes ma
14: ya ni bere ke wa
6: e bere ke wa eni kan ma ti mu ke wa
14: ba mu kejila
6: e bere kejila aha oya o e ba wa so foje tin lo sode bata ko mo so bata loko danu tori pe tori kini
14: tori pe tori da ti ye mu mo bata la u jo bo mi
6: as objecting lo sode bata ko mo so bata loko danu ta ba wo bata jo bata o da ti gbo be ta po bata lo opo ro da pon
14: ko ba ni de lo
6: afefe ni gbe lo igi ti o gbe ni duro
14: igi ti o ba ni duro
6: oya ah akoko yin ti lo
14: akoko re wo ni njo ba la wo jo
6: kini ebu wa fun mo ni igi ti o gba ni duro eni igi ti o gbe ni duro bo si ni ke pari e pari re se wa nbe na se tun gbe ni simo tun soro mo hello mo mi aya igi ti o gbe ni duro ti o gba ni duro kile ah iya
14: igi ti o gba ni duro wo lu ni ko le pa ni
6: eyin gbo ke so e se so nsin ni
14: ko ba ko ni na lo ko ba ni ba ni sin yo bo ni
6: ah Eko service ni e sa fun mi number merin to pa e number yin iya ila 0570
14: o jori o
6: ami ami ah oh yeah she be mi wa ni abe agba mi to re lo e ka san mhm ajo opo ti o ba ti to ti o ba ye talk e se bi mi o
14: hello
6: ele kasan
14: e kasan
6: oruko yin ati tetin pe
14: omo bala ni
6: no ya lati lati atere mo gbo yin ibere kefa lo ba ni pe ona to jin ona to jin
14: oni bi to ti pin
6: Tony bi to ti pin un o tun mo si pe ona ni jijijiji ko mo ni pekun
14: be
6: ibole tin pe
14: atere
6: ibola tere ti pin
14: ona toji
6: ona toji oni bi to ya si se gbo ba yen se n pe atere jiran si bi sugba dugo kan be to tun ma tere na yan ba gba lata tere sibe abi lati ibe ti atere o tun ya si atere ju bi lo ona to jin oni bi to ya si be o si pin si meji tin ba tun ni ona to jin nko tin ba tun be pe ona to jin ki mu ni gbororo kini ororo e wa itori pona kan jin ke wa lo gba bi ti o da nitori pe bi ti o da nya e ka san oruko yan ati bi te tin pe
15: jami babola ni lati lo da wa
6: adu awaye I'm going.
15: Number 17.
6: Meta dini ogun. Emma go. Emma go. She ain't go me. So ya.
15: Me go.
6: She ain't go me by. I do our ye jina na ki network. Koto de garage. Koto woko. Koto de badan. Eka son. Eka son sa.
15: I'm
6: going to buy you by.
15: I'm going to buy you by.
16: tó wa kan le wa délé tó wa se pẹlẹ kúsi pé a kan wa délé wa gborí tọ́jà sọ pé tẹ́jà bá kàn ilẹ̀ yorùbá máa ní pé ní ó bọ́ sí lọ́wọ́ kan kan ní tí wàá ti bọ́ sí normal pé ẹja.
7: Ẹ ṣeun ṣe mọ̀ wípé nígbà tí ayé bá ń fẹjú kò sí ọ̀nà tí ẹ ló ṣe ń gbọ́ nígbà tí ayé bá fẹjú débi tó fẹjú dé yìí kò sí ìtàn tí ẹni yòówù ò lè pa débi kò sẹ́yìn ìtàn tẹ́ni yòówù ò lè pa ṣùgbọ́n kókó tẹ́yin náà fà jáde náà sá ni pé ẹja ń bá kàn
6: tó sì dá la kàn ṣé ti yẹyin sà.
7: Torí bàbá bá tẹ́yin bá bẹ̀mí jiyàn tẹ́mi bàbá yín jiyàn ṣé wọ́n ti bí wa nígbà náà. Àbẹ́ni tó fún yín nítàn sá sọ pé ó parọ́ àbẹ́ni tó fún àwa nítàn á lò parọ́.
16: Òun náà lèmi náà wá wò pé àmọ́.
6: Ẹ jí kí n mọ̀ kàn sí àwọn tó wà lórí ìtàkùn ayélujára torí pé kinní ọ̀hún ọkàn ṣẹ́jú àwa ni àwọn èèyàn sì ti wà ń bẹ̀ dáadáa. Alhaji Mufta Ogunrinde Marindoti ẹ̀ṣin wọn wà ń bẹ̀. Emmanuel Oluwa pẹ̀lú mi Abiodun mo ní pé kí ni ìkòrò àwọn èèyàn ti fi ìdá àwọn sọ síbẹ̀ ó yẹ jí wá wọ ẹni tí ẹ kọ́kọ́ wọlé. Ẹjìn òwò ẹ kàsán wọ́n ti petí tẹ́ wọ́n ti pẹ́sẹ̀ báǹkù yún ti ó ti lọ. Ọmọlára yakọ̀ wọn kíwa ni Kẹ́hìndé Òjò Awo ọ̀nà wọn kíwa Ọláníyí Ìrídùn àwọn kíwa. Wọ́n ní Àbúrò Màdán kárí wọ́n ní pé ìkòrò is a type of or kind of fish ẹja Adé ara wọ́n ní ìkòrò is grasshopper ni àwọn pé ìkòrò tí wọ́n Àbúrò Màdán wọ́n ní pé ìkòrò is ẹja wọ́n lẹ́ja ni wọ́n ní ìsín àti ìkòrò jẹ́ ẹ̀yà ẹja. Àbúrò Màdán kárí wọ́n ní ìsín wo ìkòrò wo túmọ̀ sí pé kájì jọ wo àwọn tí wọ́n sọ nu Emmanuel Oluwa pẹ̀lú mi wọ́n kí wa àbúrò ní pé wọ́n lẹ́kọ́ ẹ̀tọ́ ẹ̀kú àlejò wọ́n kí bàbá náà. Àbúrò Màdán ẹgbà ẹyẹ ẹja kan lòun náà tó pé ó dúdú birimubirimu báyìí kòrò ẹyẹ ẹja ni ẹ fi nọmba yín sọ báyìí kí n lè bá àkọ́jáde ká tó lọ ní orí ètò ní òní ẹ jẹ mú ìpè kan yìí ẹ kàsán orúkọ yín àti tẹ́tí pé.
17: Abdulhakeem ni láti ibì kan.
6: Ẹ ṣeun.
17: Mo fẹ́ rí bàbá wa
6: ìbéèrè
7: kan.
17: Ẹ jọ kí ni kókó tó gbíjà kí Yorùbá àti Yorùbá máa jogun tira wọn láì jí àgbélé lábúlé kí ìjà ló sílẹ̀ Yorùbá
7: gan. Ó ń ka yín lára. Rí pé ìbéèrè tán béèrè.
6: Àlédà rẹ̀ pé torí ọjọ́ lọ.
7: Torí ọjọ́ ti lọ.
6: Yóò lọ. Kò sí tí ò lè fàjà. Inú ni bí inú ọ̀kan tàìmọ̀ wá wù bàbá àbí bàbá.
7: Bẹ́ẹ̀ni.
6: Àbọ̀ ṣe wà náà. Ìbéèrè tẹ́nìkan béèrè pé ẹnìkan sọ̀tàn kan ìkankan bá kíní kan tẹ́yìn ò bá tún fà tẹ́yìn ò bá wo ṣe dáadáa ìyẹn tún àkẹ́ṣe bẹ́ẹ̀ nǹkan kan yóò máa tún tàn káàkiri. Ẹ nílò àǹfààní láti gba ẹ̀kan mọ́ ṣùgbọ́n Àbúrò Màdán ẹ fi nọ́mbà yín sọwọ́ sí mi kí a tó kúrò lórí ètò kí n lè bá kọ́jáde lẹ̀ kí n lè bá kọ́jáde. Mọ́ gbogbo ẹ̀yin tẹ̀tí láǹfààní láti bá wa dá sí. Owó ni kókó ìjìrí ọmọ ẹ̀yọ ní kókó ló dẹ̀rẹ̀ pa. Wọ́n nígbàgbọ́ wípé tábà tó pè yín lọ́jọ́ mi àti pé ká tó mọ retí yín lọ́jọ́ mẹ́jọ àbí.
7: Àláfíà wa ò ní di fi àfíà.
6: Àmì. Mọ́ gbogbo ẹ̀yin tẹ̀tí láǹfààní láti máa gbọ́ ìkànnì 32FM. Ẹ má gbàgbé o bẹ́ẹ̀ bá ráyè ṣe nǹkan kan. Ẹ ráyè láti máa gbọ́ 32FM dáadáa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bígbà tí wọ́n bá kọ́ mọ́ògùn fún yín pé kẹ́ ẹ sáà máa gbọ́ ìró ìdùnnú ohun ti bẹ̀ẹ́ jáde tó bá ti di aago mẹ́fà sí aago méje èmi àti yín àti mouthpiece ẹ pàì lórí ètò ẹ bá mi ọ tó bá ti wá di aago méje á pàì lórí ètò yín ètò wa olórí ìlú èmi ni kúnlé fani yìí ẹ kú kalẹ̀.

Ọlọ́run, ogo, ogo àti ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ni fún orúkọ rẹ. Olúwa yẹ mi sílẹ̀, mi ń jẹ́ ọba obìnrin orí afẹ́fẹ́, ìkànnì 32FM 949. Laughter House láwà ní Premier Hill, Mọ́kọ́lá, ìlú Tìbàdàn, ti a ní àyín. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Mo ní báwo lojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín? Ó dàbíi pé ní apá àbìkan ẹ̀yìn yẹn ti ń jábọ́ kéékèèké, níbìkan ó ti ń jábọ́ gan lóníràbájì gan. Òjò náà kú sí ìdáwọ́ dúró ń bí, ó sì ń rọ̀ náà lọ́dọ̀ wa, àfi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. So mo kí gbogbo yín pátápátá, mo ní ẹ ṣe, ẹ kú ìfẹ́ mi, ẹ kú ìdásí. À ń súnmọ́dún ọdún súnmọ́ wa, ìjàmbá òpin ọdún kò ní jẹ́ pin ẹnì kankan wa o. Gbogbo ara lè máa fi ayọ̀ àti àlàáfíà la fi bẹ̀rẹ̀ ọdún yìí. Ayọ̀ àti àlàáfíà náà ò ní a máa fi parí ẹ̀. Ṣé mo kàn jókòó láàárọ̀ ẹ̀, orin kankan cross mind mi, I don't know. Orin yẹn, àwo yẹn ti pẹ́, ó ní kò máa lè ṣe kí ìjà má wà o. Ó ní tìjà bá dé o, ṣó ló yẹ ká parí ẹ̀, kò lè ṣe kí ìjà má wà o. Má wò pé bíbélì ti sọ pé tí ò bá ti sí ìdálẹ́bi lọ́kàn, ìsinmi ológo ni. Má wò pé orin kò lè ṣe kí ìjà má wà nígbà mo gbàdúrà tán. Mo kọ́kọ́ sad conscience ni, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mi ò bá yàn já o, mi ò wá mọ̀ bóyá èèyàn ń bá mi jà o. What am I trying to say? Ṣé ẹni bọ́dún ṣe ń lọ sópin? A ní ìdásí bẹ́ẹ̀ ni kankan jà, bó ti wù kó mọ. A ní ìdásí bá anybody jà, bó ti wù kó mọ. Ẹjọ́ nítorí Ọlọ́run, ẹjọ́. Because àwọn tájọ́ ṣànọ́dà, ó lè dè ní ká tún máa rí wọn mọ́. Ṣé mo ẹ ti ẹ kọjá lára ẹ? Kílódé mo ṣì kọjá lára ẹ rànlẹ́ àná? Kódà àárọ̀ ọjọ́ kejì kan ló ti sùn. Whatever, just ṣe mo ẹ kàn be free, kò ṣe nǹkan kan. Ṣe rí ìgbà kan tí mi ti gbọ́n, ṣe rí lọ́wọ́ tí mo wà yìí. Kódà ẹ jẹ́ kí n fi nǹkan kan ṣàpẹrẹ, mo kàn fẹ́ẹ́ fi ṣàpẹrẹ ni o. Ṣe lè mọ̀ pé àpẹẹrẹ tèmi máa ń loaded with me nìní. Àpẹẹrẹ mi máa ń wà loaded. Nǹkan kan sìn tó ń jẹ mí lógún sìn ni pé Ọlọ́run, má jẹ́ kí n pàdánù, jẹ́ kí n rí léde sí. Heaven is not my focus. Ẹ jẹ́ ká gbà pé sanctuary keeper ni mí, kí n wà lára. Ẹ jẹ́ ká sọ pé ilẹ̀ ni mò ń gbá church. Kí lídà wá wá kó gbálẹ̀ pamọ́. Kí n dé church kí n fẹ́ gbálẹ̀ kan ní kò sáyé mi ní béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ gbà bí mo ṣe sọ fún yín. Kò wù kí n gbálẹ̀ ni. Ṣùgbọ́n kankan tí mo mọ̀ ni wípé àní ìjọba tó bá jẹ́ pé wọn náà fẹ́ẹ́ gbé ẹ kó kọlù mí kí n lè bínú. Ẹwọ̀n kan tó ṣe fún mi ní ṣọ́ọ̀ṣì, mo fẹ́ kú o. Gbà bí mo ṣe sọ fún ẹ, àbáyé ò lè ṣe. Honestly speaking, màá kó máa sọ fún náà ni pé ṣùgbọ́n ṣàkún èmi sí. Like my general overseer, wọ́n sọ nǹkan kan. Ọ̀rọ̀ yẹn, ìjọ tí n bá ti rántí, inú mi máa ń dùn ni. Wọ́n ní tó bá ń ṣe nǹkan kan church tó bá ní o má ṣe. General overseer mi lọ́ra, ó ní lọ́ra megaphone. Bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ bá a lọ kiri kó máa ṣe evangelism. Mo wá jókòó njọ́ kan pé tí n bá dẹ̀ ti rí megaphone ẹ̀yìn ara ọjà, mo lè bẹ̀rẹ̀ láti bódìjà. N bá ti ṣe tán màá introduce ara mi, màá ní mo tún ti lọ sórí afẹ́fẹ́ ẹjọ́ mi. Ṣé èèyàn kan lè wá gba megaphone yẹn lọ́wọ́ mi kó lóun ní leader mi? Kò lè gbà á lọ́wọ́ mi, kò lè gba megaphone lọ́wọ́ mi. Ó dàbí pé evangelism yẹn gan wá fẹ́ pé mi ń sìn. Honestly speaking, tí n bá rí megaphone kòkòrò ìwọ tó wá mọ̀ ẹ̀ pé ò lò ẹ tẹ́sì mi, mo lè bẹ̀rẹ̀ lọ́jà bòdì, mo lè bẹ̀rẹ̀ lọ́jà màlété. Màá kàn kọrin báwo báwo tẹ̀lẹ́gbàlà mi ń ṣe ìyanu ló jẹun bá ti sọtán. Màá wá introduce ara mi. Èmi lábàbìrin orí afẹ́fẹ́, ẹ pàdé mi láago méjì àbọ̀, kò lè gba megaphone lọ́wọ́ mi. Ẹ má jẹ́ ká bára wa jà, èèyàn mi lè bá yẹn jà ní táìmù yẹn mọ́. Because orin tó wá sọ́kàn mi yẹn, mo wá pé kílódé torin wá sọ́kàn mi? Bóyá orin yẹn sọ pé kí n wá bá ọkàn sọ̀rọ̀ jọ nítorí Ọlọ́run. Ṣé oríláwọ́ tá a wà yìí? Jésù àdé anytime from now. Má bá yàn kankan jà. Bọ́n bá kí ẹ kó o kí wọn, bọ́n dẹ̀ kí ẹ tó bá fẹ́ kí wọn tán ṣojú gbọ́ngàn kọjá. Only kiss ló ní ká fi kíra wa. Kò sẹ́ pé tipa by fire by force ẹni tí ò bá kí ẹ lọ fa aláṣọ kó o kí bíbélì ò sọ bẹ́ẹ̀ o. Ó ní we should greet ourselves with an holy kiss. Ó tó bí ẹ̀mejì àbẹ́ mẹ́ta tí mo sì nínú Bible. Ẹ jọ nítorí Ọlọ́run. Ẹ má bá yàn já o. Ẹni olórin yẹn ni bẹ́ẹ̀ni kan gbá mi létí máa dọ̀bálẹ̀ fún. Aṣọ ìjà mi ti ya, tipẹ́tipẹ́ aṣọ ìjà mi ti gbó. Ó ní Jésù ló fa aṣọ ìjà mi ya o. Ẹ bá ti ya,
tiya ah aso ija mi ti bo e yara le o da bi pe mo ti be yan kan abi meji mo ti ba soro in ti mo de so yen e di mu e ma ba yan ja o emi mi ni ba yan ja in ba yan ja ki ma ri Christmas nkan gba lowo won koda to ba n ba mi jagun ma tun pe pe a e ma ba mi ja mo ko gbudo sodun fun mi mo gbe gba kan tun lowo e ko lo fe ma ba mi ja fun e se mu dupe lowo yin e ma je ka ja o e ma ba yan ja o oro mo ti ba yin so yen whatever you are doing ton ba ni e nkan kan sele den ma wo won ran ma wo won ile ologo yen la gbudo jo padanu o honestly iyen gan ni ultimately eh heaven emi tin be lohun de me pe ah no akoruko mi sinu iwe yi no tori mo ti be mo ti so fun pe tori mo awon obere kan ja gbudu lokan mi ngba nba dele tin ba pe 120 years ti mo dele ti mo fe bi christi so elomi nkan ko ye yin ko se gbogbo wa lo run wu toro so ni wa ni mi omo eri oni sese god iwa ju mi ise temi ati yin wa ni di sese jesu lo wa ah eyin ara ile mo fe bere oro kan lowo yin o se ti okunrin ba fe feyan se di doni ko je pe iwo iyawo lo ma se gbogbo e lo ma ra gbogbo e lo ma se gbogbo e fokunrin is it by force se sipasipa ni she si pa si pa ni okunrin to ba fe fe ti o ba to yawo fe I mean ko she ma ko she lo she suru ti di gba ko mata age is just a number momo bra consent won wa le mi lorun ah o ba bi re yin le ma ba mi gba engagement mi tori mo ti pentagon gan ni mi mo de me pe mature gan yawo mi gan na penta di yawo mi ti 35 awon na 45 amo ni kilo de to je pe 45 de she fe marry won ni gba ta o ti gbogbo e sarajo ni arabirin lo foro lo mi emi no ni kin ba won da si ah won ni te gbe wa saya mi o ka bi laya ma mi mi o le mi mo bi mo se fe so bo te je kin tun so fa won kan boya n te so fun mi boya won na se iru e ri se mo boya won ti won ti awon na ti riru e ri aba won kokon se iru e ri won a le ba yin soro won ni nigbati awon pade brata won fe fe won ni fairness ko si nkan kan lowo e you know just salary ana on ba daruko bi tawon tin sise fun mi ni eh kini se banki nikan lo na tin gbowo pupo ni awon obi se kan wa to je pe ah hard currency na fin san wo won obi you te ba n gbo iku owo oko monica obi si bi si owo number mi ni so be to tin ba daruko awon ile ise yen won gbe polowo won wa bi so awon mi se bi de ni so won ni but awon si walk in love pelu brian yen ah won ni aunt pa bi omo to wa legbe mi mo kan ni puro mo ni o wa o hands mo to pa won lo hands pa gan e ma lado koresi won lo hands gan ni won ni gba ta won de ri you know ta won si I ta won wa de bi so ngbe awon we pe boda yi ma ni ojo ola chemo on olorun nikan lo mo la soro en to fojure na le ni mami o le kan le kun e lola ba bi mo je so fun e ko sirekun bayi ko ba lori aga ko le fofofo won la won ri pe brai ma lojo ola won la won de gba to ask awon out you know to ra won yan se pe gagaga yi ti po ji boya ni wa tete re ni fe nkan kan la won na wa awon na wa awon simedo se mo won la ati ba bere won wa ni ba won se wa yi yi ta won gba lowo osure won la won de ri pe looto ko paro ton ba fe fe ru e nbo la won ti fe bere because awon o le agbara awon o le gbe many things e ma ni ka won se oni ka won mo ka won ni n to ba lagbara ko mu wa ona ma ni pe ko ma worry won lo ba birin mu ni ma won ni igba si preparation bere awon change ile awon gba le mi se mo three bed awon se to je pe ti eyan na ba wo inu ile yen eh ma wi pe alujo na aye nbe lode ibi ton lo wa o pe normally bi so ye komo lu agbigbe ni but pelu gbogbo ko se nkan kan won ni bed ti won fi nsun atawon olorogbo gas ti won ni awon ni kon da se out so awon aso to sise wo awon ni won ko wa so awon sa set up le yen awon de make sure pe awon sanwo ile odun meji ni le yen fine won igba ti awon parents awon ton fe se first introduction the two baskets of fruits ti won gbe wa awon la won ra won ni mention it se ma won kini kan se ma pe iyeye ti wa iyeye bi orange color ni
mu ye yeri ah ye ye so ye ye wo ye ye se mi la le joko te ba mu ye ye yin wa kun yen wa se yin bayi bi eja kote won la won a lo raru e kina na npe strawberry o lo so be o na npe ni strawberry o la won ra awon rapu basket yen fu to je pe assorted sweets assorted biscuits chocolates imported canned drinks you know ni gba ton de inu parents awon dun won ni mama won si baba won wa awon fun won lo pe kan tun wo se mo won ni gba ton wa gbe list wa awon ati won la won lo soja awon la won ra gbogbo eru engagement yen from a to z patapata ti o se ku nkan kan won ni gba ton wa di bi inu owo envelope iya gbo baba gbo ikan lekun isiju iyawo ise gbogbo letter nkan kan e se mo envelope se yen engagement ma ngba yen won la won wa tun lo just ordinary envelopes creating envelopes awon lo just ordinary envelopes yeah, no me won imported envelopes awon ni le won la won ko jade ah lo to ni o ah envelope won yan to se era won envelope kan ito gara merin le ile ko to le bo era won kan oh my god te ba ra shibai te ba tin shibai gan awon sent mama jade lara ele fe fi pamo ipo mi ni envelope ele mi ni mu jade won ni gbogbo nkan ton bere pata awon se sinu e aso awon kaso awon si aso ta won ra ta won jo change gbogbo e won ni eyan ma je de na penu from the beginning to the end of everything of that wedding sister yi ni won se eyan ara ile e je ke mi da to mi emi fe polowo nkan ti mo gbe wa sita eko kale

0: 32 FM, 94.9.
1: Ẹni àwa lọ ọ̀nà láàkó ibo lọ sí ń bọ̀ tó fòrà dání.
2: Padà lọ́sẹ̀lú la ti ń bọ̀ o. Bakú ṣe máa lọ náà nu wọn fún aláìsí agolo mẹ́rin mẹ́rin.
1: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀sìn ń jẹ lọ́bẹ̀. Ajẹ́pọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè SCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pé ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution ó yàtọ̀ jẹ́ǹjá ó sí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú rin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ìdí wọn mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní gbẹ̀yìn àti bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà kábú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè SCA gboyè àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ mọ̀ pé dádì mọ́mì gboyè àtà ni ẹ dìbò fún dádì mọ́mì gboyè àtà ni ẹ dìbò fún.
3: Se lawon akosemose dokita tisaye be na la lawon awurosasa mechanic
4: GMF Auto Services Limited
3: boye ti debe wo ni o GM pomona mo pa awon erin lakata bu rin se ni o diagnose moto yin ke se bi won ti ma fe nu fapo sori carburetor wait and get ni ko ni lo cabo ti machine ba tin discover problem la mo fix e lowo kan tori gbogbo original spare part n be nle bi ba awon alalalu atawon alala tun ta gan tun wa nko lopo yanturu se ri pe gbogbo n se fe loju kan lo wa.
5: Yes, our services, the consultancy, diagnosis, key programming, transmission repair, maintenance, spare part sales, lot of plenty of don't get things. GMF Auto Services Limited, pay for number 3, Oni Lane, beside White House Hotel, behind Bros High School, Labawo, Ogunpa Ibadan.
3: A copy one lori agona kemma boshewasi 0806-634-8917 0806-634-8917 to bafeka miokor yogun GMF nyonya la you.

0: Hello.
1: Hello.
0: Eba mi daruko yin fa wara le sir.
1: E ka so gbogbo ara le oruko mi ni Wale Akiyemeju.
0: Okay, lati wo le tin ba mi soro sir.
1: Lati London ko tin ba mi soro.
0: Okay, kile ni fun wa lofun yin lori traveling kini te mba wa so lati bi je dogun. Mo tun fe ke tu baba mi salaye lekun rere si fun awon eyan.
1: Gẹ́gẹ́ bí a ṣe sọ sẹ́yìn nípa láti wá sí United Kingdom.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Ṣiṣẹ́ ṣíríṣẹ́ ọ̀nà ló wà gẹ́gẹ́ bí a ṣe sọ tẹ́lẹ̀.
0: Ẹ sọ bẹ́ẹ̀.
1: Ni ó sábà pọ̀ tó jẹ́ pé àwọn èèyàn máa ń wá láti wá ṣiṣẹ́ healthcare. Ọ̀ ń gbà tán rí pé ayé ọ̀yọ́ mọ́.
0: Ó ti kún.
1: Kan wà tán pé ni creative. Irú àwọn tó yẹ pé bóyá àwọn tó ń kọrin, àwọn tó ní talent, ẹni tó ń ṣe irun. Àbí bàbà àbí ẹn tó lùlù. Gẹ́gẹ́ bí ẹn tó kọ nìkan wá ṣe tọ̀ kan wá ṣe ṣò. Family ló ń lè wá pẹ̀lú family. Èmi tún wà tó yẹ pé bóyá ẹni tó fẹ́ ṣe ọ máa ń pè ní religious worker or minister of religion. Ó lè jẹ́ pastor. Ó tẹ̀ lè jẹ́ imam. Ó tẹ̀ lè jẹ́ oníṣẹ́ṣe gan tó yẹ pé religious ni pé wọ́n fẹ́ wá ṣiṣẹ́ wọ́n fẹ́ wá. Ṣe bóyá bi charity àbí kan wá ṣe gẹ́gẹ́ bí pastor àwọn náà lè jẹ àǹfààní yẹn.
0: Hello sir. The network.
1: Hello mo ń gbọ́.
0: Mo fẹ́ bèrè lọ́wọ́ yìí sir. Àwọn tí ẹ̀ ń sọ yìí sir káti ẹ̀ sọ wípé bóyá ó bọ́ sí Ọlọ́run ń lò yín fún wọn. Ní ṣé ilé yín náà máa gbé ni àbí ilé ti wà ń bẹ̀ tán fẹ́ gbé àbáwọn tó fẹ́ gbà wọ́n síṣẹ́. Wọ́n ti ṣe ètò ibi tán máa gbé ṣe pé tán bá dé mímọ́ airport tán fẹ́ gbà wọlé bóyá Gatwick ni o bóyá I don't know bóyá Heathrow ni kásẹ̀ pé Heathrow náà gbà wọlé ta ló máa lọ pàdé wọn ní airport sá.
1: Oríṣiríṣi ló mi tó fẹ́ wá ó ti lè ní àwọn èèyàn tó wà ń bí tó yẹ pé àwọn èèyàn wọn ló máa lọ ìgbà míì tó bá pọ̀ wọn tí ò mọ̀ èèyàn síbi táwọn lè yàn. Àwọn kọ́mìnì tó bá gbé wọn léyìn náà ló máa ṣètò bí wọ́n á ṣe lọ pàdé wọn ní airport. Nípa ilé gbígbé bákan méjì náà ni ẹni tó bá ń bọ̀ ó máa make arrangement ibi tó máa gbé. Bẹ̀ tó bá dẹ̀ níbi tó máa gbé wọ́n lè ṣe arrangement náà pé ibi tó máa dé sí tó máa until tó máa fi settle down. Bọ̀ àwọn tó gbà wọn wọlé kọ́ ló máa
0: ṣiṣẹ́
1: ọ̀nà
0: wọn.
1: Ló máa sanwó lé wọn wọ́n kàn lè gbà wọ́n pé òkè wọ́n dé o kọ́ wá bí kan dé sí wádìí wá bí wọ́n ṣe gbalé tarrant lé because wọ́n wà nínú wọn lè gbalé tó bá yá wọ́n á lè gbalé because ìwé tó gbà kúrò lé with work permit ni.
0: Ẹ jọ sá tó bá wá jẹ́ pé bó ẹ ṣe ṣàlàyé yìí a rí àwọn mẹ́ta mẹ́rin márùn-ún tí ọkàn wọn rọ̀ mọ́ tó bá láwọn rédì táwọn fẹ́ ṣe á gbà wọ́n tó oṣù mélòó ọ̀sẹ̀ mélòó àbí ọdún mélòó kó tó di pé ó bọ́ sí.
1: Ṣé mo pé bá ṣe ń ṣe ni pé òkè ẹ̀ńtà lù sí láàrin mi àti ẹni a lè mọ̀ pé bóyá kò ṣe nílù kò mọ̀ lùlù. Bàtà sọ pé nílùú ni ó fẹ́ tẹ̀lé olórin kan wá. Ìkan tí máa ta máa kọ́kọ́ àdúrà sọ̀rọ̀ ni pé ìjọ ẹ fún wa ní Instagram àbí Facebook ìjẹ́ tán débẹ̀ tán níbi tó ti lùlù sí àwọn ọmọkùnrin parọ́ irú rẹ̀ sí ó lè tó bí oṣù mẹ́ta tí gbogbo àbí inú ìyànjú because aláṣẹ fún ọpọ́ kí o ẹ lọ build up social media yín. Ẹ̀kọ́ bá ṣe ń lùlù bẹ́ẹ̀ tẹ lùlù bó jẹ́ ìlú ẹbí tó ti ń tàlù ẹlọ́bẹ̀ ẹbí tó ti ń kọrin ẹ̀sáré kó sàrin wọn bẹ̀rẹ̀ ẹgbẹ́lù dání ẹlùlù sódà òyìnbó wọ́n fẹ́ rí evidence ni kò pé mo kàn sọ pé mo lùlù láì lùlù. Ó yàtọ̀ sí ẹ tó pé ó ń kọrin tó ti ṣe ṣó tó ti lọ irú ẹ̀ tó ní social media presence irú yẹn sì within 4 weeks 5 weeks or within 1 week 2 weeks or 3 weeks tó ní tẹ́lẹ̀ ti build ẹ̀ ni so a dẹ̀ máa support máa ṣe page ẹ̀ tí ó bá lè ṣíbọ́n máa ṣe máa tó bí o ti ṣe àyà tó máa kó lè page yẹn so that tọ́mọ́ ti ẹni pé sí fẹ́ kàbí tiktok ẹni instagram ẹ̀ wọ́n á rí pé òótọ́ ẹni ó ń sọ pé òun lùlù wọ́n dẹ̀ rí pé sáìlì ló wà ń bẹ̀.
0: okay. And to wa represent yin o mo ro bi awon le ma ba eyisoku lo won le fun wa ni ta ba se wa re gbogba laye te se nsin ta ba ri awon to ti ye daada ta ri en to je pe boya inbo ni office wa nbadan asoju yin ti wa le kale lati fun wa ni alaye ibi si office wa to ba ni nkan te tun fe ba wa so si e ba wa so si sa ka won to ba wa soro laarin iseju meji to ku.
1: Okay, tumo tu fa so ni ko nse UK nikan ni ohun na ma asoro nipa Canada but New Zealand Australia na wa
0: to
1: pe en to ba ni fe si.
0: Okay.
1: From today we sana a ma nse gugu ebe ko nse gugu e la le so lori afefe ona mi wa gan to pe so ona ba le se ba but to ba wa si office a le shalaye fun pe okay te ba fe se creative o e fe se religious o te fe se student o that's another way to pe eyan le se to de legit to pe o won na ko se pe boya won fe lo almokoro yi o wa le so ninu to ba di office o wa le shalaye fun bi o se le gbe igbese yen so gugu e lo wa.
0: Okay. So daddy mo dupe lowo yin sir. E se o. A tun ni ipade ayo.
1: E se gbo.
0: Eh lekan se ba mi daruko yin fawo ara ni.
1: E ba mi pa ara ni. E se. Wa le Akiyemi ji loruko mi mo pe lati London.
0: E sir. O ya, e se sir.
1: O da. E se da. O da bo.
0: O da bo sir. Yes sir.
1: O da bo.
0: Yes sir. So e ba mi pari ibisi daddy wale ton pari e si eyan ba mi pari office address yin kede soro. Lori Canada laarin iseju meji soku ati telephone number yin
2: Akiyi eyan ara le oruko wa ni Taiwo Ebenezer Akimoyo ti gbogbo awon eyan mo pe ni Eze Travels and Tour office wa wa ni oju ona 110 kilometer 110 ni egbe New Stream Event Center Alalubosa Quarters phone number wa ri 070-3344-9320 070-3344-9320
0: nipa oni Canada de yen sir e ba mi so laarin iseju kan.
2: Yes ma nipa oni Canada de yen awon opportunities kan wa to wa available bayi ba tin soro yi awon lori healthcare skill awon lori healthcare then truck driver construction, agriculture, manufacturing, hospitality, then warehousing ati awon skilled trades.
0: Okay.
2: O wa le fun Canada ni Newfoundland.
0: Okay.
2: Province ni Canada.
0: Okay.
2: Beni ma.
0: Bawo le se ma ba won eyan to iwe yin. Ilu na se ma koko apart from consultation fee.
2: Beni.
0: Se ngba ti se ba pari nani. Ise yin ti pari ore o, iye bayi lesson. Se ti se ba pari te ba wa ti owo yin ba wa po bayi, se awon people iya de le won le tesiwaju.
2: Beni ma, won le tesiwaju tori pe owo wa o po.
0: Okay.
2: Owo nkan ti eyan le san ni leyin consultation fees ti gbogbo eyan mo pe ton ba ti wa won mo san consultation fees.
0: Wa de gba form.
2: Beni ka to ba won so won de mo gba owo fun won gba form.
0: Okay.
2: Ti en ti o ba ni document asanwo to ba ni document asanwo document beni to ba ni document la won mo package la won ba submit ti se ba wa pari nkan to ba mo pe o le o to si wa gege bi le se a mo ba won so won de mo fun wa.
0: Okay. I can't wait about me show you check my rebuy man. Ah, hey, I'm going to call me and say, I'm going to test my junior year. But you already get on money to 20,000. Check my bed.
2: I never had to report you. I know to look up where I need you better.
0: It was a Spanish man free a robber and it's already a legacy.
2: Yes, my shima. A robber and it's already 070-3344-9320
0: lekan si
2: 070-3344-9320
0: so eyan ara ile ipade mi pelu sudi ni ola lagbara olohun ago meji abo si mesa abo omo yin ore yin oluwa yemi si oba obirin ri afefe mi se ri pada lo sile 081 66 75 66 85 egbo mi dada o daaro.

0: October 2026, so
1: and make sure to read the prospectus before you invest. Dangote People's IPO. Easier through Money Point. Made for your progress.
2: Lo rayo wa nitori po lowo lowo tun ba tan po rayo wa nitori dukia to po to ni okan ti balẹ po rayo wa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun ti se da laye na ko laye fin se ni bidọ ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to kose mafoya to ba se bi eni rara tara re o se dede pinu loka yara re o Benetton cleanser ni ko semu agbanugbade fogede gede ara danu Benetton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe Benetton cleanser at gese maradan bi ko rosin Benetton cleanser kikide gbogi ti o lo tinu la fi se o tu wa kaakiri le taja ogun jake jado le Nigeria asun wa lagbata fun Benetton cleanser pe number code demand 00340515330 00340515330 ilese emi won natural skin lo se Benetton cleanser ohun laye tun lo.
3: In a fast paced world, Funke is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you two times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. SoClean, it's your time to shine.
4: My people, make sure you get enough sleep. There's a reason for it.
5: But why?
4: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
6: Sleep better, Mooka.
4: Mooka, adding comfort to life.
7: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
8: Ẹ bá káàbọ̀ láti ojú ọjà 32 FM 94.9. Orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá Nìbàdàn. Ìròyìn ìdárayá léde Yorùbá ó náà lẹ ti ń gbádùn yẹn. Àwọn àkókò tá a ra fi lọ sójú ọjà yẹn tá padà nìyẹn. Ilé olómìnira Benin ó tún ti fìkanlé fún Mali. Ká máa mọ̀rọ̀ tí wa bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí kan ti ṣe jẹlé. Jẹ́ kí n bọ́ sọ́dọ̀ arákùnrin Lilliputian Ralph.
9: Atọ́kùn.
8: Mi ò kúlẹ̀ fẹ́ káyà sí ibi tí Clever tó gbé mi lọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n bọ́nà ti ní yóò rí nù. Náà mò ń gbọ́ wípé àwọn pléyà wa gbà ṣe ipò kẹta tó ní AFCON third position. Ṣé ẹ ní gbàgbọ́ wípé àwọn ọmọ yẹn ò tí ì gbowó wọn dì sìn. Yàtọ̀ sí owó èyí tó ń pariwo ní káàpù gbà yẹn allowances wọ́n ní wọn tí ì gba bónọ́ọ̀sì third place dì sìn. Àwọn kan náà ń sọ how true it is mi ò mọ kádì wọn ò ṣe bẹ́ẹ̀ lánàá àbá sọ wípé ó ti jìnnà jù pé wọ́n parọ́ ọmọ wọn ni. Àwọn kan ń sọ pé February níjọba àpapọ̀ ti release owó kò wá kúkà bí NSC àbí NFF báyìí wípé bóòló jẹ́ tó wọ àwọn agbábọ́ọ̀lù ẹlòmíà ni they should play for the flag now ẹjọ́ ṣé patriotism san bíìlì ni èmi tú yín lẹ o patriotism tó san bíìlì ni.
9: Oyin kò fi bẹ́ẹ̀ yẹmi
8: lẹ́nu pé àmọ́ pé
9: ó ti pẹ́ tí nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ kó tó di pé àwọn tó wà ń bẹ́ẹ̀ gan tó jẹ́ bí president NFF chairman àbí nǹkan kan bẹ́ẹ̀ àwọn NSC kan tó wà ń bẹ́ ni kinní ìtìbulẹ̀ ti ń wáyé tipẹ́tipẹ́ kó tó di pé mo lè fẹ́ sọ pé kó tó di pé àrùfẹ́ àwa yìí gan dayé gan ni kinní ìtìbulẹ̀ pé ó ti ń ṣẹlẹ̀ jẹ́ pé ó jẹ́ ìṣìwà bẹ́ẹ̀ náà kì í jẹ́ ṣé nǹkan tẹ́ pé ó jẹ́ nǹkan tẹ́ pé ó máa ń mú lọ síwájú bá sportsmanship ní orílẹ̀-èdè kan tẹ́ bá ti ń ja tẹ́ bá ti ń jẹ àwọn agbábọ́ọ̀lù yìí ní owó ọ̀yà àwọn pípù yìí tó máa ń gbábọ́ọ̀lù fún àwọn ní ìfẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ṣe wá láti lè sacrifice wọn most àwọn agbábọ́ọ̀lù yìí máa ń face oríṣiríṣi challenges nínú nǹkan tó ti ń gbábọ̀ tó pé wọn kì í fẹ́ kán wá ṣojú ilẹ̀ bàbá wọn tó pé táìmù tí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ bá ń bọ́ sí bí AFCON yìí ìgbà yóò máa ń bọ́ sí ìgbà tó pé bí Premier League lọ lọ́wọ́ táwọn líìgì wọn kankan tó ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ àbí àwọn tí ẹ pé sáà gan ó wà láàrin sáà nígbà tó pé wọn kì í fẹ́ kán agbábọ́ọ̀lù yẹn kán ní fàpàbíkí fatigue setting irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ tó pé àwọn agbábọ́ọ̀lù yẹn jẹ́ máa jẹ́ ti sọ pé àwọn ń bọ̀ láti wá ṣojú ilẹ̀ bàbá wọn ìgbà tó máa ń gbà mí ìfarapa lè ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn kílọ̀bù wọn ló máa padà máa sports gbo to se ma se treatment on kokan beyin mo kini nkan to kon fin ba fun mi ni pe a san pe ball alafese gba wa ku lo si lo si waju ara nkan to ti yoruba gun ma so pe ogun ala gbo ko budo gbe nkan to je ma mu ko ya wa n pe eyan se nkan eje fun lo we ko ni de pe nje lo sha ma so pe o kini se ijoba ti release owo ba o lowo ti se dodon won kenesi jade ba bene fe kon jade lati wa so se transaction te se ni se fa paper kon no ti jade abi check le fe lo gba ti jade ni excuse wo le fe fun wa ki je se pe ijoba orilede nkan lo sponsor yin awon owo kokon na wa latojo caf se tournament ta lo gba se caf fun won kokon ni caf ma award wo jade na to ba je fifa na ni awon owo kokon na je pe won ma send so on people lati le ma money moju to bold sports won te pe won fun me so e wa fun ani excuse kon pe di ba lowo ti jade kale oke owo te e je won agbaboyo lowo e wa te owo te je to e ke so fun kale te fi wa se nkan kiri jade nkan gidi ta te wa ya ma so pe abi ato project be to won se lowo ohun lo gbowo le excuse wo le fe fun wa so ma so pa agbaboyo kan pe gboku wa soju le ba be wa so pe won ni farapa abi so pe won ni nkan e ba wa la fe ma da won awon bi fun agbaboyo be lejo abi en to ni je pe ile ise kan o fe sponsor o fe ba won shadvat je kon je ma san wo gidi fun se ko ni mo pe ko won le duro ko won se nkan to ma se pe bola bo ton fe lo gbagun ko si nkan to ma ja nibe mo tun ma gbo pe awon ton wa yi gan o wa awon na tun ma tun fin book plane wa go kan beyin emi nu bi te ba fi won si to ba fi be te won lorun emi nu na lo ma tun sponsor re so run for nkan be ko e ko sele aye tun wu gbo gan na pe awon agbabolu kokan na won tun ma tun se se pe okay baba igba igba nkan ba igba nkan ba ku run nkan be ko e ko ko e ko ma sele ani awon orilede awon orilede to wa nile adura to won se dada irufe melo lati gbon pe awon kan jade pe a won si je won ni owo ya so I'm just going to start with one minute come back imagine one not in bay one she dada now so ko ye ki run fe ko be ko ye ko ma tesi waju se mi je pe ijoba apapo won na ni won ni that one ko se se kini ati issue owo jade so ba no ti se sele
8: nsc na ni ijoba apapo nsc na ni ijoba apapo yes now ebi ministry labe federation e so e je ka tesi waju lori oro yin na le ako bebe iya laya wa o la jani epele ta no e ko ate mora ele ekele hello for the area we go for you love ko pada wale
0: be na ko la
8: iwa pomo pomo ya
0: ba wa ya now
8: ami
0: okro
8: ri okay eyi ta ya lura yi ni ko si yo ni ya la ya from reliable source emi o so pe anybody ma attack wa o aye to yin bi to ye le bi tri media officer super eagle gbeyin ti an soro eleyin si àwọn tó ń bẹ ń bẹ ní gbẹnu wọn sọrọ ètò ọmọnìyàmọ sọ ó dé wọnú ebó ṣẹlẹ sí fìdí náà nígbàtí àwọn afẹ kọwọ tí ẹ fẹ kọ ń gbà ẹ tẹ pé ìtàbánì ọsọ ní ọsọ kò gbọdọ bá oníròyìn sọrọ lára àdéhùn tí wọn fi gbéṣẹ fún wọn ó dà pé lẹyìn tó yìnbí tó yè gbogbo bídí àfisà tó bá kù nísìn ìtàbánì ẹsọ ni ẹsọ if not tẹ ẹ bá bọ tàwa àdẹs àwọn tó kù tá à ní àyè àti débi tẹ ẹ wà yẹn when you are not addressing the number people there keke kan gbon kan te fe so as the case is now won ni awon to log so lo si gini bisa won ni nff inspect accommodation ta fun awon won ni iso ni according to them eni elekeji won ni allowance awon ati bonus awon fun qualifier won ni leyin awon na tadaba won so fun won now you are expecting an elite performance from me o fun mi treatment amateur abore wa ni
0: ka ti e ma so pe awon people yi mi gba te fe gba ifese won se awon inspection pe se pa pe gba ti won gba ifese won se pari to di even mo kan tu wo ko to ba pe won jawe olubori ti iko super eagles jawe olubori jo ko papa se gini bi sa tan na pada ba yen won ni ba ni bo yin gba to ye pe yes eyin gangan fura yin lele nkan te ti so se nkan to ye fawon player yi lati e gbo koke awon fe give it their all and then gbogbo nkan to sele pe omo ni if you fail to you prepare to fail because nkan to ti wa letele eyin lo so pe okay send the message zero wrong email like ni iru we kiki board wa ba yen ke mo mo bi to ye ke send the right message si o tu wa ye pe yes inspection to ye ke tu se awon agba bolu lele e tu wa lo to e wo gbo kini ta ba kan so nkan to wule tin sele ki se pe boya tele lo ma ja kokko abo lo ma tu je last ko ni je last te pe nkan to wule tin se tele na ni and then e mo pe nkan mi wa lele pe te ba soro faye boye nikan di soro against tele o wa soro ipo ko ju odo fi wa le defend awon e ma ro pe nkan te ni so truth ni igba te nkan fry jade sita ka ti e wa gbo and then iru nkan to ba jo mo pe okay in ta ba fe je ko jade sita na lo ma jade sita and then kan to ba fe je ka mo o na la wa na ma mo igbo bo se wa wa ba pe okay won ku ke fo pe okay kan bayi ni ke so jade sita ka won yan fi le gbo abi ba kan and àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ yìí wọ́n gbìyànjú torí pé nígbà tẹ bá agbábọ́ọ̀lù wà lẹ̀ tó sọ fún pé tóun bá rí orílẹ̀-èdè ìtàló tóun orílẹ̀-èdè nàìjíríà ìtàló lòun ò lọ òun náà mọ yàtọ̀ síra wọn ni ó mọ yàtọ̀ síra wọn and then nígbà tá agbábọ́ọ̀lù mi bá sọ̀rọ̀ sórí léde wa nàìjíríà mọ̀ ní agbábọ́ọ̀lù ẹ mọ̀ pé mọ́ sáwọn tó ń pè wá gan tí ẹ bá yẹ pé àwọn gan kàn pé wò ó mi ní another choice kì í ṣe pé bóyá òun ni first choice mi ní another choice òun ló jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù mi wọ́n fi wá ń ṣojú wa lórílẹ̀-èdè nàìjíríà tàbá kan parọ́ tọ́ra wa jẹ́ ló kù pa ok eléyìí put me first eléyìí àìmọ́ yé àwọn tó yẹ kó padà wá darapọ̀ mọ́ wa lórílẹ̀-èdè nàìjíríà àwọn tó yẹ pé yes wọ́n yìí pé kò sọ náà mímọ̀ ni ọ̀nà kan péré tó kù rèé jẹ́ kémi náà kan mímọ̀ pé mi náà tiẹ̀ mo lórílẹ̀-èdè kan tẹ́mi náà ṣojú òun ló fi jẹ́ báyìí and then tọ́ba kò sí bẹ́ẹ̀ kò sí nǹkan ta fẹ́ máa padà sọ àwọn pípù ìrẹ̀lẹ̀ yìí
8: ìgbàgbọ́ kan wọ́n kan ń wá ìnìyẹn wa ẹ̀ wọ́n ń wá ìnìyẹn wa ẹ ṣeun a lọ sójú ọjà a tún padà rí tá a bá dé a mú pélé ń jáde ẹ̀ sí ká lè gba ọgbọ́n lẹ́nu àbọ̀ ọgbọ́n lórí ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ kó tó di pé ẹ̀ tún gbọ́ mi tí ó tún ṣọ́ọ̀kì ẹ̀ kú kalẹ̀.

0: o kò lè ṣe é ṣe o.
1: Títa ríro là ń kọlà. Títa ríro là ń kọlà.
0: Nígbàtí ẹ wọ tẹ gorí oyè lọ́jọ́ orí ẹ. Èló ni ẹ bá gáàsì.
1: Ṣé bẹ́ẹ̀ ṣe wà ngbà yẹn lẹ wà nísìn? Ṣé lọ́jọ́ orí yìí lẹ wà nísìn?
0: Òun ni ẹ bá gáàsì, ó wá ní sabara gáàsì ní 1-3 ní pé ó sì pé wa.
1: Ìjàgbá.
0: Bẹ́ẹ̀ ta sabara ta 500 èèyàn mẹ́wàá ò lè jẹ san. Ó sọ òdẹ mọ́ ọ́nà ẹ̀sùn rẹ nù. Ó dẹ̀ ń parọ́ orí ojúkorojú.
1: Èló ń parọ́, èló ń rodo báyìí.
0: Ah, irú ojúkorojú.
1: Rodo ìlàjì kí ọjà tí ní ọdẹ náà ni.
2: Ẹ sọ pé dàgbàsókè ni ṣé iye ìdá tó gorí àwọn nǹkan tí wọ́n ń tà lọ́jà ṣé iye ìdá yẹn náà lè fi kún owó oṣù àwọn òṣìṣẹ́. Kí ni?
3: Ẹ Clever ni Krista máa ń tún pé wọ́n ní kíntún ni Krista máa ń pè Bros. Clever ni ọgbọ́n. Ọgbọ́n ni.
1: Àmọ́ ọgbọ́n la fi ń tòlú yìí.
3: Ọgbọ́n tẹ fi ń tayò lẹ fi ń to Nàìjíríà.
1: Ọgbọ́n
3: ẹ wá ń da ọmọ Nàìjíríà sí Zibásìbò.
4: Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ táwọn èèyàn mọ̀ ni pé tí nǹkan bá ti débi tó ń le tó ń le tó ń le ó fẹ́ dẹ́ nìyẹn. Pẹ̀lú ògo Ọlọ́run ká tó parí ọdún mẹ́jọ wa ẹ tù ríbi tá a tù ti mú yín dé.
3: Ẹnìkan ti ẹ̀ sọ̀rọ̀ kan ní pé ṣe rí ìjọba àìṣèfé ó ní pé gbogbo tí wọ́n ń ṣe ó ní àwọn ọmọ Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ máa ń mọ ìtura ẹ̀ ní sáà kejì ni.
4: Ẹ ti rí báwọn ní táwọn yòókù ò fẹ́ ṣe ní táwa ń ṣe yìí tó fi rí báyìí oníkálukú wọn ń yẹ̀ ẹ́ lẹ̀ wọn ò fẹ́ họ́ láti ibi tí a ti ṣàlẹ̀ àwa lọ wú ṣàlẹ̀ ni láfi ń sọ yín pé ẹja máa wo tọ́jú ọ̀la ó wì.
3: Ẹ kalẹ̀ wọ́n ti kún bẹ́ ẹ sọládi ọládi pípọ̀ ọládẹ́jọ láti toronto wọ́n ní pé bàbá olóore ìlú ní tí wọ́n sọ yé mi ẹnu mi ọ̀gbá o wọ́n ní pé yẹ kí wọ́n fi ẹ̀yìn ti.
4: Àwọn ilé yìí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀
3: lórí àmọ́. Ẹ
5: kalẹ̀.
3: Ẹ kalẹ̀ sà.
5: Bàbá ń sà, àná yóò jọ.
1: Kí ló ṣẹlẹ̀?
5: Ayọ̀ náà ni a ti gbà pé Ọlọ́run ti kó yín lé wa lórí. Agbàfọlọ́n gbígbàfọlọ́n tá a wá gbà lé yín lórí gbàfọlọ́n tó lásìkò ni torí ngbò bá yá gbogbo wà ní a wà ní the same quantity tó bá ti yá a jọ mọ gba títí kọjá torí àwọn kò plẹ́ lẹ́yìn ló ní sẹ́yìn ọmọ tí ń lọ mọ bí ojú ọ̀nà ṣe rí
1: ojú ọ̀nà
5: mọ níyà rí bó ṣe fẹ́ rí mọ.
1: Táwa la bàjẹ́
5: wọ́n á rí ẹni sùúrù bí gilẹ̀ ń jẹ ni kò yé wa ẹ fi ń sọ fáwọn apégi ń bẹ nínú igbó. Ẹ mọ̀ gbọ́ ẹ̀yin gbóòórùn ọ̀rọ̀ tẹ̀ ń sọ kẹ́ ẹ tó mọ sọ ni.
1: Ọ̀rọ̀ wo?
5: Ẹ jẹ́ rí bẹ́ẹ̀ ṣe wà ẹ́. Ẹ má ń rin gbòòrò o. Ẹ ní confidence gan o. Ẹ wà lórí èdè ẹ̀dẹ̀ ń sọ nǹkan tó wù yín. Igi bẹ́ẹ̀
1: o. O jẹ́ fara rẹ balẹ̀. O jẹ́
3: CSU.
2: CSU ẹ mọ̀ mi sọ lẹ́yìn lórí kẹ́ ẹ bá sọ bọ́ọ̀lù ọ̀ má jì.
3: Ẹ kalẹ̀ ẹja mẹ́yọ kan yìí.
6: Ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ sà.
1: Àwọn tó gbowó túlù túlù ń dò nínú owó burúkú ló gbà owó tí ó rí rí.
6: Tí bá wa gbowó owó burúkú ṣé wọ́n ló kówó burúkú jáde lápò. Tóbi kó fún mi ẹ dákun nígbà tá à ń sọ lọ sọ́bọ̀ tó wá ní ráìsì kan wà tí ẹ fi mọ́ ń pọ́n eyín.
3: Payín.
6: Báyín irú ẹ òkè ó tiẹ̀ ti mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ní ìsìn mo rò pé kó o tó di sí ẹ̀sùn ló ń jẹ̀yìn tí o sì lè jẹ̀yìn mọ́ báyìí.
1: Èyàn fi ń wọ̀ mú eyín ni eyín rẹ̀ ó fi gbó kékeré.
6: Eyín ẹ̀ tí ó gbò tẹ́lẹ̀ ó dá atọ́kùn wa
3: ó
6: ti yín o
3: ẹ
6: kú àlejò.
3: Àlejò ni
6: àlejò àjò.
3: Ẹ ṣeun.
7: Ayé jẹ mi tó. Ọ̀rẹ́ ṣe kẹ́ni
3: bá. Aṣá wa lè gbẹ̀sán sá. Kọ́ba Ahmed Umar ó gbani lọ́wọ́ ajẹni bí ẹ̀mírin ni. Igi yìí ṣèfin ayẹ̀lẹ̀ tòun ṣèfin ayẹ̀lẹ̀. Agbẹ́tìjúta Nàìjíríà àfọwọ́ra ọ̀yájú. Nàìjíríà ń pariwo pé wà ìjọba rẹ̀ ní ọ̀dà. Agẹranku amọ́ndẹ̀rọ lè kà mọ̀kì sí kúta tún mẹ́kùn joyè. Kìnìún kúta mú kòkòrò lé. À ń pariwo pé wà ìjọba rẹ̀ ní ọ̀dà. Ìgbẹ́já máa rántí pé gbogbo tá a bá ń ṣe àjọ ni ọ̀kan kálukú ni ó gbà á. Bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ látòrí iChief bọ́ sórí àwọn CSO pátápátá tí wọ́n ń pọ́nrán pépà fún iChief náà. Ẹ gba gbogbo tẹ́ ẹ bá ṣe ọmọlẹ́yìn náà gbà tẹ̀. Ẹ wò ó kò ní jù báyìí lórí ètò yín ètò olóore ìlú fún talẹ́ yìí. Ẹ máa gbọ́ kàn ní Taitu FM láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìròdùn náà ti bẹ̀ jáde. Ẹ máa lọ sórí ìtàkùn ayélujára Facebook ètò kó gorí àtẹ́bẹ́.

0: 32 FM 95.9. Ọjọ́ gbogbo kìkẹ́rin.
1: Wọ́sùwọ́sùwọ́ bẹ́ẹ̀ kẹ́nẹ́ mọ̀ ń balẹ̀ tẹ́ mọ̀ ìstẹ́ṣà wọ́n láyé ń gbọ́gbọ́. Ayé ló vibrate yẹn, frequency yẹn is 94.9. 32 FM, ayé ẹlẹ́rìn, ó yá máa rìn. Ẹ̀rín ògo nìyẹn, àṣírí ló ní kọ́ máa rẹ́rìn. Ó yá rẹ́rìn, laugh.

0: gbogbo agbadagbada
1: modalati ajeku tijo si
2: ori agbara
3: ori isin
0: epele oloye bi
3: e seun
0: epele
3: e seun
0: sala via ni
3: o dupe fọlọ
0: lọ tun ba fun ya la via
3: koko mu mi je baba wa ni ewi
1: a ri yin fe baba
0: o beje si ni mo wo pe in le po di be ma ta yo bo se ye
3: be yan ba wa shock gidi si lojo ori mi mo ro po buruju
0: o buru be yan ba ti n da free ndo ma se nanu epele
3: siyonu
0: oro asoti oni an pe omo mi gbe na ede ni eni ti soko lasan ariwo ni pa le ti oku e to ba buku mo le gangan oni soku lori ari pe ti ba ni ma ka ni me ni meji meta yo ti fe to bi abi osu bi meta bayi ni si to je pe yawo ologbe to ti lo dile esi mesin wa bi en ba di ku ojo keji o pe te bodo sin
3: lati
0: eh
3: lati bo ba ni nkan mi ti nkan o lara
0: ani nkan da
3: ke po su meta ana lo gbe osu meji ose meta ta buru asa laisi
0: e mo gbe isi
1: baba baba gada o ku edun wa o ti peju
3: iwo ni mo kan mo ponu
1: o ti peju nle
0: mo se ba fe sun je intervention yi eyin le pe baba kan leun agbodo sin aburo wa sibe a si ti fara mo nkan je wi gege bi olori ebi won ba si godo ku ti e fe lo e ma pa se a si mo tele o ti yin ṣùgbọ́n láti yẹ gẹ̀mọ̀ pa àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín àti irú yìí ẹnìkan tó fẹ́ ra ilé ọ̀hún kódà owó tó ṣe dáadáa ló fẹ́ ra ilé tí a fẹ́ tìwé ń bẹ lọ́wọ́ yín náà ni àtàǹtalẹ̀ fún yàn káàkiri sọ pé ààbò onílẹ̀ ìwé yóò fọ ìwé kan látàbí báàkì ẹ̀.
3: ilé tí ìyàwó àbúrò wa mú
0: ìwé kan lé tó mo ti ń ti rárá búrú ẹnìkan ó sì yẹ gidi ni yóò rà mí náà sì ti bá sọ̀rọ̀ ṣùgbọ́n ó nílò láti ríwè kó tó di pé a lè mú un lọ sí ibi bẹ̀gẹ́ kó rí inú mi báwo pé ẹ bá lè tẹ̀lé ẹ bá sì lè tẹ̀lé a ẹ̀yọ́ wọlé kẹ gbé ìwé jáde ẹ̀wọ́n tẹ́ bá ti gbé jáde a lè gbé ẹ̀ hàn án tí mo ní wàhálà abayín fúnnu.
3: bí èlò wá ní owó tí wọ́n ń sọ̀rọ̀ lẹ̀ ọ́.
0: irọ́ ṣe rí ilẹ̀ nígbà bá kó rí ìwé tán ni pé ìwé gidi ni tán ni pé júdà ni lẹ́yìn tẹ́jú lórí ẹbí ẹ wàá lè sọ bọ́dà oyè báyìí láta o ìwé ẹ mọ̀ pé ìwé ọ̀kọ̀ọ̀kọ̀ wà náà wọ́n kọ́ di pé ìwé ilẹ̀ gidi ni wọ́n ò lè mọ̀ sọ̀rọ̀ owó láti
3: rí wọ́n sọ̀rọ̀ dáa
0: wọ́n rà dáa wọ́n rà dáa kódà tọ́ba tàtàn gan tọ́ba bì kan tọ́ba bì kan tán tá a ṣe tán ìjọba kù àti sọgbà fún yín lówó olú àwọn aṣọ tí máa ń bù tì dẹ̀wọ́ yìí kẹ́ fi pààrọ̀ rẹ̀.
3: ó wu èmi ni asọ́nbẹ́ yẹ̀ wu ẹyin asọ́nbẹ́ ẹ bó tilẹ̀ ti alùbáríkà rẹ ò ní yín ni.
0: àmì o.
3: kékeré ló ti gbọ́gbọ́n orí wáyé mo sì máa ń rínú òṣèṣì rẹ kódà tí ìbáṣepé tọjọ́ orí gan-an ìbá sọ pé àgbékalẹ̀ rẹ ńgbà míì a máa gbé wọn ju tèmi agada agada ọwọ́ tí ò ṣe é gẹdú ọ̀rọ̀ mi ò yíyọ. bọ́rọ̀ ti wá rí ni ìsìn yọ dàbí ìwà àbùkù tá a bá wípé èmi tí mo ní dúkìá kágbé èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n fọmọ tó ní dúkìá ní tó wá lọ bá ẹni tó kéré sí àti ọ̀rá bírú ẹ bá lọ sojú mi náà kò tí ì burú jù àmọ́ títí ń bà mí lẹ́rù ni pé kọ́ ọmọ gbéwò débẹ̀ kún ọmọ yàn jẹ kò yí ọ.
0: wọn ò tó bẹ́ẹ̀
3: dájú ẹsẹ̀ mi nìkan ìmúlọ́pọ̀ náà lọ.
4: Lọ́pọ̀ náà tẹ̀lé ọ. ojúbà yẹjú kan ọmọ
0: yẹn.
4: ẹ má gbowó láì ṣe pé agada ń bẹ́ẹ̀ o. ẹ má gbowó lẹ́yìn agada o.
0: yé ṣe bẹ́ẹ̀.
4: yé ló ga. ẹ má gbowó lẹ́yìn agada o.
0: àlẹ́ ṣe bẹ́ẹ̀.
4: bàbá rí bẹ́ẹ̀ o. kí ni ṣe o inú mi ti dùn ó dì torí àti sin òkú ọmọ yìí ló mú mú láyà mi láti jọ yìí kákàn kan léun kíákíá bá ti gbowó kákan tí wọn sì kó bẹ kan sin àbúrò wa ní tí tí rò
3: láyọkẹ olórí agada
5: o. ó balẹ̀ mi. balẹ̀ mi.
3: o rí bí ti rírù mú rù mú.
5: ó fẹ́ bí ẹ̀lẹ́ o. ẹ kú jókòó.
3: bí ti ń jòmó yò ní jọ fọ́rọ̀ ní jẹ dídé. ibi gbogbo ọ̀hún náà tí mò ń pa sínú. aya agada. o ní pé náà mi yọ sára ọ̀tọ̀ lẹ́ni.
5: náà ò pé kí ló ṣẹlẹ̀.
3: mo ti gbọ́ pé ààyè ti yọ bá ti sin àbúrò wa. tó kù lè ò ní di ẹlẹ́yà. ẹ sì máa wò ó. yẹ gbọdọ wọn gbogbo ọgbà sunkún ni ọrọ ọmọ kẹmi ọrọ nǹkan lọgbọ ọrọ nǹkan lọgbọ bàbá gbọ mi lójú mi.
0: abẹ́fẹ́ kúnlẹ̀ ọjọ́ ti sọ.
3: ẹ jẹ́
0: olórí ẹbí ẹ já lọ kẹ́ tó mọ sunkún yẹn já lédè lọ́bẹ̀ lábẹ́ lọ́bẹ́.
3: ẹyìn ọ̀dà báyọ̀kẹ́ mi báwo ní kọ́bọ̀dù tá a máa ń kí àwọn àwòsálí sílẹ̀ síun. call ba nwo be o ra won we kan ti mo kajo mo kajo bayi bo di die mo yi lo bara sinu ora dudu kan e ninu awo elekerin bo ba ti gbawo e kini to gbawo e kini to gbawo keta awo elekerin to kan ora dudu to ri nu e iwe ile aburo wa ni be be mo ba mo bo
5: emi o mo kini wa yin gbe we ile wa iro o se temi ti aje nu gboro ti
3: se yin le ran se ni
5: temi ti aje nu gboro ti be nle yi baye mi
3: mo ti mo ti se
5: oro emi ati yin oto ni oro yin ta mo le bi yin oto ni ototo loro ba le mi iro iro
3: ere ye mi lati gero ke oko eyin e ma soju ye oso lo
2: be ni be ni
3: e ti se ni pe o ti to bo awo kan gba kan ri ti mo jagbe mo awo ti mo so obirin to ba se kan le jo gboro de be yo gbe kuro ro ni itim da
2: ru leyin na lo si wa
3: ma ru logun eru agara o ti o se be gedu ke se bi owo temi itim ma nwo si ti pa o ba ka ke se laye mo tun doro awon alase lorun layoke to ba wa lo ni lo gbe agara o da agada na owo mi se gbe ese mi se gbe sa sa bo dupe egun mi le ju ta na malebi mo mo e fun mi se ju kan
2: kai le
3: ah wo wo problem unti e wo ni problem pe lawa
2: ah iwo ni wa la gankan ma lo
3: le ma le bi mo kin yo ma le bi mo kin yo
2: gba re lowo won ropo gba re lowo won
3: iwe keke osiro mi o
2: mi lo wa wa
3: ma le bi
2: ah
3: olorun je nkan ti a ro ko ba ta ro
2: je iwe dase
3: bi mo tin wo yi o
2: eh
3: ajuri lo nbe loke pe o
2: asasi ko ani weda imo lo wa
3: oro we na lo je to ya mi lenu bi mo ti wole nisin keke mo ti mo je pe lalupa ida o de bi pan to ju mi lo ti gbo wo ti mi o emi o ri wenu ile o
6: bo wa ni
2: keze me le mu ori keze me le mu ori o je so be
7: ite mi fe so ni pe baba ma so pe ko se to jo won lo laye yi station na ti wa gbe we le
2: ani ese we le
3: bi na o ba lawo ko le go ki odo
2: aba iwe yen oloje ri iwe le le lo ba gbe wa iwe le
3: en ti mo so fun yin ni isin ni pe bi abade baba wa ri iwe a je wi pe a da bi ogbon ni a fi nkan ta le ni emi ori we mo wi fun yin mo
2: ri we
7: ra gbe nu awo lowo boya wo kefa le
2: e wo ri olori ebi
3: nje o
2: se pe lati jo yi emi ati ajanda be ko egun saba ja ni ti e ba ri we yi nti o le yo teyen yo fun yin o tomade balance bi agba lo do ko le lagisa bi agba sugba agba ge o lagisa to were o bobo kan te fe ban de wo yi ko ye ge ma de wo agbe mi si yin lowo to boya yin olori ebi e wa gbe mi pamo e le ri we mo lati ta fe tale kilo ge se be yen
3: ko ni buru titi titi ka ja mo lagbo e ti mo wi ni pe ko si bu ko wa ri to ba ri pa ri iwe gbogbo awon oni le ni o ba wa sa won o si ba wa wa
6: baba ja won ni le o wa
3: ba sa won ni le aye
2: e bi ko du awon oni le
3: be yen ba gbe we yi bo ba bi gbo mo ka jere kan o
2: e mo ga yin be
6: mo le mo se pe ni ka ya ba ba ba
3: e ti wi fun yin mo bi pe mo na mo na isiju wa ti o pa
2: o
3: la gbogbo ale fefe rajo en to gbe we le ti o ba gbe le yo ra ni ra o
2: e ma gbe we
3: gbe we le mo se
2: gbe we le mo se
6: agada ipe ko
2: agada gbe we le mo se giri
6: ani e wo
2: le mo yin la ri we
3: o
2: wo bi
3: ba ti se ni
2: e se ri an lo bayi nisin n ja do ba vidi bi ago bi mesan la ro la gbe we njade te ba gbe jade awon toju an lo ba ada si o
6: o da si
7: e we e se ma se yon to ba ti abo ba gbe we ja ma ta le
6: yi
2: ah lo tale ile wo la beta ile je pe le mo le bi ni
6: won si mo po fo won mo po fo
2: kaduta
3: ah ma keke ti fe ma gbe na woju ekun o oro yi ti fe ma dabi doti agara agara agara wo ti o se be gedu mo je o ah si se tuku ba ri we a mo gbon ada si layoke obi mi lori buku obi tan fi tan fi tan fi tan ta mo le fo oluwa re eh

0: kò bọ́ ta àbí ìsàní wòran báyìí. Olóhùn ọ̀pẹ́ ń dààmú lọ́jọ́ alẹ́ mọ́ dàmí láàmú ó dà ń láàmú dákun ọlọ́run torí orúkọ rẹ̀ wà sànú
1: àjọsọ́bà
0: yìí. Sùúrù náà lánìí ó ti yọ
1: sùúrù
0: bá wa yanjú ẹ lẹsọ lẹsọ ó ti yọ mọ sunkún mọ ó ti yọ.
2: Wọ́n ń lọ́mọdé mẹ́lẹ̀.

0: ẹjẹ ká gbàdúrà. Ọpẹ yẹ wá.
1: Ẹ ǹlẹ́ bàbá ọkọ mi o.
2: Ah ah, ṣé dáadáa ni?
1: Ah ah,
2: Ayọ̀lá.
1: Ẹ̀lẹ́ ẹ káàsán.
2: Mo ní olórí ẹbí ń kọ́ ń bẹ̀.
1: Àlàáfíà lọ wà.
2: Pẹ̀lú àwọn ọmọ náà kọ́.
1: Àlàáfíà lọ wà.
2: Apá àsìkò yìí.
1: Ẹ wò ó.
2: Mo fẹ́ mọ jáde náà ló déhùn. Mo fẹ́ mọ jáde ni.
1: Gbogbo lé ń kọ́, gbogbo lé
2: dé.
1: Ṣé wọn sì ń lé ni?
2: O ò sí ń lé. Mo fẹ́ mọ jáde náà ló déhùn. Ayé ọmọ sọ̀rọ̀ lọ. Ẹbí kí ló fẹ́?
1: Mo fẹ́ mo fún ẹyin náà mo wá rí.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Ẹyin náà mo wá rí.
2: Ta ni ẹ kí ló ṣẹlẹ̀?
1: Ẹ kú ọjọ́ mẹ́ta.
2: Ẹ kí ló ṣẹlẹ̀ ọjọ́ kẹpẹ́ ìlú?
1: Ẹ dẹ̀ kú àsẹ̀yìndé.
2: Mo dáre dúró ta kí ló ṣẹlẹ̀?
1: Ẹ kú gbogbo ẹ̀. Kódà ẹ ti ẹ gbìyànjú. Ẹ ń gbìyànjú.
2: Kí ló ṣẹlẹ̀ báyìí?
1: Ní tẹ́ ẹ ti ṣe nínú ọlọ́ kan. Wàhálà tẹ́ ẹ ti ṣe. Tẹ́ ẹ ń lọ, tẹ́ ẹ ń bọ̀, tẹ́ ẹ ń lọ síbí, lọ sí ọ̀hún, lọ sí gbogbo ẹ̀ pé kọ́rọ̀ iná kó ṣàlè kó lè dúró púpọ̀ tó tú ẹ̀. Gbogbo ẹ̀ náà là ń rí. Kó lọ ń ṣàánú. Ẹ kúṣẹ́ bàbá ọkọ mi. Kódà bí bàbá gadagan ó bá rè bí àgbáre, gbogbo ẹ̀ bá ṣe tú ẹ̀ ṣe gbogbo ẹ̀ lọ mọ́ndì. Kí ẹsùn mi lókù.
2: Kí wàá ni kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ báyìí?
1: Ṣẹ́rí ọ̀rọ̀ tí àjọsọ ń jọ kìíní àná torí ẹ̀ mo ṣe wá o.
2: Mo ti sọ fún ọ wípé tí n bá di bẹ́ẹ̀ nìyẹn sọ.
1: Torí
2: pé kó fún ọ ládìí ẹ̀sìn. Àbí kí ni?
1: Abọ́kọ mi. Lọ́jọ́ náà, àjọsọ, mo sọ fún yín pé bójú bá yẹjú.
2: Ẹ ọ̀rọ̀ ewu àníṣe kọ́ fún ọládì ẹ̀sìn àbí kí ló fẹ́ tó ti ra kúkú ni.
1: Àwọn ọkọ mi tọrọ ilẹ̀ tájọ tó tóbi tó
2: ti rèwọ́.
1: Ọ̀rọ̀ ìwé ilẹ̀ ilé ìwé ilẹ̀ tájọ sọ́jọ́ kìíní àná.
2: Ìwé ilẹ̀
1: gbé mi lẹ́ ní ìlọ́ba yín gbé ìwé ilẹ̀ jáde kú ònú lẹ̀ mo sì gbé jáde mo gbé fún yín.
2: Ṣé wọ́n wá ń jà ni?
1: Ṣé ń jà ni? Bẹ́ẹ̀ ti wá fún mi ní tọrọ mí gbé
2: yín fẹ́ èmi ò mọ ká tó sọ bóyá mo bá ara wọn jà ni o á yànjú ẹ o tẹ bá ti ń bọ̀ láti títì.
1: Abọ́kọ mi ẹ mọ̀ jẹ́ ń wojú yín.
2: Bí báwo?
1: Ń wojú yín.
2: Tania tó fẹ́ wojú mi. Tania
1: ń wojú yín gidi gan ni.
2: Tania
1: wojú. Ọjọ́ kìíní ẹ̀rọ tí mo gbé ìwé ilẹ̀ fún yín kí lẹ sọ fún mi.
2: Ṣé ìwé ilẹ̀ bàbá ẹni ló gbé ìwé ilẹ̀ wá láti lé yín? Ṣé àbí ilẹ̀ àwọn ẹbí ẹni? Wobi ó gbé nǹkan kan fún mi o. Tí mo ti bẹ sọ́yìn gbé nǹkan kan fún mi o. Tó bá jẹ́ pé wá gbé nǹkan kan fún mi lọ mú fọ́tò wá. Lọ gbé fọ́tò wá.
1: Mo ti finú wẹ́nu.
2: Otí da gan mọ̀.
1: Mo ti finú wẹ́nu
2: o. Tó bá sì wù ẹ́ pariwo ta ìyàwó burúkú tó ń gbé ìwé ilé ìwé ilé àwọn ẹbí ọkọ ẹ̀ ta.
1: Gbogbo ìta
2: ebi ká tó wọ́ mi yìí ẹni tí mo gbé ìwé fún tí mo sọ fún kó bá ra tútà fìrù pé ò rí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ mi ò rí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀.

0: finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Growing moments are filled with chances to be active and learn.
3: Did you see, Mom? I made such a big jump.
4: Great job, my boy. You get better with each game.
2: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: I feel so strong.
2: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
5: Ajá àwí lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbàrá àgbòmọ̀mọ̀ tá àwí lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàbí mọ́lẹ̀. Yímù yímù yímù. Asúré tètè ò ní súré kọjá ilé. Àrìn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Má gba wọn wè má. Ọ̀gá dírẹ́bà má sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀pá ètí ní ọkọ̀ já lọ. Àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Má gba wọn wè má. Má sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
6: Láwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti sẹ́yé bẹ́ẹ̀ náà láláwọ̀ àwòrán-ṣàṣà mẹkáníìkì
7: GMF Auto Services Limited.
6: Bóyá ẹ̀tí ìdébẹ̀ wò ní ọ̀GM pọ́mọ́nàmọ́ pa. Àwọn erin lákàtàbù irinṣẹ́ ni ó dàgnọ́ọ̀sì mọ́tò yín kẹ́ ṣe bí wọ́n ti máa fẹnu fapò sórí tabúrétọ̀. Wẹ́tàǹgẹ́ẹ̀tì ni kò ní lọ kábọ̀ tí machine bá ti ń discover problem láàmú fix ẹ̀ lọ́wọ́ kan. Torí gbogbo original spare part ń bẹ́ẹ̀ lẹ̀ bíbá. Àwọn alálàlù àtàwọn alálàtúntà gan tó wá ń kó lọ́pọ̀ yanturu ṣe rí pé gbogbo iṣẹ́ fẹ́ lójú kan ló wà.
8: Yeso, our services, the consultancy, diagnosis, key programming, transmission repair, maintenance, spare part sales, plus plenty of don't get things. GMF Auto Services Limited. Pay for number 3, Oni Lane, beside White House Hotel, behind Bus High School, Labawo, Ogunpa, Ibadan.
6: A copy, one lori agona, kemaboshewasi, 0806-634-8917. 0806-634-8917. Toba feke mi okori ogun, GMF, nyonya la.
9: Ajẹ́ gorí àbá tán, ohun rẹ̀ yí padà. Ohun ajẹ́ lọ́wọ́ yí padà tó bá gorí àbá. Tọ́mi tẹ̀jẹ́ ara rẹ̀ ò yí padà rárá. Atọ́kùn ètò àsálátù àwà ló yàtọ̀ sí tẹ̀tẹ̀yìnwá. Ohun tó ń bẹ́nu ètò yàtọ̀. Sheikh Sulaiman Muhammadu Lawa Amúbíẹ́yá lẹ́ẹ̀ma pàdé lórí ètò àsálátù àwà. Òtítọ́ ti ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run Allah ni wọ́n máa bá wa tàn mọ́lẹ̀ sí. Láti inú ìwé mímọ́ Al-Quran tó fi mọ́ ọ̀rọ̀ àti ìṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Aago mẹ́sàn-án àbọ̀ sí aago mẹ́wàá àbọ̀ àárọ̀. Lọ́jọ́ Jímọ̀ ni ká fi pàdé sí. Ká fọ̀rọ̀ Ọlọ́run sára ká tó lọ kírun Jímọ̀.
10: Wo bí oòrùn ti yọ láti ìlà rẹ̀. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gángá. Sì kíyèsí òkè réré nì. Níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lògbà tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe kò ní fẹ̀yìn ẹ̀. 32 FM 94.9. Èmi ìrètí oníbùdó ló sọ bẹ́ẹ̀.

0: sẹ́ẹ̀rí o ogun àìsàn ló wà o ọlọ́run ló lẹ́yìn tí mo lè sọ nípa
1: rẹ̀. O ti yé mi o ti rà àwọn ará ilé ẹ wá jẹ́ amúlẹ́yọ kọ̀ọ̀kan báyìí torí àsìkò àwọn àìsàn wo ni agbára ewé àtegbò ti iléeṣẹ́ mi one natural care tí wọ́n ń ṣèpèsè ẹ̀ àwọn àìsàn wo lágbára rẹ̀ ká.
0: Sẹ́ẹ̀rí oríṣiríṣi nǹkan ni à ń tọ́jú ní iléeṣẹ́ wa ṣùgbọ́n òde ta wá lónìí òde iṣan àti egungun ni.
1: Iṣan àti egungun
0: bẹ́ẹ̀ni
1: tá a bá sì ní ká wo ohun tó gbára wa
0: irú nínú ètò tèmi ẹ máa máa pè mí ní ìyá sọ̀pánù.
1: Ìyá túmọ̀ sí pé gbogbo ẹni tí ẹ sì àtapá wọn tí iṣan àti egungun ò ṣe dáadáa.
0: A fẹ́ yànnànà kí ni àwọn ìṣòro tó ń ba egun wa jà.
1: Egungun àti
0: iṣan àwọn ìṣòro wo ló ń ba iṣan ara wa jà. Báwo ni méjèèjì ṣe
1: ló ṣe wọnú ara wọn
0: àti wípé kí ni àwọn àmì tá máa rí tá fi máa mọ̀
1: àti iṣan ara bá daṣẹ́ lẹ̀ kí ni àwọn ibẹ̀ náà máa wá gbà wọlé mà iṣẹ́ kí ni iṣan gan ṣe inú ara gan.
0: Iṣẹ́ rí iṣan wa ó dàbí network tó ń gbé ẹ̀jẹ̀
1: káàkiri gbogbo part of our body
0: òun náà ló ń gbé oxygen káàkiri gbogbo
1: ara
0: torí náà iṣẹ́ alágbára
1: tó bá ti lè daṣẹ́ rú báyìí gbogbo nǹkan ò ní ṣe déédé
0: mọ́ ṣé wá rí kì í ṣe ara nìkan ni ó ń fún ní àwọn nutrient tó ń fún ní ẹ̀jẹ̀ ó ń fún egungun náà
1: egungun
0: tó bá ti ṣe tí iṣan tí ò ṣiṣẹ́ dáadáa ó máa affecti àwọn egungun wa
1: àwọn egungun náà ò ní ṣe tó yẹ kó ṣe
0: bó ṣe yẹ kó ṣe ṣe kò ní gbé àwọn nǹkan agbẹ́miró atẹ́gẹ̀ṣe
1: atẹ́gùnṣe kò
0: ní gbé lọ sí ibi tó yẹ kó lọ ìgbà tó bá dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ á rí pé ibì kan máa máa kú
1: tí wọ́n ló máa ń fà téèyàn ni ẹsẹ̀ ti kú apá ti kú
0: ẹ̀jẹ̀
1: ò flow gbogbo nǹkan ò dé lọ́yẹ̀ kó dé
0: ẹ máa rí ẹsẹ̀ lómìí ó máa tick ó máa dàbí pé skin yẹn ó túbọ̀ tó yẹ kó máa ní fún ẹsẹ̀ yẹn ní skin discoloration ẹlòmíì tó bá dìde dúró máa sáré jókòó ni torí pé àwọn kọ̀ọ̀kan bíi pin
1: a máa wà ń bí ẹsẹ̀
0: bíi nídù a máa gun lẹ́sẹ̀ títí bí ìgbà tó ń gun ẹlòmíì ẹsẹ̀ yẹn á kú tìpìrì tó yẹ pé bí bàtà gan jábọ́ lẹ́sẹ̀
1: kò ní mọ̀
0: ṣe ìṣòro yẹn ó ti ní ṣe pẹ̀lú iṣan
1: ṣùgbọ́n
0: ohun tó yàtọ̀ sí pé bó ṣe ń ní fínì yẹn egungun náà bẹ̀rẹ̀ sí ní san egungun náà bẹ̀rẹ̀ sí ní ro ṣé wá rí ẹlòmíì tó bá rìn díẹ̀ báyìí a ní láti dúró torí pé kò ní lè rìn mọ ẹsẹ̀ yẹn á ti hook
1: kò ní ṣe bó ṣe yẹ kó ṣe mọ́
0: kò ní ṣe bó ṣe kó ti ṣe mọ́ á di pé kó jókòó díẹ̀ kó tó tún máa lọ irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n sọ pé máa máa rẹ àwọn nítorí pé nǹkan tó ń ṣe wọ́n bó ti bá egungun lọ náà ló
1: bá iṣan lọ
0: ẹ̀yìn àwọn yorùbá sọ pé adìyẹ ò ń tẹsẹ̀ kú irọ́ ni o
1: owó èyí ò jẹ́ mọ́ èèyàn
0: kò jẹ́ mọ́ èèyàn
1: bá tiẹ̀ bá adìyẹ lọ ọ̀jọ́ mẹ́nìyàn
0: tí a bá ti rí àwọn ìrora inú ríkèríkè yẹn ni àwọn joint wa táwọn èèyàn máa ń pè ní arthritis tàbí ìrora inú àwọn egungun waist wa ìyẹn ni ìbàdí wa apá wa jáde síta kò tètè bójú tó ara ẹ̀ phone number mi 08030415533 ẹlòmíì wà tó jẹ́ wípé wá torí pé ó ṣubú ni a sọ pé ìgbà tó ti ṣubú lórí ọ̀kadà lórúkọ báyìí
1: wọ́n lè ti tọ́ tó
0: ìgbà tó wáyá bẹ̀rẹ̀ sí ní rán ohun ẹlòmíì wà tó jẹ́ pé tí ẹsẹ̀ kan ni wọ́n wá tó wọ́n rí tó ẹlòmíì wà tó jẹ́ wípé egungun yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní kákò ó wá bend tó bá ti wá ń yàrá ìpín wọ́n ti gọ́gọ́gọ́ bí ẹni tó máa ṣubú ẹlòmíì gan ṣubú lójú títì ẹlòmíì dẹ̀rẹ̀ àìsàn tó ní ṣe pẹ̀lú iṣan tàbí àìsàn tó ní ṣe pẹ̀lú ọkàn òun ló fa ìṣòro egungun tiẹ̀
1: pé ló lìdí síbi egungun
0: fún bí àpẹẹrẹ ẹni tó ní àìsàn rọpárọsẹ̀ bóyá kò lè gbé apá kan ni kò lè gbé ẹsẹ̀ kan ni ẹlòmíì stiffness ni ibẹ̀ yẹn kàn máa le kankankan wọ́n yẹn máa le tẹ́kù kò ní lè kakò tẹlòmíì ó máa wú ni rọbọtọ tó máa wú dé orí itan ẹ̀ ṣé rírú àwọn ẹni bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣàyẹ̀wò wọn dáadáa ẹ máa rí pé àwọn àìsàn míì náà ó ní ṣe pẹ̀lú
1: nǹkan yẹn
0: ó ṣe so at that point self medication kò ṣeé ṣe torí pé wọn gbọdọ̀ ṣe àyẹ̀wò láti mọ kí ni nǹkan tó ń ṣe ẹni yẹn gangan
1: gangan níbo ni nǹkan dé dúró lára rẹ̀ kéèyàn má máa fòmọ orí fífọ wo inú ríro
0: oògùn ara ríro tó máa kó jẹ fún ara rẹ tó máa wọ ẹsẹ ẹlòmíì ibi tó ti ń wọ ẹsẹ ló ti máa fa tí ẹ̀jẹ̀ ti máa sá lọ sínú ọkàn wàhálà bá wa dé ẹlòmíì infection ló fa pain sí tẹ a ní ẹyin kan ń ro òun ni gbogbo ara ń ro òun gbogbo ara ń ta òun a rẹ pé iná ó ń rìn káàkiri ní gbogbo ara òun ṣé wá rí n tó bá ti ṣẹlẹ̀ tí iṣan èèyàn ò lè ṣe dára ní pàtàkì lọkùnrin a fẹ́ ti bó ṣe lè ṣojúṣe nínú tí a pé ṣùnà ni.
1: torí àkókò wa ìyá wa torí tẹ bá ní kẹ mọ mú lẹyọ kọọkan èjèèjì báyìí ọjọ ọlọtàn bí àwọn èèyàn bá wá kẹfin irú àwọn nǹkan tẹ ti ń ṣàlàyé nínú àgọ ara wọn àbáwọn àìsàn míì náà ọ̀nà wo wọn tọ̀ báwọn ó ṣiṣẹ́ tí wọ́n fi dọ́dọ̀ yín.
0: wọ́n sọ pé ká má fọwọ́ tó ń dùn wa
1: bọ́nú aṣọ
0: bẹ́ẹ̀ ni.

0: 340
1: láti bèrè ìbéèrè yìí nípa bóyá èlò lówó káàdì ni tàbí kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ gbé tẹ bá ti láwọn àyẹ̀wò tẹ ti ṣe ẹ mú result ẹ dání
0: bàbá
1: yín wo kí ṣe ṣọ́wọ́n àtẹ́gúngún nìkan là ń tọ́jú nílé ṣọ́wọ́n oríṣiríṣi nìkan là ń tọ́jú ọkùnrin tí ó lè ṣe ẹ̀yọ́ dáadáa ni
0: ṣùgbọ́n oríṣiríṣi onírúurú àìsàn bẹ́ẹ̀ ẹ̀yin alálé mo ló pẹ̀ ti gbádùn ìyá wa ẹ rí pé bá a máa ń sọ nípa pé èèyàn fi ewé àti ègbò ṣètọ́jú tí wọ́n tó yàtọ̀ torí wọ́n tó fi ìmọ̀ tí òde òní wọ́n tó fi kun lẹ́gbẹ̀ẹ́ kí lẹ́yìn náà dúró dé bí wọ́n ṣe pe nọ́mbà wọn ẹ máa lọ sí ọ̀dọ̀ wọn tààrà yẹn emi one naturalist care tó wà ní tèmídìrí bus stop opposite sweet oil tó wà ní òde nìbàdàn tàbí kẹ́ẹ̀ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi lẹ̀ ẹ wo a tún máa pàdé wọn tó a tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ kúnlé fagbọ̀dọ̀ lórúkọ tèmi àìsàn kò ní fi àgọ́ ara èmi àti yín kò níbi ṣe bùjókòó

0: fọ́bẹ̀. Pẹ̀lẹ́ iṣẹ́ mi wà Naturalis Care Limited ti kalẹ̀ ká sóje. Ọlọ́run ló kúkú dirí ẹwà fákùkọ ti wa. Gbogbo ògùn tó ń jáde nílé iṣẹ́ mi wà pátá ló wà níbẹ̀. Lówó tí ó ga jara lọ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé lóníranran. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń bẹ níkàlẹ̀ fáyẹ̀wò ara. Àwọn fi tó wa létí wí pé àǹfààní ń bẹ fún gbogbo àádọ́ta ènìyàn kọ̀ọ̀kan. 50 tí wọ́n bá kọ́kọ́ dé lójúmọ́. Ẹ tara sàsà máa bọ̀ ní Àjọké Plaza ní dojúkọ Finish Station tó wà ní Tèmídire Òjé Ìbàdàn. Ẹ̀lọ́ ẹ̀lọ́ wa 08034051533. Ẹ̀mí wa ló sọ wí pé àní fàìsàn sọdún o.
1: Are you ready?
2: Rakumi diru kale, egure turase. Atari ajanakuta yo won mode le dayaka. Toro ba di ti ka gbo safefe. Ka ma tara ni baba ju baba lo.
3: Fatty 2 FM 94.9.

0: 32FM 94.9 I'm fairly back bu by
1: Mio mani o rein, o lol fein, ba moton, a dimola de juma, lonkin kabo, sori to yini, lori kan ya den hi bosunu. E kale in jeni bogan la wan lo la le to ni.
2: Baba, ebadi da kwa yifu, a wolu bo wa.
3: Oko mene ala bi o kunde po. Osogbo ni mo ngbe
2: ladugbo olosogbo la wa
3: agunbelewo alabi ogundepo street agunbelewo popo na ilobu na wa igbo omo sakini mi ara osogbo mo je
2: igba ti a fe fi han le kan ta fe soro yi eni gbajumo
3: akewi asunjala
2: asunjala
3: ala le mi
2: asunjala di ti ti yi
3: ayato ani awon ilegun mo
2: awon ilegun
3: sojala
2: adupe lodo olohun ko ni baje baba yo gba te soro lo le kan e lo mo sakini
3: ben
2: sugbon adupe lodo olohun pe olohun sa lo yi ni lu osogbo yi ki lori te fi wa si lu osogbo gan jere
3: ah ito gigun ni ki ko ni nigba ti mo wa saki mo kawe die mo jaja de iwe mefa saki igba ti mo fe ma lo si ile iwe moda eni baba mi salaisi lo ba di pe a n kose kaki n kose erologi n kose erologi ise erologi ye mo koto ti egbon mi kan wa lati lan late ti ase ise nla ni won se ise to le ise soya ti àwọn tí máa ń fayọ̀ ní òkòtò yẹn wọ́n ń ṣe náà bá mú mi lọ sọ́dọ̀ láti là ń látẹ̀ yìí láti máa lọ ń fayọ̀ ní
2: ìpín iyọ̀ tí wọ́n fi ń síbẹ̀
3: iyùn ayùn ayùn
2: ayùn
3: ayùn
2: bí àwọn onígi
3: náà ló pè sọ́yà ayùn ayùn
2: sọ́mìlì
3: kò sí sọ́mìlì nígbà yẹn
2: nínú
3: òkòtò làwọn lọ́wọ́ fayọ̀ nínú oko wọ́n gé igi ńlá tó bá gé igi ńlá wọ́n wà á rẹ ní
2: gbúrigbúri
3: sọ tó bá ti wá rẹ tán wọn à yí sórí ìkòtò ẹnìkan wà nsàlẹ̀ ìkòtò ẹnìkan wà lókè ìkòtò ẹni tó wà lókè ìkòtò òun pẹ̀lú ẹni tó wà nsàlẹ̀ wọn mọ̀ gbé ayò síra wọn wọn máa fi rẹ.
2: eléyìí ó mọ̀ léwu.
3: ó léwu ó máa ń múre báyẹn nígbà mi mọ́ báyẹn rán. tó nígbà tá a kúrò ìgbà ìgbà yẹn ni mo ti mo ti mọ ìpérindó. Faro ìpinnu ìgbà náà mo mọ adédára aróhùnrà lọ́jọ́ba ṣùgbọ́n nígbà mo wá tún wá padà sí saki mo ẹ̀sẹ̀ tún wá padà sí làǹlá tẹ̀lé lẹ́ẹ̀kejì mo lọ kọ́ṣẹ́ káfíńkátà.
2: Káfíńtà.
3: So ibi tá a ti ń kọ́ṣẹ́ káfíńtà yẹn bẹ́ẹ̀ ni ọ̀gá mi ti ṣe àwárí ẹ̀bùn orin sákàrà lára mi ló bá lọ sí ìbàdàn ọ̀gá mi mo yọ la ń pe ọ̀gá mi nílé ètògún nísàlẹ̀ ètògún ní ìlànà tẹ̀ wọ́n bá lọ sí ìbàdàn wọ́n lọ ra sákàrà wọ́n ra gbòjé wọ́n ra igbá wọ́n ra òkà wọ́n ra gidigbo sàlábàdà ẹgbẹ́ sákàrà rẹ̀.
2: Ẹgbẹ́ lórí sákàrà.
3: Tó ọ̀gá mi ni wọ́n ń ta igbá tẹ̀lé mi èmi lèmi lo gbòjé mo ń ta gbòjé tí mo ń kọ́
2: rẹ̀. Ẹ mọ gbòjé ta.
3: Mo mọ gbòjé ta.
2: Ẹ mọ ta títí dìde náà.
3: Títí dìde kí kó lọ́wọ́ èèyàn. Tó ìyẹn ni a ṣe títí títí gbogbo ìgbà tá à ń ṣe ìyẹn bàbá fi oṣù márùn-ún kọ́ṣẹ́ gbogbo oṣù méje tó jẹ́ ní òjò yẹn ọ̀gá mi yóò kó wa lọ sí agbóhùn alọ́sọ́kò àti nígbà tọ́rọ́ ọ̀gá náà ló lówó ó ṣọgbà oko ní ọ̀rọ̀ tó ṣe lẹ́yìn ìgbà náà ó tún á padà sí làǹlá tẹ̀ nígbà mo á parí iṣẹ́ káfíńkátà tí mo ṣe mo yege lúbẹ̀ mo á padà sí saki saki tí mo wá padà sí ọkọ ẹ̀gbọ́n mi kan wá wá láti ìlú ọ̀ṣun ni ẹ̀gbọ́n mi yẹn ti lọ́kọ ọkọ rẹ̀ wá wá sí saki òun náà bá ní kí n ká lọ nígbà tí èèyàn bá kú tí iṣẹ́ alákọ̀wé là ń wá àṣírí ló bá ní kí n ká lọ sí ìlú ọ̀ṣun àmọ́ mo tiẹ̀ ti fojú kan àǹtí mi ti pẹ́ ìdọ̀hùn àṣẹdé ibi àṣẹṣẹ tó lé náà làwọn náà tún ṣe iṣẹ́ gravel yọyọ tó ń dà sójú títí. sáwọ bẹrẹ sí jọ ṣiṣẹ yọyọ lálọjọ yọyọ ẹ ń gbà yẹn wọn fi wá ṣe pé ṣakaṣaka wì ṣiṣẹ sísì ọjẹ kan náà ṣiṣẹ sísì ọjẹ kan náà torí sẹyìn ọba múra gidigidi kó tó ṣiṣẹ sísì yóò sì jẹ kan náà torí ẹ tinútinú báyìí lè yẹn máa fi ń pò tọ ìbíyẹn ìrìn mò ń ṣe lọwọ mo ti lọ dá tèmi lẹ mo ti kọkọ bá ọkọ ẹgbọn mi ṣiṣẹ ní ìlú ọṣun mo wá lọ dá tèmi lẹ ní ọkẹni àdúgbò bí iná ní ọkẹni wa tó ń gbà mo wá dá tèmi lẹ mo wá gbọ pé wọn fẹ ṣiṣẹ omi ní ìkóńdé omi ìkírun làwa lọ sọhùn à ń bá wọn kó yanrìn à ń bá wọn jọ gíráfù à ń bá wọn ṣe wẹ ibẹ ní oyin adéjọbí àti ọrẹ mi kan ní ìlú ọṣun ọmọọba adéolújòkòtọlá ni bàbá oyin adéjọbí wa wọn á gbọ òun mi pé tí mo bá ń ṣiṣẹ lọwọ orin lèmi máa ń kọ tàbí kí n máa sùn jálá gbogbo ẹ tó wà lẹgbẹẹ mi wọn ò ní ọwọ wọn ò ní yá ṣiṣẹ ṣùgbọn orin ló mú ṣe tèmi yá ni bàbá wa gbé mi pé wọn á gbà wọn dé wọn ní kí n ká lọ wọn fi orin ṣiṣẹ ṣe tí èèyàn lè máa fi orin ṣe iṣẹ ṣe ń bọnu wàhálà díẹ̀ ni o torí mo ti darúgbó wàhálà ti gbó mi mo bá pa mo fi dé òṣogbo nbí ọ̀dọ̀ oyin adéjọbí ni mo ti kọ́kọ́ gun orí ìtàgé fúngbà àkọ́kọ́ orí stage fúngbà àkọ́kọ́ ìgbà mo kúrò bẹ́ẹ̀ tí mo ibẹ̀ náà mo ti gbọ́ pé wọ́n fẹ́ ṣe fíìmù kan ní ìbàdàn kongi service fíìmù
2: bàbá wọlé sọyìnká
3: ọ̀jọ̀gbọ́n wọlé sọyìnká mista ni àwọn náà ń jẹ́ ńgbà náà bọ àwọn fẹmi johnson gbogbo àwọn túnjẹ oyè lánàá àwọn náà wà ní ọjọmọ ẹyìn sọyìnká nígbà náà túnjẹ oyè lánàá jimmy solanke wálé ògúnyẹmí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàṣe fíìmù yẹn ohun tó kí wọn tí ò jẹun padà sí oko gíráfù mọ́ rèé o torí ebi ti fẹ́ ìyá ti fẹ́ lé mi padà ṣùgbọ́n gbà mo á lọ ṣe fíìmù yẹn wọ́n mẹ́ta ni mò ń gbà lóṣù ní ọ̀dọ̀ ọ̀gá mi adéjọbí ń bì gbà mo á lọ ṣe fíìmù wọ́n wá ń fún mi ní wọ́n mẹ́ta sílé mẹ́ta ojúmọ́ ìdí mò ń gbà wọ́n mẹ́ta lóṣù níjọ́ tí oṣù báyìí ṣe kọjá pẹ̀lú owó rẹ̀ ọlọ́nu pé àwọn ọmọ ọdọ́ ń pẹ̀lú àríyáṣà lẹ̀lẹ́ mú pé àṣẹ àríyáṣà
2: lẹ̀lẹ́ àṣẹ́lẹ̀ tí wọ́n ti jẹ.
3: Tọ́ ọpọ́n mẹ́ta sílé mẹ́ta ojúmọ́ wọ́n ń pè ní three guineas. Mo bá gbà
2: owó rè é.
3: Mo bá ṣiṣẹ́ ọjọ́ méjìdínlógún. Owó wa ga. Wọ́n tún wá ń fún mi ní 10 and 6 sílé mẹ́wàá àbọ̀ ní owó oúnjẹ lọ́tọ̀. Lẹ́yìn náà ni ọ̀jọ̀gbọ́n wọlé sọyìnká wá ní ipa tí mo kó ipa tó sọ̀rọ̀ fún rẹ̀ ní tí ì ṣe ipa dàgọ̀rọ̀ ẹ máa lọ báyìí ẹ máa bọ̀ wọ́n gbọ́dọ̀ tó fún mi ní pọ́ùn mẹ́wàá mi gbé ẹ̀gbọ́ lówó bá
2: lówó ẹ̀
3: ìyẹn ló fún mi ní ìṣírí pé mi ò sì ní padà sí àṣekínní yìí tó jẹ tó lẹ́yìn nígbà mo parí fíìmù yẹn tán ẹni wálé ògúnyẹmí bá pe ọ̀gá wa wọlé sọyìnká pé bàbá ọmọ ọkùnrin tó ní ẹ̀bùn yìí ẹ má jẹ́ ó padà sí
2: ìlú wọn.
3: Wọ́n wá fún mi ní ìdánilẹ́kọ̀ọ́ kan ọdún méjì ni mo fi ṣe.
2: Ní fásitì ilẹ̀ Ìbàdàn.
3: Ní fásitì Ìbàdàn wọ́n pè ní acting company làwọn wà school of drama ni wọ́n ń pè nígbà náà èyí tó ń sọ di department of theatre at
2: nisi
3: di school of drama ni wọ́n pè nígbà náà wọ́n tún fi á ní àwọn ìrírí oríṣiríṣi tòyìnbó ti yorùbá rẹ̀ pé mo ti kọ́ ti yorùbá ní òṣogbo tòyìnbó mo tún wọ́n mo torí eré òyìnbó làwọn ń ṣe jù ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí báwọn èèyàn pàdé títí gbanyẹlára kọ́lá ògúnmọ́lá wá fà tí wọ́n gbé wọn wá sí uch tó àwa náà là ń lọ bá wọn ṣe gbogbo àtàwọn gbé wá sí uch yẹn èmi àti bọ̀dá rè tó jẹ́ bàbá àwọn mọ́kàrè kankan yẹn rè yóò mọ̀ àwa là ló ń bá wọn ṣe rí wọn tán nílò tẹlifíṣàn ìbàdàn tẹlifíṣàn èkó chanel 10 àwa là ló bá wọn ṣe ìgbà tí bàbá ògúnmọ́lá wá ń padà bọ̀ ní òṣogbo ló wá òun àti wọlé sọyìnká jíjọ sọ̀rọ̀ wọn á ní kí n máa bá wọn lọ mo so aba won pada bo na re re yun mi o je ni to to feran mi pupo o feran eyan lapapo ni ohun ni iwa re lo je kin to pada awon fa so sobo mbi sugbon gba ta ti a se ti mo tele ogun ogun mo la titi fun bi odun kan baba ba salaisi
2: eh
3: wala izo ba gba to salaisi mo wa lokan pe yin si lo odun kan si leyin ikure itu kule ini mulai kemulu aduk kasi nanti 73 ni mengawa salah isi batu di nanti 74 di mengawa kuru
2: sugbon gbogbo ìgbà tí lẹ́yìn ikú bàbá ẹ̀yin ṣiṣẹ́ káàkiri náà ẹ̀yin ṣeré kiri.
3: Kí bàbá tó kú gan mo ní ètò kan tó máa ń pè mí sí ní Èkó ní channel 10 wọ́n ń pè ní variety show. Olóògbé dìran ajíjẹ dídùn
2: ọ̀gá
3: àgbà kan ní
2: channel 10
3: náà tó wọ́n wá ní èyíjọ́ tí mo débẹ̀ tí wọ́n rí fún ṣùjá láńbi eré ògúnmọ́lá kan tá a gbé lọ ni ló bá invite mi sí ọba pè mí sí yàrá rẹ̀ ló bá ní kí mo lè fi ìjà láyẹn ṣe ó ní àwọn ìtàn bẹ lóríṣiríṣi kéékèèké tí oṣù bíi ìṣẹ́jú márùn-ún mẹ́fà kó wá ní kí n ṣe kan bẹ̀ wọ́n bá sọ ìtàn kò kú mọ́.
2: Ẹ sọ̀rọ̀ pé lẹ́yìn ìgbà tí ó tó di pé bàbá kú lè ń bá wọn ṣeré ìgbà wọn sì tún kún ẹlẹ́tùn ló bí ọdún kan kẹ tó kúrò.
3: Olóògbé dìran ajíjẹ dídùn yẹn òun ló wá ní kí báńkì ò lé mọ òun gan ni pírẹsẹ́ńtà ètò yẹn ló wá ní kó máa lò míì wọ́n á sọ ìtàn kòkúmọ́ àti ikú ni mo kọ́kọ́ sọ wọ́n á fún mi ní £30 ọgbọ̀n pọ́ùn ní ẹ̀ẹ̀kan tí mo bá ti ṣeré báyìí àwọn tó sá jí mi gírì mo mọ̀ pé iṣẹ́ yìí èèyàn lè jókòó tì fún nìyẹn bẹ̀mí náà bá wá dá tèmi lẹ̀ gba mo á kúrò lọ́dọ̀ ọ̀gá Kọ́lá Ògúnmọ́lá gbà yẹn là ń ṣe wọ́n dá kíní lẹ̀ ní Ìbàdàn rédíò Ìbàdàn WNBS wọ́n dá ìjíǹjì Akéwì sílẹ̀ ìgbà yẹn àwa mẹ́rin là ń kéwì.
2: Bí ọdún wo lò?
3: Ní 1973. Ìjíǹjì Akéwì yẹn. Bí 1974. Nítorí ìgbà mo kúrò lọ́dọ̀ Ògúnmọ́lá 74 òun ni mo là ń ṣe ìjíǹjì Akéwì yẹn.
2: Ní WNBS Ìbàdàn.
3: WNBS Bàbá Fálétí láàrin iwájú Adépọ̀jù túbọ̀ sún aládàpọ̀ èmi àwa mẹ́rin ta kọ́kọ́ yìí Kéwì ni.
2: Bàbá Ládìgbò ló ò tíì bẹ̀rẹ̀ ńgbà náà.
3: Àwọn náà máa ń ṣe mọ́ àṣẹ pé àwọn sì wà ní Emmanuel College. Ní wọ́n sì ń lọ fún kọ́ọ̀sì
2: iṣẹ́ àlùfáà
3: wọn ṣùgbọ́n àwọn náà máa ń wá síbi irú tiwantiwa
2: lẹ́ẹ̀kọ̀ọ̀kan
3: ojire àjọ àwọn náà máa ń kéwì ń bẹ̀ ìgbà tó yá ló di pé ṣùgbọ́n àwa mẹ́rin ta kọ́ bẹ̀rẹ̀ ìjíǹjì Akéwì nìyẹn bàbá Fálétí sì fi gbogbo ara ráàyè gbẹ̀pọ̀ ga làwọn ní níbẹ̀ yẹn so àwa mẹ́ta yẹn làwọn pín ọjọ́ méjì láàrin ọ̀sẹ̀ ìkọ̀ọ̀kan ni bàbá ń dáhùn sí wa ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ẹni tí ayé mọ̀ díẹ̀díẹ̀ nìyẹn ìgbà tó yẹnu bá lọ́lọ́run bá ṣe ń gbòdì 19 mo ṣe rẹ́kọ́ọ̀dù ń gbòdì 1975 tó lọ́run bá
2: ṣe 74 yẹn ẹ ṣe rẹ́kọ́ọ̀dù.
3: Láti 1970 mo ti ń ṣe rẹ́kọ́ọ̀dù.
2: Bẹ̀rẹ̀ kí rẹ́kọ́ iléeṣẹ́ wo ni máa ń gbé jáde ń gbà náà.
3: Bàbá Sàlà Aláwàdà rẹ́kọ́ọ̀dù.
2: Mo sọ láì ya Díjúmọ̀.
3: Aláwàdà rẹ́kọ́ọ̀dù làwọn ló ń gbà yẹn. Ó kàn bá mi ní stúdíò náà ni lónìí. Òun ló dùn tó báyìí tó báyìí òun lọ bókè stúdíò. Ìgbà yẹn lájọ ṣe kejì tá a lọ láṣẹ ọdẹ apẹrin. Lájọ ṣe ọdẹ apẹrin. Àkọ́kọ́ tá a lọ mo ṣe jàgùdá ṣòfò lẹ́lẹ́yẹlé.
2: Bẹ́ẹ̀ni mo dẹ́lẹ́yẹlé mo ríran wo jàgùdá ṣòfò lẹ́lẹ́yẹlé.
3: Bọ́kọ́ ṣe ogún ní ń dájọ́ fọ́ọ̀mù olè. bẹ́ngbọ́tẹ̀rẹ̀ kí tẹ̀kí létí òkun òkun ní ń dájọ́ ọmọ òlé nígbà tí wọ́n táwọn òye ló sì kankan
2: já bẹ́ẹ̀
3: ìyẹn ni
2: kọjú sí máa fẹ̀yìn tagba
3: ìyẹn ni rẹ́kọ́ọ̀dù oníṣẹ́jú méjì àbọ̀
2: rẹ́kọ́ọ̀dù
3: kékeré gbà tó yá mo tó ṣe kan sí nígbà tó gun mọ́lá wá kú mo wá ṣe rẹ́kọ́ọ̀dù lẹ́ ep náà pé rẹ́kọ́ọ̀dù tá a ṣe ń gbà náà
2: extended
3: plate ẹyẹ òun tó ṣẹjú márùn sí mẹ́fà pé lókè wúkẹ́ lè ra àwọlẹ̀ ogun mọ́làdé wọlé lọ kọ́lá wọlé wọlé lọ wúkẹ́ wúkẹ́ lè ra àwọlẹ̀ ogun mọ́làdé wọlé lọ njọ́ tá a ṣe o tá a sìnkú olóògbé kọ́lá ògúnmọ́lá èmi àti bàbá fálétí lájọ ń takùrọ̀sọ ní etí ibojì táwọn bá sunkún dárò díẹ èmi ò dárò díẹ ẹkún nìyẹn àwa gan tankéwì omi pọ lójú wa tọ lẹyìn ìgbà náà ni mo wá kú kọjú mọ iṣẹ ìjàláyé gan
2: nísànsán
3: àti dúpẹ́ ọlọ́run ọlọ́run ò fi bú wa
2: kò ní bàjẹ́ bàbá ẹ jẹ́ káwọn olùgbọ́ wa mọ ìwé tẹ̀ ká àtàwọn iléèwé tẹ ẹ lọ
3: ìwé mẹ́fà mo kà
2: ẹ dákọ̀ iléèwé ọ̀hún
3: ayékalẹ̀ baptist day school ní saki
2: saki
3: ayékalẹ̀ baptist day school
2: ẹ sọ̀rọ̀ mo dáná ẹ lẹ́ẹ̀kan
3: mo wá ìlùsọ́dún kan bẹ̀ gan tí bàbá mi fi kú
2: ẹ lè rántí àwọn olùkọ́ yín kankan.
3: Chifawakan ni headmaster wa ní ayékalẹ̀ ńgbà yẹn Chifawakan wà ní olóṣèlú ni wọn.
2: Àwọn kọ́ ni Titiladi Awakan.
3: Titiladi Awakan Gideon Titiladi Awakan GT Awakan ọmọ kàkà ni wọn. Wọ́n fẹ́ràn èèyàn gan kódà wọ́n ṣe wà láyé ọlọ́run ó sì sọ ẹ̀mí wọn mo sì fún wàrà ṣe
2: ọlọ́run.
3: Irú wọn ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣaláì sínú àwọn tíṣà wa. Àwọn tíṣà wa kan wà ní ọmọ àgọ́ ààrẹ. O ti lọ gbaṣẹ́ ọlọ́pàá ó ti dọ̀gánú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ó ti fẹ̀yìntì ó ti padà sábò ààrẹ nísìn Mr. Adépọ̀jù là ń pè wọ́n àwọn bíi MM Adépọ̀jù ọmọ aha tí wọ́n ń pè ní ọjọ́ owóde lónìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tíṣà wa nù.
2: Ẹ sì lè rántí àwọn tẹ́jọ lọ léwu gangan.
3: Àwọn ọ̀kan wà ń bàdàn Ògúndéjì Òjó Timothy Òjó ní Dennis Ògúndéjì bá ń kóbi láti ẹ̀ mọ̀ sí ní
2: ìgbà náà
3: Ògúndéjì bá ń kóbi lọ́yà Ògúndéjì Òjó àwọn bíi Àyẹ́dòkun Àyẹ́sọ́lá àwọn bíi Gani Àyẹ́ládé àwọn bíi Tóògùn àwọn bíi wọ́n sàpọ̀ bẹ́yẹn àwọn obìnrin náà wà Janet Òjó òun náà ìbàdàn lòun náà ti lọ́kọ̀ ilé òun náà ti di arúgbó bíi mi
2: báyìí
3: àwọn ìmọ̀dé rí pópó ọlá àwọn bíi Charlotte ajé ṣèkínì kan ajélẹ́yẹ àwọn tá a jọ jẹ́ ọmọ kíláàsì kan náà nù.
2: Àwọn eléré wo ni ó wá dàbẹ̀ rí pé wọ́n jẹ́ ìwúrí fún yín gbà náà tọ́ pé bí àwòkọ́ ṣe pé báwọn ilé ìṣe ń ṣe ó sì wù mí o tàbí tẹ̀ mọ́ gbádùn gbà náà ní
3: ọ̀dọ̀. Ṣé rí àkọ́kọ́ náà ẹ̀gbọ́n mi tán tí ò kìí ṣe wọn abílẹ̀ wọn mo jẹ́ bíi abílẹ̀kẹ karùn-ún wọn wọ́n pè wọ́n ní láìsí òní alára pé àwọn ni oníjàlá kò sí ìjọ òkun gbogbo ṣàkí àtàbí
2: ìjọ yẹn lọ́hùn
3: wọ́n ẹ̀sẹ̀ ṣaláìsí níbi kọ́bí ọdún mẹ́ta sẹ́yìn kò sí ìjọ òkun ni wọ́n ń gbogbo ṣàkí àtàgbègbè rẹ̀ àwọn gan-an mọ́ kíra wọn pé bí wọn jàgòrò bí wọn jọ̀tún àkànbí ògún mọ́ jẹ́ kọ̀ wá ọ̀yẹ́ inú ọ̀dẹ́ pé báwọn ò tiẹ̀ joyè inú ọ̀dẹ́ kọ̀ wá ọ̀yẹ́ bí wọ́n bá sí lóde òde ògún ìwé tí wọ́n lọ́hùn fún ọlẹ́bùn ìjàláyẹ àwọn ni èmi kọ́kọ́ máa ń wo àwòkọ́ṣe wọn tí wọ́n bá ń lo àìsùn tí wọ́n pé àwọn oníjàlá àìsùn náà sábà máa ń ṣe tí yorùbá bá tó kú wọn bá lọ ṣòkú yorùbá tí yorùbá bá kú báyìí ọjọ́ kejì rẹ̀ wọ́n ṣàìsùn mọ́jú ọjọ́ kẹta ni wọ́n wà pagbo eégún ọ̀wà òṣà ọ̀wà ẹni tí ó gbé sàgbó kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n jọ́ tí wọ́n bá ṣe àìsùn yẹn wọn ò lè má pè wọ̀rá mi bó ṣe pé oko ni wọ́n wà wọ́n ó pàrọ̀ kò ránṣẹ́ sí wọn wọ́n bá sì dé èmi ọmọ ṣọ́ wọn torí èmi ó lọ iléèwé ńjọ́ kejì wọn ò sì ní fẹ́ kí n tẹ̀ láwọn gbogbo ọgbọ́n ó lè mi padà nígbà wọn bá lọ tán ó ṣòro ní lọ fáwọn lọ́hùn t to ba tun taju ko to ba awon ito wa
2: o to ri lo ru lo la
3: le wo ni le mi pada tori inu gbo gbo
2: ko mo ke kiri o da pada
3: ko lo wa be ba e sugbon mo ti koko ni mo ati ari ara mi pe eni to ni ebun ija lati
2: ni yi se ko je obi ajebi ko yi
3: ajebi ni ani ajebi gba pe ebun mi
2: so ati kekere yen le mi kini ti bale yi
3: ah na mo fi so pe kekere la won ti ko mo re sinu po se o kekere ni gbe ti ko mo re si konjo kekere ala bi ti karoye mi senu aroye o je ndagba enu o je irusi mo so po aroye mo wa ku laya hehe iduro mi o tu yanrin ibere mi o tu tete be yo mu mi ti ba ti pa un o le re tanu oko aroye ro mi lorun o je ko lo aroye ni se owuro mi igbe keke ni se ye awoko kogun mo kogun awoko kogbon mo kogbon awoko pa ida ta mo wa ko goji si temi mo ni tani se gbe eyekeye agbere la awoko ngbe odidere lo gaede aro wa si ogun ni mi o kuku jo hun ile ogun ni le baba mi bi agbe bi mi lomo sakini le mi ogun oro kin agbede oro baba emi lomo ologun okare o asabari okoja so bi aje bi mi emi na olohun ta ko emi na de bi pe mo ko mo ka mi mo ko mi mo ka yen olohun to fi ran mi lowo te pe mo ni akole eh pe
2: education
3: so pe teyin o ba ti ode o ba po ijala tele o yato si ti sin idi ni pe ijala ajohun oriki lo po nbe
2: be
3: mo ba ba pe
2: olokun ese
3: ko mi ni wo ni le re ni abi
2: olofa
3: mo
2: olohun
3: abi olohun abi imogun ti o ba ti so pe won mo ki olo ni sugbon ni isin ta ba nfe lo ba yan se sise a koko lo se iwadi eyi ta won lo ibun pe ni search
2: ile re
3: ati won to fe se kan boya oye o fe joye ni
2: iyawo le o ba ni
3: o fe joye ohun ti idi
2: duro oye ye
3: do ba idi
2: ni ri ti e fe fun loye
3: iwo eyan to je laarin ilu ta fe fun loye ikini tumo oye to fe fun ya oruko iyawo e oruko baba e oruko iya e gbogbo eyan o wa ninu ohun ta o to di pe awa da si ori ki ori le owo awon ti olohun fi kewa ni e ti gbogbo e fi
2: mo turi le kan gba ta nsoro pe orin sakara o tun de pe o wa nu eje yi
3: kon ni enu awon re ta ma nso
2: e ko kan le kan tun ti e wu mi daada ni pa ta won obirin oni pe ma ri di won fi so leko
3: won fi so o mu oro asiri ara
2: e a gi be ni baba ai di te ni o yi mi daada
3: ani ijalode o lori dowe o awe alabi baba ni ki se pe tenu awa npe de to ga baba ni ki se pe gbogbo erin ti wa ti kuro ni tekan baba ni ki se pe ojorin ayi se lefe esin mi ariwo pelu agbaja ayi se lefe esin mi ari ojorin woro wo to le mo esin mi ariwo pojagba orin agba asiko omo etun nigbo esin mi ariwo mi ororisa to ma ni togun osi o esin mi ariwo ewe egbegbe lo n gborin to mi wa esin mi ariwo agbe to laro lo n gbere to wa wa esin mi ariwo awon aluko sa ma gbere temi bo esin mi ariwo gberere iwo pelu tomo o esin mi ariwo pelu agbaja
2: ẹni wọn tún kọkàn náà tí wọn fi ta òsira wọn bá yusuf ọlátúnjà tí bá wà
3: ẹsà bàbá yusuf ló kọrin bó àká pé à ń pè yín lọmọ ẹran ẹ ń hùwà ọmọ garawa à ń pè yín lọmọ ẹran à ń hùwà ọmọ ẹran àwọn èèyàn lásán kò tó sì rú wa láti ṣùgádà fẹ́nìyàn yẹ pẹrẹ bàbá àyẹ́sà kan gbà tí ó bá ọ dáhùn
2: ló fún lẹ́sì.
3: ó ní ẹ̀yin ará mi mo fẹ́ ṣe mẹ́ẹ̀sì kan bàbá tó forí jóná kí ni ká ṣe fún bàbá yẹn bàbá tí ò lérò méjì tó kọjá ọtí kò lérò méjì tó kọjá ọtí bàbá lọ sóde tó bá ń rántí mu kò jẹ́ bìkítà fóun láyà nílé o je bi kita bohun lo mo ni le o le ta le jo kefa ko to wole lai wo bata lai de vila o nlo jo mefa ile oloti o tun soro somo luwa bi eyan seri pe ginda seri baba o loguro to tun peru wa lomo garawa tani baba se bo npe lomo garawa o won laya nile mo bi ma lo dede gbogbo won bo ojumu mi o gba yawo boys mi o fe yawo ebi obirin ti ru yin le ba soro ki sawa ni ba ma fe eyan o le fe ru egbe iya eni yawo kolohun jaye olorin ti ba nba mi wo yaja bi mo la lugbe fun ti o gbo o ma gbe kede ngbe tin ba gba le pa tin ja wati wati ma bere mole ma gbe leri kin to na gba eyin omo kata mole
2: I don't know.
3: Ah, emi o lorogun o.
2: Tori pe bun ti yin oto ni gidi gbe.
3: Emi ti en wa eni ti o ba mi sorogun en mo en
2: to. Eyin ki en fe.
3: Awon eyan wa ba mi ngba kan pe nikan kin soro si mu. Ni ni toja. E je ko won ko soro si mi na. Eni ti ba je ta ba jo jorogun a si wa fe ara wa debi. Ohun ni ologbe. Ogun dare foyan mu.
2: Baba, logo mo so.
3: O feran mi di ore mi ni pe mi mo se kere to legbere. Ore mi ni emi na ja un to se ti o fa ni pe ojo kan awon omo University of Ife won fe fun mi ni award kan. Won ni gege bi won ni awon awon eje omo to n ko eko ore. Music
2: students.
3: No way. Mo wa la on fe won a fun mi ni iwe. Mo wa ni iwe te fun mi. Se fun e fi se pe foyan mu na. Mo ni ah won la won pe won o. Te ba ti pe foyan mu e mo re ti mi o. Awon na o ya won lenu pe awon ogbo we pe eyan meji n sise
2: be lo rogo.
3: Won de wa fe ara won to won lo da. Emi na la won o si fun ni iwe mo ni e mu wa. Mo lo fun logo mo so. Mo ba gba
2: iwe
3: pe mo gba mo ba gbona injo tin ti e lo kini mo 504 kan mo gbe mo lo ngba na mo wo shirt mo wo trouser mo ba lo baba o mo pe mi nitori a this mother wa ta ra ngba na a le de won o pe en a to de baba ma nsaju ba won eyan mo ro pa won alakowe kan to wa
2: customer
3: wo mo sa fi mejo ko bi kan ti to fi da won ti won ti won da lohun tan to ngba to tan to akọwe ewolari o e mo bo nbi mo se sumo ma ni te mo mi ni ma ni a
2: mo mo bi lu egun mo ni eyan mo o
3: ma ni alabi ogun depo no ni ha o ti yina mora to la mo ba so fun won pe iwe ti mo mu wa fun yin re mo ni mo fe fi ami eye da yin lola baba ni eyin alakowe na le ni wo ni ogan se o ra taya moto bi fun mi te o ba mo ni won ra o la te baba njo ti a lo gba mi eyin ibi na la wa ṣugbọn boys court la ngbe baba ti de lata go meje mo ti te bi atawon egbe won atawon so mo wa la ba gbera lo ba di fe bata de fe ti baba na ri won to sele ngba na epo akara na wa awon to tele po akara won wa ngba na ni awon bi merengue won tele po akara wa ngba e tori
2: ojo ko wori wa
3: ni po akara ni won fun ni
2: award
3: award ngba na awon bi amuda ojere
2: okay
3: awon na tele po akara wa adedidi arunra lojo oda
2: adidara arunra lojo oba
3: awon yen na wa won fa won na award to ngbata wa to aku wa ni ki baba foyan wo soro ma bo soro re ha ohun oriru ore ohun yiri o jo to ohun tin rin ohun oriru e ki ti won ba wa nfi eleyi petan fohun koda ohun ba ma gbera o se kura bo ohun ba lohun o wa ohun to ori nbi lo lo ba bere se se abesa ba mo dupe lowo ore ohun gbo mi le je no bi a se fe na ara wa ti o bo da de fo njo mo fe ngba mo fe se ojo bi a do rin odun ni 2011 baba gbo lohun o wa baba o si le rin mo mo le ti tin le mo ṣugbọn o lori joko na mo le ma ohun ohun mo bo ni oni kin sara en kako wa mo to gbe ohun sa fe du wa nbe ṣugbọn ma ri pe wahala
2: wahala le wahala le
3: ti ti baba fi teri gba so yin koda inu ohun ti inu baba adeboye fa adabaye baba leti adebayo faleti ohun ti inu won ma ndo si ni e ko ba ri mi bayi ma ni to ore re nko ye mi elebo bo mo lo wa dada ko da to ri alana inu won o dun won mo nu won ndo si re po wa ki na fa fe mo ba
2: ka lu ko mo ya pa
3: eh ki la fe o mi ti mi te mi fo gbagbo ninu pe o mi te yan ba mu ko ni sakoja eyan o awon ngba ti ewi taganta ti ewi ti o ti di yeri e bayi awon awa meji ni awon eyan saba ma n pe lode lari waju adepoju atemi awon eyan lari waju adepoju won wa pe mi lati badan bi re ti mo si lo ko awon kewi awon omo temi tani ebi temi won wa pe okudare foyan mu ngba yen gba o se record fun won pelu ngba to se record fun won lo fi ni ohun o le de sakini ayin ko won mo ya le ore ohun lo alabi omo ogun depo alabi ogun o kewi o so jala ota kuku ore meti aso ohun lo fun mi lori kiyen ni record yen to awon ebi ti e na awon owodun ni ka won kan be owodun ni motors ni jos won wa ti akora wa group me alosi jos alosi kombe alosi eko àwọn ọlọ́pàá ò dùn ní ìṣeré èmi ò rí ohun tó burú nígbà tí omi téèyàn bá mu kò lè sàn kọjá ẹni lọ kí láàmú àìbàdà láàmú táàmà ṣorogún òwò sí èmi ò bá nìkankan ṣorogún òwò.
2: ṣùgbọ́n ṣe ẹ̀ẹ́dọ́gbọ́n sí nígbà kọ̀ọ̀kan.
3: ọlọ́run ò jẹ́ yìí tí ẹ wo ohun tó mo tẹ̀ fi kórìíra oògùn orí mi ò ṣe ṣùgbọ́n kí n sáà èmi náà ọkàn mi gan ni mo rẹ ń bá ṣiṣẹ́ lọ́lọ́hún fúnra sí mi kí n sáà má ti bá ẹnìkankan kí n máa ti ní ẹnìkankan nú kí n máa jòwó ẹnìkan kí n máa ṣe ọkàn mi máa rubi sẹ́nìkankan torí pé gbà mo ń lọ skul tí mo wí yẹn mo máa ń gba ipò kejì ipò kínní ipò kẹta níjọ tá a bá gbéra wa yẹn lè ju ipò kẹta lọ. Gbọ́ àwọn ìṣèdánwò lọ́wọ́ ni bọ̀dá mi tí mo ló ń sùn yálà yẹn náà wálé látòkó mo fi kò ń gẹ́gbà tá à ń ṣèdánwò yẹn náà bá ní àwọn oṣoògùn sọ yìí fún mi wọ́n bá bọ́ síta wọ́n já ọ̀rọ̀ ọdán wọ́n já wọ́n fata rẹ̀ sí wọ́n ní ìsọ̀yìí agbòjọ́ ni pé n bá ti ń gba ipò kẹta tẹ́lẹ̀ pé ipò ààbọ̀ bá wà ipò ààbọ̀ wọ́n gbà lẹ́yìn ọkọ̀ tọ ngba ti ọlọdun naa ngba ta gbe ẹdawo ipo kẹfa mọ lati gba ẹlẹ ni ti ja ogun le ni wahala ni ajo wa beyan ba bo ba re eyan abeyan ba fẹ
2: bẹ dide pa toju ara lasan
3: toju ara ọlọrun ka ewe o da egbo nitori awa
2: ogun ba
3: to ti fi da
2: lorun kankan
3: mo pe to jade
2: ajo gbe si kankan
3: to mo lo yi
2: ile kan kede kan se o wa ni be ba lo de pe ti wo le mo dawo fun
3: ah mo se ri ohun si ni se lai lai ko ti e pe tori ko si ogun iru ogun beyen ti ki ni abo ti ki labo
2: yo leyin
3: ere ti ode ba nfi ogun peran bi me ba lo bode mi la lejo bayi ti o wa ri ohun ti o fi se yin la lejo o lo bo seyin ahere o yi kan yibon lo kiki kan gba yo lo gbe kala nbe tabi etu ṣùgbọ́n tó wá kó wọn rí wọn ọmọ wọn ò ṣe wọn wọn ṣe wọn máa rí gbọ́ nínú kí ọmọ ọjà lórí àwọn ọmọ nínú kọ́ ọmọ bábí kú nínú kọ́ ọmọ míì tí kò tiẹ̀ bí ọmọ míì kọjọ ọbọ kò sí ì tí ò ní èyí táwọn èèyàn ń pè ní
2: repercussion
3: kí ẹ kọ fọdà fọlọ́hún kí
2: ọjọ́ lòun ṣiṣẹ́
3: ara rẹ ọkàn òun kan balẹ̀.
2: ṣùgbọ́n òde wo lè lórí tí ló yí dùn jù pé ha ọlọ́run mọ̀ ṣe o.
3: Mo lọ òde kan ní Lẹ́kọ̀ọ́ àṣẹṣẹ ṣe ọba ń gbadé wa tán ní Ṣákí ọba wa gbadé ní 1981 àwọn tó wá wá àwọn ará Èkó tó wá wá síbẹ̀ wọ́n á fẹ́ ṣègbéyàwó fún ọmọ Lẹ́kọ̀ọ́ Adédọ̀yìn Àgbámú
2: ti Haruna Ṣọ̀lá Kìjọ́n
3: lókè bàbá rẹ̀ nígbàtí bàbá rẹ̀ Emmanuel Adédọ̀yìn
2: ní ìlú Àgbámú lè rí ti wó
3: Samuel ni bàbá ilé ọkùnrin Angel ti rúmọ wọn ní wọ́n bá ọmọ wọn àkọ́bí ọmọ wọn ló fẹ́ ṣe ìgbéyàwó yìí dàrẹ́tọ̀ company mẹ́jọ lọmọ wọn yẹn ló jẹ́ Yẹmi Sílà ń pè ọmọ Olúwa wá ní Adédọ̀yìn fẹ́ kí ọmọ yìí fún un ìlà wa lọ síbẹ̀ sànni àwọn òpè island club náà ń pè wọn.
2: Bẹ́ẹ̀ ni Lẹ́kọ̀ọ́.
3: Àwọn òpè sànni Adégbé kọ́lọ kórè iṣẹ́ wa ni kẹ́sẹ́ pé wọ́n gbọ́ iye báyìí ni wọ́n gbà. Hotel kan tó wà ní Bar Beach yẹn tó lórúkọ dáadáa báyìí náà ni wọ́n máa ń lò ibẹ̀ láti ṣeré. Ṣé rí Murita láti ní ọba owó ń gbà náà.
2: Bẹ́ẹ̀ni.
3: Bí mo ṣe bẹ̀rẹ̀ báyìí. Bàbá ìyàwó òdìdé lórí ìjókòó ṣùgbọ́n àwọn òru àwọn agbámú àwọn ìlú dùn àwọn ibodè òru àwọn gbogbo àwọn ìgbóhùnà ṣá wọ́n wá ń rọ òjò múrítàlá lé mi lórí múrítàlá ṣe rí ojú ẹnìkan ojú náà tó mú
2: tẹ́ńdára
3: tóhun náà òun náà ọ̀nà àtọ́pọ̀ o ṣùgbọ́n ojú ń tì láti fi ọjú ṣẹ̀rí gbà mọ̀ pa owó ibi tá a wí gbà tó yá mo sì ti mo àtúwá dé ibi tí sàn ni ó ti ṣeré lálẹ́ wọn kàn jókòó báyìí ni àṣẹbí tí mo jókòó láwọn èèyàn ń gbà wọlé tó bá ti wá rí ìtajú ká ọkùnrin ẹkẹrin lẹ́ẹ̀kan afẹ́ ẹ̀kọ́ yìí ẹni èmi 250 ẹni 300 èmi 200 ngbà yẹn ẹsẹ̀ mọ́ 200 náírà ngbà tó yẹ pé múrítàlá ni ọba
2: owó
3: ṣe rí mo ṣe kúrò ńbẹ mo gba Ṣákí lọ ni torí mo ń kọ́ ilé agboolé wa mo kọ́kọ́ kọ́ lé kí n tó kọ́ ilé yìí mo kọ́ kọ́ lé mo ti ra àwọn irin mo ti kórin sílẹ̀ ńbẹ ọwọ́ a kò bá ṣe bẹ́ẹ̀ kí n torí mo rí pé papọ̀ àwọn ọmọ àwa náà sún títí ń bímọ sí tába ní ká kọ ojúlé mẹjọ ń sálẹ kò ní gbà wọn mọ ń gbọ báyà wọn á ní kí n kú kọ ní pẹtẹẹsì kí mi ò lè máa lo bí yàrá mẹrin lókè ìyẹn ni owó dẹkì yẹn mo wá njọ yẹn mo rere kó yẹn mo ti rí owó dẹkì ni mo lọ ní mo lọ dájọ dẹkì ni ṣọkọ sọlá pọ dábàápà.
2: Ẹ mà lé mi o.
3: Ṣùgbọ́n táwa pé jọ́ tínú èèyàn dùn jù òun ni ọjọ́ tí wọ́n wá sọ fún bíi ọlọ́run fọ́run kẹ Prọfẹ́sọ Adébóyè Babalọ́lá ọmọ
2: ìpínlẹ̀
3: bíi ni wọ́n á pèsè pé kí wọ́n wá bá wọn Unilag lọ sílùú òyìnbó West Germany. Ṣé rí mo wá ń wúra mi pé
2: West Germany
3: ní Berlin lálọ́ mo wá ń wúra mi pé
2: primary
3: six àbí àlá nílá ni bá a ṣe lọ sí ìlú òyìnbó nù ṣe ẹ sì rí kì í ṣe pé owó kan bàbàrà là ń rí mú lọ là ń rí mú bọ̀ nílùú òyìnbó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní àáké òun kọ̀ lẹ́nu ẹni òré ni àáké òun ṣùgbọ́n ẹni tó ń bá fi sá ẹnu ara yẹn ní ọ̀pá ìrara ọ̀pọ̀lọpọ̀ ní aláàké ọ̀pọ̀lọpọ̀ ní aláàké ọ̀pọ̀lọpọ̀ sá aláàké ní ọ̀pàlùwà rẹ̀ kéké bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìlú òyìnbó wa tá ń lọ kì í ṣe owó kànlá mọ̀ wọn táwọn ti kí pé àlọ́ ìlú òyìnbó yẹn bàbá ti dé báyìí àwọn tí ó mọ̀ pé ṣe wá àwọn tá a ti ń gba tọrọ lọ́wọ́ wọn tẹ́lẹ̀
2: òdìsílẹ̀
3: kan àwọn náà ò ní iná mọ́ ẹni tó ti gbé ohun tó ti gbé nílùú òyìnbó lẹ́yìn ọdún tó tún tẹ̀lé nípasẹ̀ wọn náà mo fi tún lọ sí Italy nípasẹ̀ wọn náà ni lẹ́yìn ìyẹn ní 1984 London bí ìlànà gbà yẹn kó tó di pé 1983 a lọ sí South Korea lati lo se le nbe nbe kati e keyan omo du se wa ri wa da bi gba teyan ba lo be kan teyan ba lo lu ajeji to ba do wo sa ma gba du awon iwo olohun bi du won dey ya kun ba ba de nigeria ke mi o ma fi rin ajo ibu mi o pe ma in lo si lo yinbo kan kin te ki mara moto kan ri de ki so won mo ti mo wa o le to su be ko to su meta si gba na gba n ba de
2: owo to de
3: pe se o Bano, I took the law, I lost in 2005. We are lost in Japan. So, I said, the color of
2: Jesus. Hey, Muria, I reckon, come on, Tunsi, be a Jim Gunk, and Kapulumufa will lose you.
3: Ah, it's a gun, Timo Joko, Kiso, she lost your lunica. Kiso, she lunica, and to one tank.
2: In Taja,
3: pure water. Go down, hotel. I want any. Sawmill, àwọn ẹni block industry, àwọn kò sí mú ọjà tó ń tà tí wọ́n gbé wáta ní ìta iṣẹ́ polówẹ̀. Wọ́n gbé ọjà wá láti, wọ́n gbé iṣẹ́ wá láti Ìbàdàn, láti Èkó, láti gbogbo ilẹ̀ káàrọ̀ ìjírí, láti ṣe. Bí òṣèlú bá wá dé, àwa náà wá ń bojú olè
2: dáadáa.
3: A rí pé àwọn tá a fẹ́ bá ṣe yìí. Mo ṣe agbere oselu
2: ti o le so wa ledun
3: tori pe te ba lo se asise te ba lo sise fe nikan ti o ba wole
2: abukuri
3: podun mejo ni ni o ba le to wole o ba lo e bi lo gari e bu gari en te si e bu ga wole na e ti ri ti se nbe ka to so pe
2: o tai mo
3: du re to a farabale a wo awon araalu ta ni won fe ran ju ninu awon
2: to
3: won
2: di se se ko wole
3: a ri pe awon kan te ti wa nbe sugbon ti won huwa kan ta awon araalu o gbogbo ara gba ti won
2: be le
3: a wo le a wo be yen a wa mu eni ti o ba roni ko to di pe won go ba wa o mi iduna dura la ma nle opolowo la ma nle elomi
2: pe mo ba lo ko je
3: bana wa ma de ta wa ni on va chez kini seju kan ta ni ko lo mu 3 million wa se seju ko radio
2: yo ba sa
3: yo o ti le lo mo ti se kan na ipe ni to ibo to lo yen ni ko lo mu 1.5 million wa fun seju kan se mo to wa fe se tori moto ka ke ko mu 3 million wa o ba lo da won lo ise won se do won ni won ba pe mi pe meeting la won wa yi pe won so pe ki send account number sugbon wa ri pe ko le
2: ile yo so mi le lo
3: le wole
2: eh
3: ngba to be ba ti kuro ni te ba ta awon ohun to n da won awon oluselu ni pe won o ni ran ti ohun ti egbe yen se fa won mo ti ohun ti egbe ba te wa gba nu egbe kan to ti se ni kan wa so je pe ni kini lo ti o wa lati mo le o wa legba ewon lo fi dibo fun wole to se se senator won ti dibo fun wole ngba to wa logba ewon egbe yen dibo fun wole o se senito lekini o se lekeji o se leketa wa lo fe se gomina awon wa ni won si dibo ibo abele ko mu lo ba binu ko nbe
2: o lo do egbe mi
3: a lo egbe mi nte mi o fe ni e bija ba bi e sora yin do mo le kan na ni bija ba de
2: e pari e
3: a e pari e ni
2: nto bilu
3: a e ọdọ la tun be nbe be ni ko ba wole loni eyan meji o ta le wole le kan le to wo mo yin la ma n wo to da be pe ta ita ba so kini si bayi n si ma mu
2: ode iwole lo ti ote yin lorun yi iru kila kila sun bi de bi iwo lo
3: se ri ode ti mo lo ti o te lorun po o to bi meta se ri ngba ti corinthian ati barista
2: ti o n ja
3: yin kọlẹ́ntì wa ṣe eré kan ní òṣogbo ń bí wa ṣe eré fún bàbá kan tó ń pè ní adélékè odúọlá òun ṣòkò ìyá ẹ ṣòkò bàbá ẹ tó wọ́n wá pè mí náà torí gbogbo àwọn mótọ́ dílà àwọn tó ń bá ń ta mọ́tò ńlẹ̀ yìí lọ́ṣogbo ni wọ́n fẹ́ràn mi gan-an wọ́n wá pè mí wọ́n pè ń ṣiṣẹ́ mi lójú iṣẹ́ wọ́n lọ kọ́kọ́ ṣe
2: ìwádìí
3: wọ́n ṣe gbogbo yẹn ni wa fi bi ofe meji le
2: every compose
4: aseju ni ka gbe radio mi 32 fm ti wa oke
5: oorun ti do to peleke kilo nsi ore mi Eyi ni asiri bi mo se nse adidu unje fun mole bi mi. Sedap Supreme Noodles ni o.
6: Itowo yi yoranti. Ki lo wa nu e?
5: Adie lo digidi. Ohun si ni elo asiri adu to ko yoyo ninu Sedap Supreme Noodles.
6: Be ni o. Noodles aladun ti wa. Eyi ta adapo dara dara pelu adie lo digidi. O si ni ri adaye ba ti o je kakoko unje je. Ayo fun idile. Ja ojulowo omo bibi Nigeria.
7: Ore beni iwo to ngbo mi lowo oya no ika kosile ti o ba ti fi oja to fe ra sile ninu ase oja tabi ajogba pelu ireti wi pe eduwo yo ba tuno ka kosile to ba ti ti le itaja kan bo si omiran nitori wi pe o wa ibi ti oja ti diwo kiri ti o ba na o kere to ika kosile ninu ere yi

0: ẹnu lásánkọ.
1: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
0: Smart Cash látọ̀dọ̀ Airtel.
2: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
3: Look, Mom, I'm getting better every day.
4: You sure are. I am so proud.
2: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: This is not for me.
2: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
5: Láyéwá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyéwá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyéwá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bídọ̀ tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tá ṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé pinnu ló kan àyà ara rẹ o Venitone Cleanser ni kó sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Venitone jagunlabí panko pé ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀sọ́kùnrin sóbìnrin dòpé pé Venitone Cleanser àtẹ̀jẹ̀ṣe maradán bíi kóró sin Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitone Cleanser pé nọ́mbà kò demand 00-3405-1533 00-3405-1533 iléeṣẹ́ Emi One Natural Care ló ṣe Venitone Cleanser òun láyé tún lò.
6: Tọ́ èmi ẹ ṣiṣẹ́ ẹ wá lójú ago alágbájá náà wá ohun tí mo bá ti gbé kúrò nílé ẹni tí mo sì tó sì bẹ̀mí iṣẹ́ ni wọ́n kọ̀ọ̀kan bí wọn náà bá fẹ́ ká kí ọ délẹ̀délẹ̀ ìjọ mi pè wá inú bẹ̀ẹ́ o ọba jẹ́ kó lọ́ọ̀rẹ́ o tó sí lẹ́gbẹ̀ẹ́ o ó jẹ́ àáṣe náà mọ́ṣẹ́ o nígbà tí kọ̀lé ti wá ṣeré ńbẹ̀ bí mo ṣe yíyọ sójú ago tọ́pọ̀ mi wáyé tí mo sì wọ aṣọ jẹ́sà ni wọ́n ti ẹ̀kọ́ pè wá nígbà tá a wọṣọ ọdẹ àti bọ́ sójú ago báyìí àpá ni wọ́n bẹ̀rẹ̀ sí da náírà bò wá àparí eré báyìí ni kọ̀lé ti bá ni wọ́n lọ pè mí wá ṣé ní nàìjíríà yín náà yọ wà njẹ ti ṣe rẹkọọdu rí rárá mo ní kẹyìn tó máa ṣe rẹkọọdu
7: láti ṣe
6: láwa ti ṣe wà lọ dà ó ní àwọn wọn tún ẹnìkan tó fẹ́ ṣe òkú àna rẹ wọn pè ní hasan aláwo tó dé bàbá yẹn mẹ́ka ló kù sí wọn tó pè mí wọn tó pè wọn náà bá ṣe ń di ọ̀rẹ́ nìyẹn lọ́ba nígbà yẹn ló wá ọ̀nà bá ṣe 1984 ló ṣe lóníkà lọ ṣe ọdẹ apẹ ogun onírè tí mo ti kí ogun bẹ yẹn so ìgbà yẹn mo kú gbogbo ìgbà yẹn mo pé bàrẹ sẹ nǹkan ta lòun àti
7: bàrẹ
6: sà mo bàrẹ sà wá rò pé èmi nínú àwọn orin tí n kọ tí fi ń bùn
7: ẹyin lẹ ń kọ ọ fún o
6: bẹẹ ni o mi kò kó bí mi kò fún mi
7: kọńkàlù pẹlú tiẹ
6: àpè yóò sùn mí lórin rí lórí kí n bá wọn ṣe ìwádìí òun ni bàtí tàtà lọ kù.
7: Bàbá ẹ tọ́ ọmọ ọdún mélòó báyìí.
6: Ní inú oṣù kẹwàá ọdún yìí ẹni máa di ọmọ ọdún 78 78.
7: Àdúpẹ́ lọ́dọ̀ olùkọ́ àárí yín pẹ́ ẹ̀mí yín ogun ẹ fàlàáfíà lólé ayé.
8: Ìwò ní foni wà sílẹ̀. Ká múnú aráyé dùn, ká dẹ̀rín pòsúnú. Ìkànnì 32FM 94.9 lónìí. Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.

0: That your Joe Sunday.
1: Oh, it's my power share. And now you don't let push by the
0: end. And that your Joe Sunday. Oríṣiríṣi àwọn àwọn olólùfẹ́ Fuji káàkiri àgbà ńlá ayé bẹ́ẹ̀ ni Ìbàdàn gbogbo wọn wà ní Sunday wọn wá wà ní Ìbàdàn lásán wọn wá fún Laughter Fest 32FM wọn wá tàdíréke sórin ọba orin Fuji Òṣùpá Sidon P, Sidon Papa, Baba Sulia. Ẹ wá wà àwọn èèyàn bọ́ ṣe some training díẹ̀ díẹ̀. Ẹ wẹ ijó lẹ́sẹ̀ ẹlòmíì. Bàbá kan ò mọ̀ mí rí, ọkàn súnmọ́ mi náà ni. Ẹ wà ń gbà mọ́ mi, ẹ calm down, ẹ mọ̀ calm ni o. Ẹ mọ̀ dúdì calm ni o. Ẹ jẹ́ kí n múra jó kẹ́ tó mú mi. Kí ló dé?
1: Bó ṣe jẹ́ ló bọ́yàn pàtí ló ti mú dá.
0: Mo wò ìyá kan bẹ́ẹ̀lẹ̀ lórí kiní tí ó jókòó sí.
1: Òṣùpá kan wọ́n léde lónìí ká ẹ máa ṣe.
0: Ìyá yìí tí ó bá 40-50
1: o. Mo ṣàkàwé ọ̀rọ̀.
0: Ẹ tí ó bá 50 lẹ́ ń bẹ́ lórí orin òṣùpá yìí.
1: Gbogbo orin tí ń bá bẹ̀ fi wéwúra padà ká. Bó ṣe ń jọwọ́ lé ní lọ́la tó lọ́la.
0: Àṣé kiní un gan ń farabalẹ̀ sílẹ̀ sẹ́mi náà lára ni. Àwọn mẹ́rin wá lọ kílọ̀bù tó ti ń gbé ṣọ́ọ̀tì kéékèèké.
1: Mo
0: sì kọ́kọ́ ṣe bí ẹni pé àwọn ìgbà tó bá tẹlẹ̀ sí ọlá ọmọ bí ṣe tẹlẹ̀ síyàn láwọn bẹ́ẹ̀ lórí òṣùpá tẹlẹ̀ sẹ́mi náà láwọn. Ní ìmọ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní jó àwọn ijó kan. Sidon Papa. Ó dàbí kí Laughter Fest ọmọ tán ni àbí ká tún ṣe mí lọ́sẹ̀ tó ń bọ̀
1: ni.
0: Ẹ jẹ́ àṣe mi lọ́sẹ̀ tó ń bọ̀ àbí.
1: Mo lè ra bá àpá.
0: 32FM 949. Àpèyìn ẹ bọ́ta ẹ ṣeun o. Ẹ ní dánìkan ṣẹlẹ̀ ayé yín lọ́lá Elédùmarè ọba tí Mọlá Ṣọlá.
1: Títún lágbọ́ yẹn, màá bínú. Tí n bá lọ́gbọ́ yẹn, tí n bá tún gbọ́ tó sọ pé kúrò ń bá.
0: Oríṣiríṣi orin, oríṣiríṣi ìlù.
1: Ṣó mọ̀ pé mo jọ.
0: Oríṣiríṣi.
1: Ra bá àpá. Kàkà kí n kúrò ọmọ màmú.
0: Báwọn èèyàn ṣe ń jó ni ó ń da nǹkan àyà.
1: Ó da

bẹ́ẹ̀ la si mú àwọn ọ̀rọ̀ ti marugbo takebe tọ́dọ̀ asúngiri ìsarajọ gbọ́rọ̀ ti wúlò fún gbogbo mù túmù wa káàmọ̀ ṣe bẹ́ẹ̀ ta mọ̀ mu wa lẹ́yìn ọkọ̀ọ̀kan bàbá ṣe ń gbórí ọ̀hún wa káàmọ̀ máwọn ọ̀rọ̀ náà wa lẹ́yìn ọkọ̀ọ̀kan. Ayi ẹ má gbé kú ọ̀mẹ́.

0: tọ̀gá mi ń sọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ara mi létí
1: wáyé
0: ìwọ yìí
1: igi ọ̀gẹ̀dẹ̀ gidi kíbi lójú ọmọ
0: náà ọwájọ́ náà lọ́hùn bí ẹ pọ́ ọmọ tó fẹ́ wá sí ilé ayé
1: lọ́jọ́ ògún
0: ọ̀nù ní kárọ̀ lọ́wọ́
1: wárí fún
0: bátúndé akérẹ̀mí wọn.

0: àwọn orin tí mo fẹ́ràn dáadáa nínú orin sir Shina Peters. Mo like àwọn pátá yẹn nǹkan ayé fẹ́lẹ́ láì wọlá àdìsá. Ẹ máa gbé mi lọ gbé mi débẹ̀. Wo bí? Látorí wípé torí pé o ti bẹ̀rẹ̀ pé o gbúdọ̀ máa bá a lọ bẹ́ẹ̀. Ara àwọn mistake ta máa ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀dá náà ni. Nǹkan tó yẹ kó ti kú ìtì ti pẹ́. Látorí pé mo ti bẹ̀rẹ̀ wọ́n máa kà á fún mi. O wà nínú abusive relationship. Ṣùgbọ́n torí pé òfẹ́ kan máa kà á fún ọ, o dúró mbẹ̀. O sì mọ̀ pé kiní yọ̀ tọ́. O wá jókòó mbẹ̀ gẹ́gẹ́dẹ́ fín. Torí ìwé pé kí láyé ó sọ, wọ́n máa kà á fún mi. You don't have to stay because you have already started. O lè kú mbẹ̀. Nínú kí wọ́n kà á fún ọ, kẹ́mi rẹ̀ ó wà. Àti kí wọ́n má kà á fún ọ, kẹ́mi ó ti yẹ ọ. Ọlọ́run má jà ara burú. Relationship tó bá wà abusive, tó bá wà pé léyìí kò síbi tí ń lọ. Ó dáa kó o tètè kú ojú pé kó o gbìn kó o dúró. Eléyìí tí ń tún jó mọ ni wípé bó o bá ṣe pẹ́ ńbẹ̀ sí, náà ni ó ṣe ṣòro fún ọ láti jáde ńbẹ̀. Time can make mistakes more expensive. Bẹ́ẹ̀ni, àkókò a máa mú àṣìṣe, a máa jẹ́ kó lágbára, kó ní ẹ̀mí, kó ní kìmí tó pọ̀. Ṣùgbọ́n tí ò bá ti ìsákòókò tó pẹ́ ńbẹ̀, àkókò sì wà fún ọ láti tètè bọ́ta. Nínú àṣìṣe yẹn, ọ̀rọ̀ dàbí ẹni tó parọ́ ni. Irọ́ tó pa òun, o kọ́kọ́ ní àǹfààní láti sòótọ́. O tún wá mú irọ́ mi, o tún gbélé. O tún firọ́, o fi borọ́. O tún ní Ọlọ́run tún fún wọn ní àǹfààní mi láti tètè sọ òótọ́. Torí kí kó má bàa lágbára. O tún firọ́ mi, o tún bò irọ́ rẹ́sù pàwá kí ni. Rẹ́sù pàwá 3. Sórí bó o bá ṣe ń parọ́ tásìkò ń gùn, bẹ́ẹ̀ náà ni ó ṣe máa ṣòro fún ọ láti sòótọ́ sí. Torí ìdí èyí tó bá ti parọ́ ẹyọ kan tó ti wò pé tètè sòótọ́ o, tètè sọ. Bẹ́lómìí bá tètè sòótọ́ fún lọ́ọ̀yà rẹ̀ ni bóyá ìbá mọ́ lo ẹ̀wọ̀n. Bẹ́lómìí bá tètè sọ òótọ́ fún lọ́ọ̀yà rẹ̀, lọ́ọ̀yà rẹ̀ tó ẹlòmíì ò tún máa parọ́, lọ́ọ̀yà rẹ̀ ò tún parọ́ fún. Ẹni tó yẹ kó yọ ó tún wérọ́ fún yun. Bó o lọ̀rọ̀ ọlẹ̀ ṣe jẹ́ sòótọ́ fún lọ́ọ̀yà rẹ̀. Ilẹ̀ yìí ṣé wọ lo ní àbúrò. Bó o lọ̀rọ̀ ọlẹ̀ ṣe jẹ́ sòótọ́ fún lọ́ọ̀yà rẹ̀ kó lè mọ ibi tí ó gbọ́rọ̀ rẹ̀ gbà. Mo kàn fọ̀rọ̀ lọ́ọ̀yà, mo fi ṣàpẹẹrẹ ni o.
1: Jọ̀wọ́.
0: Àtìmọ́lé tẹ́lòmíì wà lónìí, ọlá pé ọ parọ́ ni. Ó wá firọ́ parọ́. Tó bá yẹ kó ti sòótọ́ lákọ̀ọ́kọ́, ó ṣeéṣe.

0: kọ́ra rẹ ní ẹ̀kọ́ bá ṣe ń recognize waiting ṣùgbọ́n while waiting kò dá kó ma waste don't waste while you wait láwọn ilẹ̀kùn kan bẹ tó jẹ́ wípé ó ti kàn lẹ́ẹ̀kan ó lè expect pé kó kàn sí lẹ́ẹ̀kan yẹn náà èmi ò lè sọ títẹlòmíì o ṣùgbọ́n tó bá wù ẹ́ especially tó bá jẹ́ nǹkan àṣeyọrí tí rejection bá wá lákọ̀ọ́kọ́ kò túmọ̀ sí wípé kó wá padà kúrò ní díẹ̀ kọ ọmọ wà á dúró ń di ilẹ̀kùn yẹn pé ànílẹ̀kùn yóò ṣiṣẹ́ ṣé kí n má parọ́ tán àwọn nǹkan bẹ tó jẹ́ wípé iye ìgbà tán ṣe jáàmbù tí wọ́n bá sọ fún ọ ṣe lákọ̀ọ́kọ́ wọ́n lulẹ̀ ṣe lẹ́ẹ̀kejì wọ́n lulẹ̀ ṣe lẹ́lẹ́ẹ̀kẹta wọ́n lulẹ̀ ó sì nídìí tí wọ́n fi ń lulẹ̀ wọ́n wá torí pé ẹ̀hún ṣe jáàmbù ń lulẹ̀ ní tí ẹ lọ lé ìwé mọ́ jàre.
1: mo rọ ọmọge tó rẹwà tó dúró sẹ́fẹ́sẹ́fẹ́.
0: gbogbo rejection òun kọ́ ni failure o.
1: òrùnbó àyà ẹ̀.
0: ìgbà míì rejection kọ́ ní nǹkan tí wọ́n ń pè ní resilience. báwo lèèyàn ṣe ní ìfaradà báwo lèèyàn ṣe mọ direction bí tó yẹ kó gbà.
1: ewéré ti yá mọ́ sá.
0: mo gbọ́ kinní kan lẹ́nu èèyàn kan kinní ń wọ̀ mí lára. ó ní tó bá make mistake kan lẹ́ẹ̀mejì. that mistake is no longer a mistake you are the mistake. ìwọ ló yẹ kó wúra rẹ looking word pé kí ni mò ń ṣe wrongly tó yẹ kí n mú wá sọ́nà tó right kílẹ̀kùn yìí tí mò ń kàn yóò lè bá a ṣe. ẹ̀ẹ̀mẹta mo kọ jáàmbù àfà mo kọ alákọ̀ọ́kọ́ mo lulẹ̀ kò sí sígbà tí mò ń kọ kíní tí mi ní over 200 o. àmúrán ti bàjẹ́ mo kọ alákọ̀ọ́kọ́ mo ní 221. kọ ẹlẹ́ẹ̀kejì mo ní 229 mo sì ń fèlì UAE ni mo fẹ́ wọ UAE. wọ́n fún mi kọ́ọ̀sì míì mo ní wọn ò ṣe ọgbà mo wá dúró mo ò gbé irọ́ òkè UAE kọ́ ni problem yẹn mo ní èmi ni problem kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan kan wà tí mo ń ṣe wrongly kí ni nǹkan yẹn náà. mo tún wá realize pé lákọ̀ọ́kọ́ mo gbúdọ̀ change environment tí mo wà. kí ni problem yẹn. owó ni ọmọ kéèyàn ti mọ̀ pawó kó tó fẹ́ kàwé. a kúrò níbí báyìí a pawó lọ a ṣiṣẹ́ ń bí a gbowó a pawó lọ́sàn-án ó falẹ̀ kàwé díẹ̀.
1: ẹ̀rọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí a mọ̀ sá jọ̀wọ́ dáàfì jọṣẹ́.
0: má ń tìtì nítorí àṣẹǹtà ńgbà yẹn ni má tìtì má lọ lẹ́sìn eléyìí kọ́kọ́ tìtì bíi kí náà ń pè mẹ́ píríọ̀dì mẹ́ta àgbà 3300 àbí 4400
1: compressor
0: 12 nìyẹn lọ tún lọ píríọ̀dì bòmí lọ kọ́ méjì ń bẹ̀ 800 plus 1200 ó wá máa gbà bẹ́ẹ̀ lójoojúmọ́
1: yàmùyàmù pẹ́tàpẹ́tà
0: láti kàwé gan wá ní agbára. ìgbà mo ní pé wàhálà lélẹ́yìí o bóyá ṣíkúrò londo mo ṣí lọ ọlọrin tí n ti mọ èèyàn sí ẹ pé inú iléèwé kan ni mo wà ẹ o mo lọ kwara poli ńgbà mo lọ jókòó táwọn ọ̀rẹ́ mi bẹ lọ́dún tá à ń sọ yẹn mo tó gba 279 kí n ṣe tó wá wọ UI. mo bá ń kanlẹ̀kùn míì tó ń rí rejection nígbà míì kì í ṣe pé ilẹ̀kùn yẹn ni ò fẹ́ ṣí ìwọ ló yẹ kó wúra rẹ pé kí ni mò ń ṣe wrongly tó yẹ kí n change kí n lẹ̀kùn yóò lè ṣí fún mi. every rejection is not failure. ó ṣeé ṣe kó máa pass message kan sí ẹ tí ìwọ ló tẹ́tí lẹ̀ láti gbọ́ message yẹn.

sì ń wọ̀ mí lára. Adéwálé Àyúbà. Kíní kan bẹ tó yẹ kí gbogbo wa ó ṣàkíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ojú wọn ti dì sí ohun tí wọ́n ń pè ní ògo nítorí familiarity. Àṣebọ́rẹ́ mi ni, ọ̀rẹ́ mi ni, ọwá ṣì ń fọrùn pa. Ọkàn là ní fọrùn bẹ́ẹ̀ pa. O ti ẹ respect ògo tọ́lọ́hún gbélé láyà tọ́lọ́hún gbélé lọ́wọ́ tọ́lọ́hún gbélé lórí. Orí pójọ́rẹ́ rẹ ni ó wá wọnú ọ́fíìsì ẹ̀ ò ń ṣe rán dandan. Orí pójọ́rẹ́ rẹ ni. Ìgbà táwọn èèyàn wà lára ǹdí yẹn gangan ló fẹ́ ṣó wípé ọ̀rẹ́ rẹ ni ọkàn là ń fọrùn ni pa. Má jẹ́ kí familiarity ó lé ògo jìnà sí ọ. Mọ bí wọ́n ṣe respect èyàn despite the fact pé ẹjọ́ ọjọ́ rẹ̀ ẹ lè jẹ́ ọjọ́ rẹ̀ ẹ lè jẹ́ ẹnìyẹn lè jábúrò rẹ̀ lóòótọ́. Wọ́n wà torí wípé ẹ o torí ipò ti jọ́rẹ̀ rẹ̀ ó jábúrò rẹ̀. Wọ́n wá rí tán sí finish ni wọ́n mọ̀ pé ògo tó iyì tó yẹ kó o fún níta gbangba o kọ̀ o fún. Arákùnrin kan sọ kinní kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó sì blame ara rẹ̀. Ó lóun lọ fún audition kan actor ni. Ìgbà tóun wá débẹ̀ ẹni tó jẹ́ chief judge acting audition yẹn. Ẹnìyẹn wá jẹ́ mate ẹ̀ ní secondary school tán jọ máa ń ṣeré pagidi. Ó ṣe débẹ̀ tó jáde tó wo pé ìwọ ni ó ṣe bú sẹ́rìn nìyẹn. Àwọn other judges tán wá wà ń bẹ̀ wá wò wípé kí ló ń pa ilé ìlẹ́rìn. Pé kí n má tàn yín arákùnrin yẹn ò ṣe audition yẹn lọ́jọ́ yẹn ṣe ni wọ́n walk out pé kó bọ́ta. Bọ́ta tó wá ń bọ́ta ló wá ń wẹ̀yìn wípé bọ́bọ́ yìí ṣe bí classmate ni wá. Ẹyin mọ̀ pa pàdé ń bí. Gbogbo ẹni tó bá kọ̀ láti họ́nà ohun tí wọ́n ń pè ní position láyé wọn ó máa padà face disgrace ni. Bẹ́ẹ̀ ni ojú wọn ó padà máa rí màbo.

0: ọba bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí rẹ̀ lọ́tún bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí rẹ̀ lọ́sí ló fi mú fúnlẹ̀ fẹnu fúnlẹ̀ fàyà pọ́nlẹ̀
1: ogongo lọ́ba ẹyẹ
0: àkókò ńlá àkókò tó pọ̀ jaburata ló gba ìjàpá láti lè mọ ibi tí ọ̀bọ̀ ń lọ tọ́bọ̀ ti padà wá gan ó gbọ́jọ́ púpọ̀ gidi ìjàpá ó tó mọ ibi tí ọ̀bọ̀ ń rìn sí ìrìn àjò rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbọ̀ wádìí rẹ̀ ni wípé ìjàpá ó ṣọ́ ọ̀bọ̀ dénú oko rẹ̀ gan-an ni nínú gbó kìjikìjì nígbà tó dénú oko rẹ̀ kí ni ìjàpá rí nínú oko ọ̀bọ̀ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìkànnì 32 fm 949 94.9 lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ yìí àlọ́ o kí ni ìjàpá rí nínú oko ọ̀bọ̀ ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀ mọ́ ń bọ̀ wá.

0: ìjàpá bá sàsè fún gbogbo wọn ó ní gbogbo yín pátá iṣẹ́ tẹ fẹ́ lọ ṣe yóò gbà kẹ lókunú o ó ń jẹ̀rì ẹ̀jẹ̀ àwọn tẹ́bí sì ti pa tẹ́bí ti fẹ́ pọ ọmọ ẹlòmíì kú gbogbo wọn jókòó wọn jẹ wọn mu wọn yóò bá kán lọ́wọ́ ta niná lọ́wọ́ ìjàpá ìjàpá ló pèsè oúnjẹ tí wọ́n jẹ fún
1: wọn
0: jẹ wọn mu

0: gbogbo awon dede ise egun won le ni baba baba o bere si ni la ona lo won la na lo won la na lo
1: ya ba sawo do ma da pade
0: won la na lo gbogbo awon la na dibi kan won la na dinu oko obo
2: eje bejo
0: ijapa dupe lowo gbogbo amo dupe lowo yin o mo dupe lowo yin o ti mo pe yin te je mi e tun wa ba nla na dinu oko yi ah mo dupe lowo gbogbo yin o jẹun mímu ó pèsè gbogbo ẹ̀ fún wọn gbà wọn tó dénú oko ọ̀bọ ó fún gbogbo wọn lẹ́bùn pátápátá lẹ́yìn bí ọjọ́ bíi mélòó kan ìjàpá aya rẹ̀ ọmọ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kóhun jíjẹ ohun mímu wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọ láti inú oko wọ́n kó lọlé ọjọ́ kan lọ̀bọ ṣe kòńkẹ́ wọn ìgbà tí wọ́n ń kó èrè oko rẹ̀ tí wọ́n ń kó lọ ìyà lẹ́nu pé ìjàpá ìjàpá ìwọ ló wá kéré oko mi tí wá ló ṣẹlẹ̀ láàrin òun àti ìjàpá ńjọ́ náà lọ́hùn ọ̀bọ ti káwọn àtọmọ àti ìyàwó àti ẹbí ti ń bẹ ń bẹ tí wọ́n ń kéré oko ọ̀bọ ìjàpá káwọn mọ́bẹ̀ ẹnu ṣe dẹ̀rẹ̀ kí wá ló ṣẹlẹ̀ láàrin ìjàpá àtọ̀bọ nígbà tí ìjàpá ká ọ̀bọ ká ìjàpá àtàwọn ẹbí rẹ̀ tí wọ́n ń kéré oko rẹ̀ ẹ bá ń darapọ̀ mọ́ wa ní ìsinmi 42 fm 949 lélẹ̀ ìtàn ìjàpá àìtètè kí o lè ìyá ń ṣe bẹ́ẹ̀ tá à ń sọ̀rọ̀ pa rẹ̀ lálẹ́ ìyá ń lẹ́ ń bẹ̀ wọ́n kú ìkàlẹ̀ mọ́ ń bọ̀ wá arúnà ṣọ̀lá rèé

lẹ́yìn àpẹ̀kọ̀ èèyàn lẹ́yìn. Abúni lẹ́yìn tán ta kéré kí ni lójú ẹ̀ ni. Ọláìdé farabalẹ̀.

0: kábíyèsí ní bó lọ̀rọ̀ ṣe jẹ́ àwa gan lala kódé lala ọ̀nà tó dóko ìjàpá ìjàpá ń ló loko ìjàpá ní ń dáko ìjàpá ní ń fáwọn lóúnjẹ. Kábíyèsí bá bi ọ̀bọ léèrè pé bóyá òun náà lẹ́lẹ́rìí lọ́pẹ́ lẹ́rìí rẹ̀ wá àwọn owó lẹ́lẹ́rìí rẹ̀ tí wọ́n mọ̀ pé olóko síbẹ̀ wọn ẹ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí pé orí igi ni ọ̀bọ ti mọ́ dá lọ inú oko lọ jẹun lọ dáko lọ jẹun lọ kéré oko lẹ́nìkan kọ mọ̀ ń pa rẹ̀.
1: Lójoojúmọ́ lẹ́mí yóò máa jíjó kùjì.
0: Ọ̀bọ bá dáhùn ó ní orí igi lòun mọ́ gbà lọ́nu oko òun torí òun ò nílò ọ̀nà òun ò nílò ọ̀nà kóun ó tó dénú oko. Lórí ìdí èyí kò sẹ́ni tó mọ̀nà dénú oko òun. Ìgbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ eléyìí àti gbogbo nǹkan tó ní kálukú ti sọ lórí ẹlẹ́rìí ò ṣẹlẹ́rìí. Kábíyèsí bá ní ẹni tó la ọ̀nà dóko lámọ̀ lólóko. Ẹni tó lọ̀nà dóko lámọ̀ lólóko. Òun ló sì tún lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́rìí tí wọ́n lè sọ wípé oko rẹ̀ ibi báyìí ló wà. Wọ́n ò lẹ́lẹ́rìí ẹnìkan ò mọ̀ bóyá wọn lólóko. Ṣé ò tiẹ̀ léèyàn ẹyọ kan tó lè jẹ́rìí rẹ pé lóòótọ́ ń lólóko. Bó o mo sì wá fẹ́ dájọ́ fún ọ pé ìwọ lólóko. Ẹnu ọ̀bọ bá ṣe bẹ́ẹ̀ tọ́ làálẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Báyìí ìjàpá gboko mọ́wọ́ olóko ó gboko lọ́wọ́ ọ̀bọ. Ó gboko lọ́wọ́ ọ̀bọ. Ó gboko mọ́bọ lọ́wọ́. Bá ní àwò dáadáa. A mọ̀ pé ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni lóòótọ́. Ó ti gboko lọ́wọ́ olóko. Ìwẹ́ jẹ́ àwo ìwà ọ̀bọ náà fún alára rẹ̀. Ṣé ohun tí wà ọ̀bọ ṣé ìwà tọ́bọ ń hùn ṣé wà tọ́ dáa nínú. Àdánìkan jẹ àdánìkan jọpọ́. Àwọn tó kù ebi ń pa wọ́n. Ìwọ nìkan sì ń dá gorí igi lọ jẹun àti fámìlì rẹ nìkan.

0: ní january tí a wá sí ibàyí wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement ilé yẹn mo ti ń kọ́ fún 17 years ní ilé bo ilé yẹn kọ́ wà ń bẹ̀ but to the glory of God lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn mo akọ́ ilé yẹn tán within january till now láńlọ tó tún wá wà lẹ́yìn mi tún lóò fẹ́ pa tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ bóun máa da dúró dé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra
1: àtúra. Lona ele ta yin ko tele
0: ben
1: odun melo
0: 17 years
1: 17
0: ben
1: o wa igba wo le wa si bi
0: january
1: ben ejo awon to ra cement
0: yes
1: so be se wa kuro mi
0: e mo wa so fo olorun mo ni ko ba mi ko ile yen pari ti wa yen olorun de pari ti wa
1: bi january enu january 16
0: ben
1: e to wa ra ile another
0: to wa leyin mi o lo awa lo n fe ka ra ala lo wo la awa lo ma gbe duro de asugun ati ra bayi
1: patewo e kilo e de nwo bayi eyan wa ni december pelu ile uncompleted building ti o le pari for 17 years
0: since 2007
1: nteyan wa le se lati 2007 to de se laarin january 16 ki de se po wa tun se o tun wa ra another ile ti enikan tun se ti eti abẹni ẹ ti parí tiẹ náà kó lè mọ yàtọ láàrin aládùúgbò àtẹni tí ò gbà ní o tẹlẹ the same category ni wọn wà wọn àjọ parí ilé wọn ni bọ nígbà tó rí ọfẹ dórí tí wọn wọn parí tí wọn wọn tún ra tẹlòmíì tí ò lè dá parí bó ṣe kú ò lórí òkè
2: yìí
1: let double grace work for you.
2: O
1: tó pè ní great mercy nìyẹn tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí fi dé ti tí.

0: Lord. My name is Reverend Gabriel Ayodeji.
1: Ẹ pàtàkì fún Reverend.
0: Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi.
1: Ibo lẹ́nu gbé?
0: Èkó mo wà sà.
1: Èkó lẹ ti wá báyìí.
0: Bẹ́ẹ̀ sà.
1: Èmi náà máa dé kú lẹ́jọ́.
0: Lákọ̀ọ́kọ́, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. It was vomiting. Mo fẹ́ gbé lọ sí hospital, ó dákú. Wọ́n á ṣàbá mi rescue mo padà sílé. Omi orí òkè wà nulẹ̀. Mo nígbàgbọ́ nínú ìpè Sam Ojo. Mo nígbàgbọ́ nínú ìpè Májẹ̀mú orí òkè Ògo. Mo sọ fún ọmọ mi, mo ní, I ask my daughter, mo ní, do you believe in this word? Ó ní yes. Mo wá fún ní omi yẹn mú. Mo wá fi wọ lójú. Ó sùn láì gbé lọ sí hospital. Ọlọ́run dẹ̀ wò sàn.
1: Lójú ẹsẹ̀.
0: Lójú ẹsẹ̀.
1: Ẹ pàtẹ́wọ́ fún mi. Tó bá jẹ́ nìyẹn ló dúró.
2: Wọ́n ti bá sọ̀rọ̀.
1: Tó bá jẹ́ nìyẹn ló ṣe yìí ni wọ́n ti fẹ́ràn.
0: Wọ́n sá lọ. Tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti máa ṣèlè gún. Òní dúró. Nígbà tí bàbá ní ká máa gbàdúrà. Mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde. Ó sì wá ojú yìí ti máa ń yọ mí lẹ́nu. Nígbàkúgbà ojú ẹ̀ máa ń da omi ni. Ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá, ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje. Bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀. Áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde. Ó sì wá bá mi, ó sì fọwọ́ kan ojú náà. Mo rí ohun kan tó jáde nínú ojú náà. And I discovered that the light was clear. And that was how I'm healed from that eyes. There is power on this mountain. I can testify. And as one day I call on the God of authority that God disappointed me. Praise the Lord.
1: Hallelujah. Ìgbà wo lojú ìtìndùn?
0: Sà, ó ti pẹ́ sà.
1: Ó tó sùn mẹ́lẹ̀.
0: Sà, ó ti lé lọ́dún mẹ́wàá. Omi máa, nígbà tó bá di ìgbà ọ̀rùn báyìí, omi máa jáde lójú. Mo máa ń lo glasses mi. Tomi máa jáde, tomi máa bí ìgbà tó bá ní èèyàn sọkún. Omi ṣe máa ń dà lójú mi.
1: Kí lẹ wá rí sí?
0: Sà, bí mo ṣe ń gbàdúrà, áńgẹ́lì yẹn wá. Ó sì fọwọ́ kàn mí lójú. Mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní ìkankan jáde nínú ojú náà. Ojú náà mo dẹ̀, I now saw the light.
1: The light.
0: The light.
1: And it's more clearer.
0: More clear.
1: Clap for Jesus. Agbára Ọlọ́run.
0: The power of God.
1: Fó parí ogun tó.
0: Ó sì
1: lè péré mọ́.
3: Lẹ́yìn ni mo jáwọ̀.
4: I entered God's zone.
3: Pẹ̀lú àwọn angẹ́lì oríire.
4: With the angels of goodness.
3: Gbogbo ẹni sàmì.
4: I made our statement.
3: Ẹ̀sùn oríire lọ.
4: We are blessed today.
3: Ayé ìlà jáwọ̀.
4: We entered God's life.
3: Gbogbo ìdààmú ọjọ́ tó pẹ́.
4: Every long time problem.
3: Ẹ máa gbiná dà.
4: Ẹ fire.
3: Ẹyin wàhálà tán ní òní solution.
4: This problem is there no solution.
3: Ẹ máa gbiná dà.
4: She is here.
3: Fàyàtà Fàrúbì.
4: In the name of Jesus.
3: Ohun Olúwa tó sàrà.
4: The voice of Lord that thunders.
3: Ohun Olúwa tó mi agege.
4: The voice of Lord that shake with
3: us. Ohun Olúwa tó ní ọlá ńlá.
4: The voice of Lord has get wealth.
3: Ṣẹbi níwájú Olúwa
4: yìí. He wants his God.
3: Ní àwọn òkè yóò bí
4: ìjà. All this man like
3: this. Ẹ kórí sókè lónìí.
4: Lift up your head today.
3: Ẹyin ẹnu ọ̀nà.
4: Oh ye gate.
3: A fẹ́ fa àwọn ìṣẹ̀dá jáde.
4: Want to pull out some destiny.
3: Láti inú kòtò ayé.
4: From that evil pit.
3: A fẹ́ gbé àwọn ayé jáde.
4: Want to lift up some life.
3: Nínú ìdè tó pẹ́.
4: From that long time point.
3: Bàbá.
4: Father.
3: Nítorí orúkọ rẹ̀.
4: Because of your name.
3: A béèrè fọwọ́ ìtúsílẹ̀. Asa ti kọ pé ní orí òkè Sioni
4: ní
3: ìtúsílẹ̀ yóò wà yóò sì jẹ́ mímọ́ àwọn ọmọ Jacob wọn ò ní ìní wọn
4: jẹ́
3: gbogbo ìṣẹ̀dá tó rí mi gbọ́ lọ́wọ́
4: yìí
3: níbi àdì ọmọ àwọn ọmọ Israẹli àti ọmọ Júdà àjùmọ̀ kó wọn níbẹ̀ àwọn tó dì wọ́n mú
4: tó
3: dì wọ́n mú sísè
4: kó
3: kọ̀ láti jọwọ́
4: wọn
3: ṣùgbọ́n olùgbàlà wọn lágbára ní gbígbà yóò gbà wọ́n.
4: He will save them.
3: Àti láti gbà wọ́n.
4: And to save them.
3: Bẹ́ẹ̀ wọ́n jáde.
4: He will bring them
3: out. Fi wọ́n sínú ògo.
4: And put them to glory.
3: Ìyẹn ló jẹ́ wá o.
4: That's why we are here.
3: Bàbá alátìlẹyìn.
4: Father, I was
3: about. O ti fi ẹnu mi sí ọ̀rọ̀.
4: You have made my mouth always.
3: O fẹ́ nu mi ṣàṣẹ.
4: Through it.
3: Oní gbogbo tá a bá ti ń sọ.
4: Everything we say.
3: Kó máa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́.
4: It shall come to pass.
3: Jẹ́ lórúkọ
4: Jésù.
2: gbogbo ìṣẹ̀dá tó gbò mí ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹni tó ń bẹ́ kú sùn tó ń bẹ́ kú jí bàbá mi ní gbàdúrà fún ẹ a ó pa ọ́ lẹ́rìn lọ́wọ́.

0: Ọlọ́run tó fi àṣẹ rẹ̀ sí mi lẹ́nu.
1: Gbogbo
0: tí mo bá wí ló mọ̀ ń ṣe.
1: Kò
0: fún inú àlùyọ.
1: Kò
0: fún inú àlùyọ. Iṣẹ́ rẹ yẹn.
1: Agbésókè.
0: Ẹ pé gbogbo tó bá ṣàìsàn.
1: Invite all those that
0: are ní Abuja.
1: Abuja.
0: It's no more a joking matter.
1: Tó ń ṣọ́ra wa dábọ́.
0: Ó ti yí àwọn tó yé.
1: Those that understand.
0: Nítorí iná inú mi.
1: Because the fire in me.
0: Lọ́wọ́ agbára àánú.
1: In the hand of mercy.
0: Ó ṣe bẹbẹ lánàá.
1: Ìrírí ti kẹ́ ti
0: ṣe. Àwọn tó wá lánàá mọ́.
1: Don't take me say they know.
0: Abuja lálẹ́
1: yìí. Abuja tonight.
0: Ní.
1: Suleja.
0: Suleja.
1: Suleja.
0: It's a serious matter.
1: Ìpàdé tó lágbára ni.
0: Tó gbọdọ̀ mọ́ sí bẹ́ẹ̀.
1: It's the program you need to be.
0: Èmi wá gógó yìí.
1: Àjíngùn ti bẹ́ẹ̀.
0: Gbogbo ẹni tó lò máa pẹ́ tògótò.
1: Don't down to kill you with your glory.
0: Ẹ̀mí wọn kò sọ
1: dùn. Ẹ́ẹ̀ mẹ́rin ti alẹ́
0: bí. Wálé èèyàn ń bẹ̀.
1: If you happy people throw.
0: Suleja láti
1: máa. Suleja stage.
0: Gbogbo ègún mọ́ lọ.
1: Every case of don't go far.
0: Kó wó dànù. Wàrógo lu,
1: wàrógo
0: lu, wàrógo lu, oya yipo, sọpa yẹ mi yipa.